0: Láìwo àwọn ìpèníjà ilé ètò ń lọ lọ́wọ́ akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Àdàbà FM Olúbùnmi Ọlátúnjì ẹni tí ó wà níbi ètò fàbọ̀jẹ́ ni wípé ń ṣe ni àwọn èèyàn péjú pẹ́sẹ̀ síbi àpéjọ tọdún yìí láti bá Olúwa sọ̀rọ̀. Ó ṣe lálàyé pé ẹni tó sọ̀rọ̀ níbi ètò yẹn Agbárọ̀bí Bright òun ló bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa iṣẹ́ pàtàkì ètò náà. Ibi láwùrímọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tò ní láti lè ṣe rédíò Àdàbà FM 88.9 tá ń gbóhùn sátẹ́gùn láti lò láràmọ̀kín Ọlásùkàmí Èlújọba lólòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti gbọ̀yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ o àkó àjọdẹ.
1: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóònù tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
3: Life is exciting on Adaba FM.

ìlú olódó láàárọ̀ yìí o. Ibà bá ti ṣọdún káláwá, ibẹ̀ là ti ṣọdún múláwá. Bí ọdún bá ti ń dun, bí àsìkò bá sì ti ń dùn, ó yẹ ká tún jọ máa síra wa nídè tí àlá rírọ́. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ súnmọ́ mi lónìí, kẹ gbọ́ ìlà lọ́rọ̀ tòní o. Bàbá mi ló pa lówe ọ̀rọ̀ fún mi pé jẹ kékeré ìyà kó o mọ́ ba jẹ ní ńlá. Àdífá fún agúnyán rébété tí wọ́n ní kó fi ọ̀wọ́ ẹṣu kan bọrí aya rẹ̀ tó ní bí báwo lòun ó ti ṣe ṣe. Nítorí náà ẹ jẹ́ ká gbọ́ ẹ̀yin ọ̀dọ́, gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́, bí a bá rán níléèwé dákunjọ fojú sí ẹ̀kọ́ rẹ o. Ẹ̀kọ́ ní sọ ní di gíga o. Àìlẹ́kọ̀ọ́ lórí kì í jẹ́ kéèyàn orí bi lọ o. Ìjọ kò bá ṣí sílẹ̀, báwo ni wọ́n ṣe fẹ́ rántí rẹ? Ààbò ẹ̀kọ́ ò sì yí ọmọ ènìyàn, bó ọjọ́kùnrin bó ọjọ́bìnrin. Bíṣẹ́ wọn bá sì ní kó o kọ́, ṣé ni kó o farabalẹ̀ kó o kọ́ iṣẹ́ náà lákọyanjú o? Torí pé béèyàn bá kọ́ṣẹ́ tí ò bá gba yọ̀ǹda, tí ò gba ìwé ẹ̀rí rẹ̀, kó dá lójú ṣáká bí ẹni pé kò ṣe nǹkan kan náà ni. Èmi sì la rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o. Ààbò ìyà ìmọ̀ fìyà jẹ́ èèyàn ni, kéèyàn má bàa jẹ ẹrú sìn ẹlẹgbẹ́ rẹ̀. Gbogbo àwọn táǹkì tá à ń yìn lórí ètò lónìí, tá à ń rí wọn lórí gbogbo bí wọ́n ti ń ṣe tí wọ́n ṣo lórí wa, àwọn náà ti forí jágbó, wọ́n ti forí jádàn, wọ́n sì ti jìyà kó tó di pé wọ́n dẹni ọ̀rọ̀ la fi ń wọ́ tẹ̀lé wọn lẹ́yìn. Bá a sì ti ń tẹ̀lé wọn lẹ́yìn, ó yẹ ká rí ọgbọ́n mú kọ́ nínú ọ̀rọ̀ wọn, nínú ìṣe wọn, nínú òye wọn. Wò ó jẹ́ kí n sísọ kó lójú ọ̀rọ̀, kó lè bá àrókòdúró nǹkan tí mò ń sọ. Nígbà tí a lọ sí oko wa ní Asálú, a ti gòkè odò tán lọ́yọ̀ọ́nì ni bàbá mi bá ní kí n dúró òun bọ̀. Ó wọ inú igbó náà kú súrú, ó sì jáde lọ. Ó pè mí, ó ní bàbá ẹ̀ là lọ̀rọ̀. Mo ní mo wò bàbá mi, ó ní kí n lọ gbé ike omi kan wá ń bẹ̀ yẹn, kí n lọ fi pọnmi wá lódò. Pẹ́rẹ́ tí wọn ó débẹ̀, àṣì ọgbọ́n àti òye n ló fẹ́ fi kọ́ mi. Mo bá tún síbẹ̀, inú mi ti dùn pé n ó mú òkété lọlé lónìí. Ó ní mo pa òkété, mo rí ihò òkété kan níbẹ̀ tó ti máa ń wá, kí n lọ gbé wá. Ìdùnnú tèmi ń bá lọ, orí ni mo fi gbé yèrèpè. Yèrèpè ijó mi náà tó jẹ́ pé bàbá mi jókòó lórí igi ìkùkù kan lórí òkìtì, ó sì bẹ̀rẹ̀ sí ní fi mí rẹ́rìn-ín, ló sì bẹ̀rẹ̀ sí ní dùn arò ní sọjà lápé

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọ́ ìgbéyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
4: CDK, sọ́yẹ̀ díẹ̀
6: ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọrọ́ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
8: Dem say monkey smart, na because of three near. But now monkey will jump past the eye they quick see.
9: Don't call me auntie.
8: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
10: Yes sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the bass goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you dey road. Headline sponsor. Bet power. GoTV. Love it.

0: give them the peace of a dove.
1: Iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: bí economy ṣe rí bí ètò ọrọ̀ ajé wa ṣe rí ṣe 70,000 ṣó ka lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba. Ẹ ṣe rí ohun tó rò ní ká má sọ òun ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ó dáa o. Èmi ò sọ pé kò dáa kí gbogbo èèyàn gbọ́ pé à ń yọ owó ìrànwọ́ epo nítorí pé ó ń bọ́ sí ọwọ́ àwọn èèyàn péréte a fẹ́ jẹ́ kó ṣe kíni kí ìbòdó ṣùgbọ́n ọ̀nà tí wọ́n wá ń gbà ń pín owó ọ̀hún kò tọ́nà nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kàn dojú kọ àwọn gómìnà nìkan a dẹ̀ sọ pé nǹkan kọ́ńtínútì tí kinní bá bẹ̀rẹ̀ sí ní lọ bí eléyìí àwọn gómìnà wa nìkan ló máa rówó.
1: Ọ̀gbẹ́ni Adébòmí Ọ̀gbẹ́ni Adébòmí ẹja wo báyìí bàbá bí ni ọ̀nà wo làátọ̀ torí ó sì ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ṣùgbọ́n
2: ẹja kọ́kọ́
1: yanjú ibi tá a bàdé yìí ná ọ̀nà wo làátọ̀ torí ẹ sọ báyìí pé nǹkan tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ṣe dáa ìyẹn lórí yíyọ owó ìrànwọ́ lórí epo ó túmọ̀ sí pé ẹ̀ ń gbé èròǹgbà àwọn ènìyàn kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè lẹ́yìn ṣùgbọ́n ọ̀nà wo láwàá tọ̀ tí ó fìdí wípé owó tàbùà tíjọba àpapọ̀ ń dà sápò àwọn
2: gómìnà
1: adarí ìjọba ìpínlẹ̀ yóò fìdí wípé ó kárí ilé kárí oko àwọn ènìyàn a ṣe ń lọ síbi continuity gangan ṣùgbọ́n eléyìí láàrin ìṣẹ́jú méjì ẹ̀ yanjú ọ̀nà wo làátọ̀ nísàn torí lónìí báyìí tí nǹkan ó bá ṣẹlẹ̀ ààrẹ ni tí nǹkan ó bá ṣe ààrẹ ni tí nǹkan ó bá ṣe ààrẹ ni àwọn gómìnà.
0: tèmi náà ò bá sọ̀rọ̀ ààrẹ lèmi náà bá náà lágbára so nítorí pé àwọn ni wọ́n ṣe ètò tí wọn ò ṣe ìtọ̀nà sí ètò tí wọ́n ṣe wọ́n kàn sọ wípé a yọ owó ìrànwọ́ ni wọn ò sọ bí a ṣe máa ná owó ìrànwọ́ yìí dáadáa àwọn kankan tó dẹ̀ ń ba àwọn ọmọ ilé nàìjíríà nínú jẹ́lẹ̀ ilé ètò ẹ̀kọ́ bójú tó dáadáa ṣe rí àpẹẹrẹ ohun tí ààrẹ Bọ́lá Ahmed kọ́ ṣe ni pé wọ́n sọ pé wọ́n fẹ́ rú àwọn ìjọba ẹsẹ̀ kúkú lágbára wọ́n dẹ̀ mú ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ pákú òun ló fà á tí ìyá dábàá rẹ ni pé owó ìrànwọ́ tó ń yọ gbogbo tó ń wọlé ọwọ́ àwọn kan náà ló pàpà ṣì ń dúró sí à ń sọ wípé kó wọn má bọ́ sí ọwọ́ àwọn péréte síbẹ̀síbẹ̀ ọwọ́ àwọn péréte náà ló pàpà ṣì ń bọ́ sí àwọn ọ̀nà tó yẹ kí àwọn ìjọba ẹsẹ̀ kúkú ṣe báwọn gómìnà ló gbèsè agbátẹrù ẹ̀ tó ń ṣe kiri àwọn iṣẹ́ àkànṣe tó yẹ káṣe lẹ́sẹ̀ kú ṣe rí ìkankan wà tá à ń pè ní grassroots government ìyẹn sọ pé àwọn ìṣèjọba ẹsẹ̀ kúkú ọ̀dọ̀ àwọn lókù gọmẹ ṣiamá ní kinní ìdẹ̀ tí máa ń jáde ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo lókù gọmẹ ṣiamá tó wà nàìjíríà pàpàtà èwo ló fìrí inú wọn tó yẹ pé gómìnà kan ló yàn wọn ìjọba rẹ tinubu ò ṣe yẹn ọjọ́ ìwọ́n sọ wípé wọ́n ti bọwọ́ lùwé kí ìjọba ẹsẹ̀ kúkú kó wà lọ́tọ̀ kó ṣe mílẹ̀ lọ́tọ̀ ǹjẹ́ lọ́dọ̀ ti yín ní ìpínlẹ̀ ibi tẹ́ wà ní ìpínlẹ̀ ibi tẹ́ ọ̀gá Maxwell wà ǹjẹ́ àwọn ìjọba ẹsẹ̀ kúkú ǹjẹ́ wọ́n fìrí láti ṣe ohun tó bá wù wọ́n torí ibi tí wọ́n wà ìjọba ẹsẹ̀ kúkú ò fìrí o àwọn gómìnà so tí a ṣe rí láti jọ́ mo ké dáadáa nígbà náà nígbà tí wọ́n ń ṣe ètò ìdìbò ẹsẹ̀ kúkú àwa náà jò láńtẹ̀lẹ́ nìyẹn tá à ń pariwo ẹ̀ kiri bí tá à ń pariwo nítorí náà torí pé àwọn èèyàn mọ iṣẹ́ ribiribi tí àwọn ẹsẹ̀ kúkú máa ń ṣe ṣùgbọ́n àtìgbà tá a ti pa àwọn ìjọba ẹsẹ̀ kúkú kú mò ń sọ nípa àwọn local goment ìjọ tá a ti pa wọ́n kú bẹ́ẹ̀ ni mò ń sọ fún ìjọ tá a ti pa wọ́n kú tá a ti jẹ́ kán ṣiṣẹ́ ńlá ti gba ìjọba kú lọ́wọ́ àwọn èèyàn láti gbé sọ́wọ́ àwọn gómìnà nìkan ló ń darí ẹ̀rí báyìí sí gómìnà sọ pé òun ṣe 2 kilometer road láàrin kíní kan òun fi sọ kò sí nǹkan tó kọ gómìnà pẹ̀lú ọjà fífi iṣẹ́ ẹgbẹ́ ká ló ń kọ sùn sọ̀rọ̀ iṣẹ́ inú àwọn local goment yín èmi ò mọ̀ bí gómìnà ṣe ń fix street light láàrín àwọn abúlé kò kan gómìnà iṣẹ́ local goment yín.
2: Ọ̀gbẹ́ni Adébòmí Ọ̀gbẹ́ni Adébòmí ẹ jẹ́ ká taari ìbéèrè sí Ọ̀gbẹ́ni Maxwell torí àwọn náà ti láǹfààní àti gbọ́ àwọn nǹkan tí ẹ sọ. Ọ̀gbẹ́ni Maxwell Abiodun tí a bá wò dáadáa gẹ́gẹ́ bí Ọ̀gbẹ́ni Adébòmí bí wọ́n ṣe ti ń wí ká wo iye tí gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ètò ìròyìn bó ṣe ti sọ ó ní bí ó ti tó bí tírílíọ̀nù 15 tí wọ́n ti láǹfààní àti rè lórí ọ̀rọ̀ yíyan owó ìrànwọ́ kù lórí epo ibi tí wọ́n sì da ojú ẹ̀ kọ òun náà ni ohun amáyédẹrùn owó iléèwé owó ìyá àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì ètò ọrọ̀ ajé níwọ̀n ìgbà tí irú nǹkan báyìí wọ́n wá Ọ̀gbẹ́ni Adébòmí ń sọ wípé àwọn ìgbésẹ̀ yìí kò dé ọ̀dọ̀ àwọn aráàlú gangan tó yẹ kó dé ṣé a lè sọ wípé àwọn ìjọba ẹsẹ̀ kúkú wà lẹ́ni ibi tí pamọ́ rí balùwẹ̀ tí ò jẹ́ ọdọ́dọ̀ wọn ni.
3: Ẹ ṣe atọ́kùn ṣe rí mo gbọ́ ohun tí ọ̀gá mi Adébòmí sọ gbogbo ohun tí wọ́n

0: sọ, kò sí rán bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí mo ní sí ọ̀rọ̀ wọn ni pé ṣe rí agbúdọ̀ mọ̀ láàrin gbogbo wa pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà pé à ń pe kinní kan ní sovereignty of each state and each local government. Ó túmọ̀ sí pé ìpínlẹ̀ ó ní agbára láti náwó tí ìjọba àpapọ̀ bá pa fún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kàn lè pàṣẹ fún gómìnà ìpínlẹ̀ Ondo pé yá gómìnà lọ ṣe ọ̀nà báyìí. Gómìnà ìbíbà ni kò pín owó sí. Alága ìjọba ìbílẹ̀ ọ̀nà oko báyìí ni kò lọ ṣe. So ó túmọ̀ sí pé ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀, àwọn ni ọ̀nà tí ìjọba àpapọ̀ lè gbà láti dé ọ̀dọ̀ ẹsẹ̀ kùkú. Ìyẹn àkọ́kọ́. Ṣẹ̀rí kejì ni pé ṣẹ̀rí oníkálukú gómìnà àti alága ìjọba ìbílẹ̀ òun ló mọ tó tọ́ fáwọn aráàlú wọn. Now ṣẹ̀rí ta bá ń sọ̀rọ̀ nípa pros and cons, ta bá ń sọ̀rọ̀ nípa àǹfààní àti ohun tí a lè rí tí ètò ìrànwọ́ epo tí a mú kúrò tó bá orí tó bá orílẹ̀-èdè Nàìjíríà ó pọ̀ wá tọ́kùn. Ohun tí mo rí mẹ̀ ni pé lóòótọ́ bí ó ṣe yọ ìrànwọ́ owó orí epo yẹn a lè sọ ní pàtó pé ó dí ẹsẹ̀ kùkú. Ṣùgbọ́n àwọn lè dẹ́bi ẹ̀rú ààrẹ Bọ́lá Ahmed Tinubu a ní gómìnà a ní alága ìjọba ìbílẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ nípa ètò ìlera wa healthcare? Kí ló ń ṣẹlẹ̀ nípa transportation? Kí ló ń ṣẹlẹ̀ nípa ojú ọ̀nà? Kí ló ń ṣẹlẹ̀ nípa infrastructure? Mo lè sọ dáadáa, mo lè fi gbogbo ẹnu sọ dáadáa pé ẹnikẹ́ni tó bá ń sọ pé èrè ìjọba removal of subsidy pé wọn ò tí ì rí nípínlẹ̀, ẹ jẹ́ ká lọ di gómìnà wa mú o. Ẹ jẹ́ ká lọ di gómìnà wa mú, ẹ jẹ́ ká di alága ìjọba ìbílẹ̀ wa mú. Ẹ jẹ́ ká di àwọn sẹ́nítọ̀ wa mú.
1: So
0: èmi sì gbàgbọ́ pé gbogbo bí a ṣe yọ owó orí ìrànwọ́ orí epo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀nà tó lè gbà náà ló ń gbà yẹn. A mọ̀ pé àwọn gómìnà, a mọ̀ pé àwọn alága ìjọba ìbílẹ̀ pàápàá àwọn gómìnà apàṣẹ wà ló pọ̀ jù nínú wọn. Ṣùgbọ́n a rí ohun tọ́pọ̀lọpọ̀ wọn náà ń ṣe. O ẹ má jẹ́ kí n parọ́ tàn yín o.
1: Ó dáa.
0: Nípínlẹ̀ tí mo wà, mo mọ tí gómìnà wa ń ṣe o, mo mọ tó ń ṣe báwọn òṣìṣẹ́ ìjọba o, mo mọ tó ń ṣe báwọn aráàlú o, mo mọ tó ń ṣe fún láàrin ìlú o. So ẹ jẹ́ kó oníkálukú lọ di gómìnà ẹ̀ mú. Èmi ò sọ pé owó ìrànwọ́ orí epo o, mi ò sọ pé àwọn ẹsẹ̀ kúkú rí o àbí wọn ò rí o. Àwọn ẹsẹ̀ kúkú ò bá rí, ẹ lọ di alága ìjọba ìbílẹ̀ yín mú. Tí ìpínlẹ̀ ọ̀bá rí, ẹ lọ di gómìnà yín mú. Kì í ṣe pá ká máa pariwo ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbìyànjú, ó ti ṣe ohun tó yẹ kó ṣe.
1: Torí gbogbo wa náà, ọ̀gbẹ́ni Abiodun, torí gbogbo wa náà la mọ̀ gbogbo àwọn gómìnà yín náà ò dẹ̀ wá jáde sí bọ̀m̀bọ̀ wípé àwọn ò rówó gbà lọ́wọ́ ìjọba àpapọ̀. Kódà wọ́n sì ń jẹ́ ká mọ̀ wípé owó tí wọ́n ń gbà gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dàbí pé ó bí ìlọ́po mẹ́rin gbà míì làwọn ìpínlẹ̀ míì gbà.
2: Ọ̀gbẹ́ni Maxwell, ibi tá a wá ń lọ gangan rèé, a sì fẹ́ ná bẹ́lẹ́njà ni. Ìjọba àpapọ̀ ó hàn gbangba wípé owó tí wọ́n ń dà sí ìjọba ìpínlẹ̀ ó ti lé gbà kan lọ́rin.
0: Bẹ́ẹ̀ni atọ́kùn.
2: Àwọn iṣẹ́ àkànṣe ń bẹ ńlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn táwọn gómìnà ń ṣe. Eléyìí tó ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ń bẹ, eléyìí tó sì ń ṣe belẹ́já náà ń bẹ. Ṣùgbọ́n àfojúsùn tó wà ń bẹ̀ ni wípé kì í sì tẹ̀síwájú nínú ìṣèjọba.
1: Tó sì ń fa ìdàgbàsókè wá sẹ́yìn.
2: Ọ̀nà wo là á tọ̀ tíjọba kan bá kú ò ń bẹ̀, tíjọba míì tí ó padà gorípò, tí ó fi tẹ̀síwájú nínú iṣẹ́ tí ń lọ lọ́wọ́? Bóyá àwọn òfin kan ni a ti rí ìpínlẹ̀ kan báyìí tó gba aṣọ kúrò lọ́rùn àwọn ọmọ ilé ẹ̀kọ́ nígbà tiẹ̀ pé ẹ jẹ́ ká mọ lo aṣọ kan náà. Nígbà tí ẹlòmíì padà débẹ̀, aṣọ tó ní ẹ jẹ́ kí gbogbo àjọ mọ lò, òun tún bẹ́ná jó, ó ní ẹ padà sórí aṣọ tẹ̀ ń lò tẹ́lẹ̀. Ojú ọ̀nà ó mọ̀ di wípé ààrẹ kan lọ débẹ̀ lọ́la yóò ní Coastal Road wúlò mọ́ stop ẹ̀. Tàbí àwọn iṣẹ́ àkànṣe kan tí ń lọ kò wúlò mọ́, egbegile ona wo la to ti itesiwaju fi wa ninu isejoba ibi ta lo ri
0: e se atokun seri atokun seri lori de Nigeria mo ma un ko mi lominu lopolopo bi eto oselu wa bo se ri lori de Nigeria. Oh no, Sherry, I must confess to you, we have systemic failure when it comes to politics in Nigeria. We have systemic failure. Sherry, on ta npe ni continuity mo ti so ni be oro mi. O ni se pelu idagbasoke ilu. Lai si etanu oselu nbe. Sugbe mi ri pe etanu oselu ohun lo poju. Nigba re ofe Olorun Lekiti ti mo wa. Mo le so gbangba pe gomina wa Abiodun Abayomi Oyebanji ko si gbogbo project ti gbogbo awon gomina to ti lo to fi ile ti gomina yin wa se
2: ibi ta lo ko ri tori awon mi ni ona wo la to nkan ta lo re e mo ja faju ki la se
0: atokun oro yin ye mi eto oselu eta nu lo fa ko de sin ta le se ju pe awon loselu wa won gudo mo pe Nigeria first before politics won gudo mo pe oro orile de Nigeria ohun na fi se oselu yen ohun ti mo kan gba fa le se ni pe to ba se e je ki le igbimo asofin ka ni legislative framework to ma wa pe oni se pe loselu o abi ko ni se pe loselu to bi to ti wa o to ba ti ndori oye gbogbo project to ba ti nlo dandan gomina to wa lori egudo se o ohun ti mo mo fa le se niyan o
2: alakale
0: ti en be ko ti wa ninu ofin ka ni legislative arrangement fun ko ti wa ninu ofin ka so di ofin ka re de buwolu ohun ta so a ma tesi waju o because oselu etanu ti po lorilede Nigeria. So lai emi ko gba emi mo ni gbagbo pe lai si ofin gan o ye ki omo o ye ko mo orilede Nigeria ko mo pe owo orilede Nigeria owo ipinle mi na fi nse ona yi na fi nse leyi ti n ba debe je ki n pari e ko ninu pe mo sese n gbe project ti temi wa sugbon ni o emi gbagbo pe ohun ta le se ti o ni si wahala ohun ni pe ka so di ofin pe ti n ba ti dori oye o project ti mo n se lo yi o to se anfani fawon araalu yi o gbogbo tẹsiwaju ninu e kesi pari e ki to dawo leti temi atokun
1: e je ki won wa bere lowo ogbeni Adebomi ibi ti won boro de yi gbogbo awon ipinle lo ma ni ntan mo npe ni bi ilana tele bi blueprint ta ba wo ipinle Eko bi idagbasoke bo se yara gbera ni ipinle Eko ko seyin bi atele ilana eto isejoba ti n waye ni ipinle Eko te ba si tun wo awon ipinle mi na sugbon awon pipase awon ise akanse ti lati mo tele awon isejoba to ti sibe ijoba saaju o tun be n ko irewesi abi idagbasoke n fa owo ago idagbasoke yen n fa wa seyin se lero wi pe aisi ilana a tele abi awon to je pe won gba ipo o ni won pa awon ilana a tele iti te ba wo ti Coastal Road ti a n soro re ta ba wo ati gba to ti wa ninu plan o ti pe ti won se wa
0: gbe
1: aye sagari adafin ko to di pe won se wa gbe jade lasiko yi e je ka boju wo so lo sokun fa ba won idagbasoke o si wa lawon ipele mi gan
3: e se lo ti oro yen fe pa mi lerin die nitori wipe won so lekan pe Mr. Maxwell so pe oselu etanu ti a nse ṣùgbọ́n Mr. Maxwell ló fi kún wípé ẹ̀tanú ńlá fi bẹ̀rẹ̀ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ni iṣẹ́ ìkànnì gbogbo ilé tí à ń sọ tí à ń gbìyànjú láti sọ yìí mo máa ń gbìyànjú láti wo ohun tó ń ṣokùnfà à ń pè kínní kan ní root cause ìyẹn túmọ̀ sí pé ohun tó ń pilẹ̀ ń ṣokùnfà ohun tí à ń sọ yìí. Ṣẹ̀rí àbá ṣe legal framework kí a lọ sí National House of Assembly wa ilé ìgbìmọ̀ aṣòfin wa kí a ṣe kí ààrẹ kó buwọ́lu ẹ má jẹ́ kó yà lẹ́nu wípé ó lè se ko je pare gan lo ko ma ru ofin ti won fun egan bo wolu lorile de Nigeria mo ri kini kan awon adari wa won ki bo wo fun ofin ohun lo fa gbogbo be e won ba ofin ta si ni nle awon adari wa o ki bo wo fun e je ka bara wa su toro eni kan lo joko to wo wi pe awon ona to wa ni gbogbo southwest eyin ni mo fe yin ni boya olodejo la wa ko ye ka ma daruko
2: e ma daruko
3: gbogbo ala mo ni ṣùgbọ́n gbogbo alámẹ́ni tí mò ń sọ yìí wọ́n jẹ́ àgbà òjò òṣèlú wọn ti ṣaláìsí ó ti pẹ́ gan ṣùgbọ́n gbogbo tí mò ń sọ yìí àwọn èèyàn ọmọ ẹ̀pẹ́ àwọn ni wọ́n kọ́ mú tẹlifíṣàn wá wọ́n ti gbogbo èèyàn ti mẹ́ni tí mò ń sọ àwọn èèyàn ní ìfojúsùn láti rí wípé àwọn ní ìfojúsùn ètò ẹ̀kọ́ tàbáranta àwátán àti ìbí nígbà tí wọ́n ṣe ètò ìjọba áríkà ó wà nú àkọọ́lẹ̀ pé lágbájá báyìí ló ti ẹ̀fà gidi mú àwọn òbí kan pé ẹ fọmọ yín sílé ẹ̀kọ́ sẹ̀ ní tìpátì kùkù òun ló fà báyìí sí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gbàbẹ́ ni pé ní south west ọ̀dọ̀ wa ń bí the rate a fi ń kàwé ó ṣe kí ni ó pọ̀ mo tún wá jókòó wọn tún wá sọ mi pé kódà àwọn ọ̀nà tí wọ́n ṣe pé kódà ní south west lọ́wọ́ wọn pé àwọn bàbá yẹn ti ní master plan gómìnà kan jẹ ní ìpínlẹ̀ ondo ńgbà kan gbogbo ẹ̀ ni wọ́n sọ pé master plan yẹn wà òkè master plan ibo ni master plan yẹn wà ń sìn
1: wọ́n ti dànù
3: kí ló dẹ̀ fà á tó fi di pé wọ́n fi darú master plan bẹ́ẹ̀ dànù nígbà tí wọ́n bá wọlé gbogbo wọn ni wọ́n fẹ́ kun ọ̀dà kí wọ́n korúkọ wọn sí ṣe rí òṣèlú tí à ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà òṣèlú wípé tí n bá ti wà ń bẹ̀ kinní kan máa ń dùn mí nípa àwọn olóṣèlú wa tán bá ti wọlé wọn máa ń sọ pé àìtí ìrúré èèyàn tó tó ṣe bí nǹkan tẹ́ni ṣe irọ́ ló wà ń díẹ̀.
2: ọ̀nà wo làátọ̀ ọ̀gbẹ́ni adébòmí.
3: ọ̀nà tí a fẹ́ tọ́ ṣe ni mo sọ kinní kan lẹ́ẹ̀kan pé ẹ̀ẹ́tanú la fi ṣòṣèlú orílẹ̀-èdè nàìjíríà láti bẹ̀rẹ̀ odi ọjọ́ tí a bá yọwọ́ federalism tí a padà sí regional government. mi mọ̀ bóyá ẹ̀ ń dádùn mi. odi ọjọ́ ṣe rí gbogbo eléyìí tí a kàn sọ wípé kí àwọn olóṣèlú wa kò sí olóṣèlú kan tó fẹ́ wọlé sórí ètò ìjọba ń sí tó jẹ́ pé bíi pé ò bá ń fa lẹ́sẹ̀ ò bá ń bẹ lórí náà fi ń wọlé báyìí. ibù gan nínú ẹgbẹ́ òṣèlú tara wọn gan ẹ lọ wọ primaries gbogbo tá à ń ṣe báwo báyìí tí ìyìnbọn primary ò ṣeé ṣe nínú primary ni o ká tó máa sọ pé ètò ìdìbò gbogbogbò ṣé irú ẹjẹ ká wò dáadáa pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ lọ́sùn nínú ètò ìdìbò tí a dì kọjá tó bá yẹ pé gómìnà ní ìlú wọlé ni ó ṣe ṣe kó gbogbo iṣẹ́ lélẹ́kẹ̀ẹ́ kó bẹ̀rẹ̀ sí ní gba ọ̀dàgbò wípé òun tiẹ̀ fẹ́ rí ó ṣẹlẹ̀ dáadáa nípínlẹ̀ wa rí tí ẹnìkan wọlé tó dẹ̀wọ́ ṣe tẹ́nìkan jẹ́ ṣe tó parẹ́ tó lòun lòún ṣe láì mọ̀ gbà tán bẹ̀rẹ̀ iṣẹ́ náà nítorí náà a ní láti padà a kàn sọ́dọ̀ àbádòfin lọ́dọ̀ ara wa ni àwọn ènìyàn tí à ń fi sípò a ní láti padà sí framework àwọn bàbá wa nígbà yẹn bẹ́ẹ̀ni ṣe framework yẹn wà ńlẹ̀ framework yẹn sì lè ṣiṣẹ́ ṣe rí gbogbo àwọn olóṣèlú wa tó ń wọlé ń sìn ẹ lọ bá wọn gbogbo wọn ní plan o òótọ́ kò yọ ẹgbẹ́ ìṣòlú kankan lẹ̀ o kò yọ ẹgbẹ́ ìṣòlú kankan gbogbo wọn ní plan ṣùgbọ́n mọ̀ tẹ̀ ṣe ní plan tó yẹn tí wọ́n bá padà sí orí àwọn plan àwọn bàbá wa tí wọ́n bẹ̀rẹ̀ òṣèlú ní south west ń bí ni mò ń sọ o mo sọ tó gbogbo nàìjíríà ṣùgbọ́n tí wọ́n bá padà sí framework àwọn bàbá wọn yìí ìwọ̀n bala máa pariwo mọ́ nítorí pé wọ́n àwọn àbáyẹ ti ya gbogbo framework yẹn ńlẹ̀ ṣé ni kò dìgbà tán bá fi okùn mú wa lọ́rùn pé gbogbo wa ló yẹ ká mọ nǹkan tó tọ́ a mọ̀ tí ọ̀nà wa ò a mọ̀ náà ókè ẹ jẹ́ kí n sáré ṣàpẹrẹ ọ̀nà yìí ẹni ọjọ́ mẹ́ta ni olóṣèlú kan àgbàjọ olóṣèlú kan lẹ́kìn nípínlẹ̀ èkìtì tí ó sọ̀rọ̀ nípa ọ̀nà àkúrẹ́ àti ondo state pé ọ̀nà èkìtì àti àkúrẹ́ pé kí ló ṣẹlẹ̀ ṣèbí tú lè lẹ́lẹ́ fẹ́ ṣe sọ́nà yìí ẹ ṣe wá ṣe apá kan tẹ wá dá apá kan sí ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbà ìrìn ìrìn káàkiri ǹjẹ́ jẹ́ mẹ́pà nǹkan ti bẹ̀rẹ̀ sí ní bú ẹnìyẹn wípé ó ṣe máa sọ bẹ́ẹ̀ ẹjọ́ tí wọ́n bá ṣe ọ̀nà yẹn ṣé wọ́n fẹ́ ta ọ̀nà yẹn dẹ́nu ọ̀nà ẹgbẹ̀jọ́ olóṣèlú tó sọ bẹ́ẹ̀ ni ṣebí plan yẹn ti wà nílẹ̀ tẹ́tẹ́lẹ̀ ó ti pẹ́ pé wọ́n fẹ́ sọ di ẹ wo ọ̀nà ti ìmẹ̀sí dé adó two lane ni wọ́n fi sí báyìí wọ́n ti sọ́ di ọ̀nà kan sí kò sẹ́ni bọ́ tó tún sọ̀rọ̀ báyìí o whereas two lane wọ́n fẹ́ fi ṣe ṣùgbọ́n báyìí wọ́n ti pa ojú ẹ̀ sọ́nà kan ẹ wo ti ìgbà tí akérèdọ́lù lóun fẹ́ ṣe overhead bridge ti ọ̀yárùbùlẹ̀ yẹn ẹ wo àsìkò tí ó tó gbà wá kóró nípa tó ṣe rí gbogbo kinní wọ̀nyí ọkàn ló wà tí a bá fẹ́ ṣiṣẹ́ fún aráàlú ó framework pọ̀ nílẹ̀ tá a lè lò níwò ìyìnrò tá a ṣẹ̀ṣẹ̀ ní èkìtì tó ṣẹ̀ṣẹ̀ pọ̀ṣẹ̀ wá bá wa ṣe ní ẹ wo àtìgbà tó ti wà nílẹ̀ wípé kí wọ́n kì í ṣe kán ṣe dé nǹkan náà sọ pé kán ṣe dé o ṣùgbọ́n àtẹ̀jùdúpẹ́ láti tó tẹ̀ lágbára láti débi tó ṣe dé yẹn nítorí náà kì í ṣe ọ̀rọ̀ wípé kíníkan a ti mọ̀ pé òṣèlú ẹ̀tanú la n sole de Nigeria sugbon ba ba te se tojo e ta na do be ke e je ka pada si framework awon baba won ti won ni fe ara ilu
1: oda e seun ogbeni adibomi ogbeni abiodun maxwell laarin iseju kan pelu bitibiti owo ti awon gomina ti won gba bayi se awa le so wi pe ilo si waju ati idagba soke to ye ko ba won ipinle yi a ri rara ni
0: atokun ese emi o ni so pe a ri rara ma de si pada so nti mo so a le so pe o ti to tabi ka so pe ohun ta nreti our expectation pe a ti ri sugba a le so pe ko si rara rara rara rara a le so pe ko si for instance na je ki fi ora won osise je ki fi se apere o to ni pe owo osise ba se soro yi lati gba ti won ti approve 70,000 to wo epo ti lo soke a le so pe osise yen to sugbon ijoba kan lo wa lo gbe wa si lo gbe lati 35,000 to gbe si 70,000 ijoba won de ti kuro lori oyi a le so pe owo osise lowo lowo bayi o to abi o to se o to lo fun awon osise so ohun ta so na ni pe osise o owo te n fun awon osise yi owo yi o to egbe soke si o ipinle bayi ijoba abile bayi a ti ri ona a ti ri ina ona bi bayi o se dada a ti ri lewo ile wo san wa o da e ba wa ti se so a le so pe ko si e si rara tokun sugbon a le so pe a ti ri pa e to bi a se n fi atokun ohun ti mo ri so niyan e se
3: oda
2: ni adebo mi e se wa mu lerin
3: seri nkan kan ni mo fe ki
2: iseju kan ni o iseju kan ni o
3: nkan ti mo fe ki enikan keji mo ni wipe nkan kan je to ko to koloro to wa nle ti awon oloselu ba ti fe bu owo kun ara won so ma nbe lowo ara ilu ki won to bu sugbon o je pe nigba ta ba ti fe bu owo kun awon owo osise nlariwo ma n sele loju temi ijoba o ti se kankan lo awon osise be ni o to ro ni ka ma so awon osise nje e lowo bi awon pensioners wa se nje kan to so pon tori kankan gba ta lo gbadura pe ko n feyin ti ko a ma je ruya e wo oga soja ojo si yen to so pe this a good day to die pe ko won pa awon to si je pe awon ma be to se n bo wa je ruya to je na to wa ko bo le lowo pe ko ma fi bo ti won laya
2: eja lo soja oja eja lo soja oja
1: eja lo soja oja e seun eja lo soja oja ka tan to awon waju wa ina awon pada bo seun
4: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
5: Lati bi ose melo kan ni awon ifunburuku ti nje o mo ti bi apere awon aisan na se ri o bi o se ngbon bi ewe ko ni igba oye o ma se o ara re lo ngbona bi ese na yi be lo dara ya rara koda o jeun daada lenu jo meta yi
6: ewo apere iba lele yi o mi o si ni fe ki iba gba mi mu lasiko yi ori eru po lowo
5: to ba je be je ka tete ya se toju re
6: o dodo oro ni ba le mi iru ogun won lo le koju e bayi
5: ma yora re lenu ogun iba ti apogun po fun mi lisonate soft gel ni iba ti gba mi mu ni igba die seyin o koju re
6: ni kile pe yi
5: lisonate soft gel je kin lo mu wa dekun awon igba ko to bi osanle lo lisonate soft gel oja kan lati odo lean edge pharmaceuticals limited o wa ni gbogbo ile itaja wo kaaki ni nigeria bi aisan iba o ba

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
2: Books, uniforms, school fees.
3: Mattress?
4: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
3: Say no more.
2: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
5: Sleep better, live better, Mocha.
6: Mocha, adding comfort to life since 1959.
7: Them say monkey smart, and because the train near. But now monkey will jump past the eye they quick see.
8: Don't call me auntie.
7: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
9: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
10: Say after me.
11: Okay.
10: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Ọ̀rẹ́ mi, a sun oríire. Àjọṣe wa ò ní bàjẹ́.
14: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
13: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
15: MTN is 25 years old.
16: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
17: So, ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ẹ jẹ́ ká fún èèyàn bíi méjì àbí mẹ́ta láǹfààní. 08162519991. Hello.
18: Hello, ẹ
17: káàárọ̀
18: sá. Ẹ
17: ṣeun o.
18: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí bẹ̀ láti lọ Kàkókó. Mo kín in, mo dẹ̀ kín in àlejò tí ẹ gbé wá sí orí rédíò. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ láàárọ̀ ni a gbọ́. Ohun tó mi fẹ́ dá sí ni pé ọ̀rọ̀ sọ́sídì yẹn. Tó bá pé tèmi ni gan bá ní pé wọ́n dá padà bó ṣe wà tẹ́lẹ̀. Torí àwọn ìjọba tí ó wà níbẹ̀, àwọn ló ń pa ó ṣàpọ̀ra wọn. Bàbá Tinubu ti gbìyànjú ṣùgbọ́n àwọn gómìnà wa wọn ò ṣe nǹkan tó yẹ kó ṣe fún wa. Ìgbà tí wọ́n ti yọ̀gà ọkàn wa balẹ̀. Wọ́n yọ̀gà ìnira dé, wọ́n dá padà ká bá ṣe ká ṣe bẹ́ẹ̀ máa rún. Ẹ kú ètò.
17: Ọlágbára.
19: 08162519991.
17: Hello.
18: Ẹ mọ̀ káàárọ̀ sá.
17: Ẹ káàárọ̀.
18: Ẹ kú ètò. Abíkúta Farabi ni Ogúnlẹ̀sì láti ọ̀rọ̀. Èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí nípa àṣẹ pati àwọn ẹṣẹ́ gómìnà wa ni mo fẹ́ sọ̀rọ̀ lórí. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Kí Ọlọ́run bá fi ọ̀rọ̀ kẹ́ra bá wa dé farati. Níjọ́ kìíní àná bàbá yẹn gbìyànjú láti ṣe àwọn iná. Bí òun bí mi ò ṣe ẹ̀ láti mo rántí gbogbo ẹ̀. Wọ́n pè kan nílùú onípàrágà Ajímadélé. Wọ́n rí àwọn òpó náà yẹn wọ́n kó tafọ́mà sí pàrágà gbogbo ẹ̀ báyẹn. Àyíká bàbá yẹn ò ti wọlé ẹlẹ́kejì. Ẹ tó wọlé ẹlẹ́kejì. Kò fọkàn ní kiri yẹn nìsín. Ó ti dákúrẹ́ tẹ̀. Ẹ tí ó gbé wáyà tí ó yà tí ó kú gbogbo ẹ̀ ti dákúrẹ́ tẹ̀. Sọ fúnde yìí kọ́. Sọ́ra gómìnà kan bá ti wọlé. Tí ẹ bá tẹ wọlé. Iṣẹ́ àti àpàtó ó ti pọ̀jù fún wọn. Ẹ ṣe pé tó.
17: Ẹ ṣeun o, ẹ ṣeun o. 08162519991. Hello, ẹ káàárọ̀.
0: Ẹ kojúmọ́. Ẹ káàárọ̀.
19: Lórí
0: ọ̀rọ̀ sọ́ọ̀kẹ́ni mo fẹ́ sọ sí. Láti Arigidi Àkókò, orúkọ mi ni Olúwagbẹ́ngà. The step that the president took, lóòótọ́ la wo pé ó dáa fún sáà tá a wà yìí, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yíwa wípé ó mú ìnira bá ọmọ Nàìjíríà lápapọ̀. Tá a bá wo àwọn òṣìṣẹ́ ìjọba tí ọ̀gá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa rẹ̀ wípé àwọn ni wọ́n jẹ àǹfààní ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó ní mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá dẹni tí ò lè ra epo sínú mọ́tò mọ́ lọ síbi iṣẹ́.
19: opolopo de ri pe onje aro so atale ko rorun and they are working for the government.
3: O da tori akoko wa ati lo akoko wa tan seun
17: adupe lowo ogbede Idowu Adebomi adupe lowo yin ta apoyin te je wa iseun o
8: ese pupo
17: bakan na adupe lowo ogbede Abiodun Maxwell adupe lowo yin ta apoyin te je wa
18: ese a
3: ayi da o ese gan gbogbo eyin ti ajo se ni aro ina ese won adupe lowo yin yoku tu di ojobo lagbara lo ta tun ma pade lori eto Adeboye gala ni loruko temi
17: to pe yemi jo oda o na loruko temi je o
20: won tun bere won le se alai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
21: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
20: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
21: Maggi star yo so gbogbo onje ta se do won ara

0: ye tayo ojuma to ma mi loni ojuma re ni ojuma to ma loni ojuma re ni o gbogbo wa pata ajiji ayo oni gbadọ san wa sire ni oni o san wa sire ami ati ami ye gaga mo to win ki wa pa ko ojuma a ko ojuma mo la ro to ni mi gbogbo ti kan ni ba tun fe de o afefe lele o ye ma gbo mi rokun efufu lele alele pepepe ma gbo mi ro sa e ko ti mo pe ibi ti se kini ba ti bura muramu igbo ti ju ami titi ni oloba mi lo fin ra wa yoju ro ko ta ba so nipa iroyin re daraya lede ka roju de pambele pa fatamara pelu opolopo afikun awon ewa ide yoruba pambele eleyi to wa ji ojo tutun leti teyin every stop for cow sport ni lock lo si oloba mi lo ni ori be awa na si ko se tu ti yin radio yin oke la la la gbogbo le po gbogbo nu oko gbogbo eyin olokada te ile sai magba wa ese o emi a ko ma emi a ku ma gbe fun yin a ma je ka mo pe iye oloko te ri ye nbe lara amotekun iya amotekun o nbe lara oloko ori ba meji ko omo iyajo la won mejeji ni se mi ko ni seyin na gbogbo wa pataka afta mala a kuku jo fa eku degbera ni ami ati ami oruko mi o ti yi pada ti o si ni yi pada life abadamala olodum mo boko wa je wala ni oye tayo oruko mi lo nje be faka sport ni controller sport in general ni sport commander agbara gbogbo le ka afta mala mr oranda category eyin re won wa die e je ko ye wo pe assignment ni me ba di mo gbe tuturo ye na e data nanu papapa e je lo bere soye lati le gege bi se wa niyan gbogbo Chelsea ke mo la de be tori royin o feju kekeke laaro tuni Chelsea won pada wa fe yin iko Fulham jole o enu idije ti English Premier League ma de wa eleyi to pari tan lale ana yi gbogbo Chelsea eku orire tori pe meta to wu tatata si meji ni awon temi gbe gogo ayo peyo so n gbo mi olubayo Michael gbogbo japa extension of Chelsea Michael daso fo to gbogbo laramoke eku orire ale ana bo se ma je niyan awon Chelsea ni ko ma lo be eje n ba sinu awon rin kini wi oyin gaga fun taro toni ma bale sinu idije ti US Open idije ti US Open eleyi to se pe atana gaga lati bere eje n lo si agbonrin ti women singles Eva Veda Olanfani ati Jiya Bianca Andreescos ohun lo na pelu 6162 ohun lo fi feyin ejan le yo ma te waju lori lawon fese wose ti o waye lagbanrin ti women single ta ba nso nipa idije ti US Open ohun na di fana soju niyan o de ti n lo gege ba tun se kogbe enu ni eje so fun pe lago merin oni awon fese wose ti o waye o po sugbe eje n ka die fun wa ka ko nbe ora mo batentele batentele ni oba da go merin role oni lora samson yo mo koju tamara sidaske a go merin lo ma waye o jordan azalit jordan azalit yo mo koju anet das a go merin lo na ma waye yani preston yo mo koju nao ibino a go merin ni o awon figagbaga to po dada wa nbe sugbon tori ijoba asiko eja kadie ka ku o nbe lati be lo eje n bo soda anthony joshua the almighty joshua ni e won ti je ka mo pe ko si nkan kan to le ye yo waye o to ba ti dinu osu kokanla odun ta wa nu e anthony oluwa femi olase ni joshua eje ni e yo koju times in fury awon mejeji sire abeseku bi ojo to ni jogbojogbo lorun ni won ilu mo ka abeseku bi ojo ni gbogbo aye lo fe wo idije yi laarin anthony oluwa femi olase ni joshua inu osu kokanla odun ta wa ni yo lanfani ati waye o won ni nkan kan o le ye olorun mo jari ko se daadaa ami ati ami e tun je ko nbe eje nbale bage nbale bage sodo awon faconet niyan awon agbabolu obirin to se pojo ori won be labe ogun odun alele pepepe ti lu ti fun oni won fi si won lale ana o tori ba meji ko won ti fi orilede wa Nigeria le anybody gangan ni won re alele pepepe won ti gbera o won ti gbera latana lo sorilede Poland ni ẹnikini tí ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Poland ẹ̀yìn ti gbàgbé ni pé ìdíje ìfẹ̀yẹ àgbà ńlá yẹ àwọn obìnrin tọ́jú orí wọn bẹ lábẹ́ ogún ọdún FIFA Women Under 20 World Cup yóò gbéraṣọ lórílẹ̀-èdè Poland lọ́dún tá a wà yìí. Ìpínkè ló la wà ẹkú jẹ́rìí ẹ̀ ń tẹ ní gbogbo ń tẹ nílò láti mọ̀ nípa ìdíje ìfẹ̀yẹ àgbà ńlá yẹ Under 20 yìí. Ọjọ́ wo gangan ni ó bẹ̀rẹ̀ ọjọ́ wo gangan ni ó parí ẹ gbọ́ láàárọ̀ tòní. Àwọn Under 20 wá sì ti kó lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n wá jámọ̀ wọ́n ní gbogbo ohun tó bọ́gbà làwọn ó fi fún o láti lè jẹ́ kí ikọ̀ Super Falcon Bakone káwọn ó ṣe dáadáa nígbà tí ìdíje yóò bá parí tán lórílẹ̀-èdè ti Poland. Bó ṣe wà sí a jẹ́ pé ká tún mọ ibi tá a tún dojú àdúrà kọ nìyẹn. Àwọn Super Falcon ti wá wọ́n lọ bùkún wálé gẹ́bọ̀sà wálé ni ìgbà tí wọ́n bá dé ńgbà tí ìdíje ìbá parí tán kan rí nǹkan gidi mú bọ̀ yàtọ̀ sódò. Orí ẹ̀mbẹ́ òdúró rẹ bàmí Adéwálé Màṣá gbogbo olúwàjò ẹ̀ agbára tó di Arsenal mú gbogbo olúwàjò ẹ̀ nìyẹn ó bàjẹ́ tì Up Gunners bó o bá rí o bá ń kí adé ọ̀túnba láàrin fàlànà gbogbo olúọ̀wọ̀ apàṣẹ Gunners gbogbo olówó ká àfàtàmọ́là bí ò ní wá gbogbo yín tì gbogbo Gunners ń gbòòrò ayé ó bàjẹ́ tì Ọ̀pẹyẹmí jẹ́ ọ̀dá àwọn Gunners nìyẹn. Láti bẹ lọ ibo ni ń tún balẹ̀ sí pẹ́pẹ́pẹ́ ẹ̀jẹ̀ ń jẹ́ kó yé wa pé ikọ̀ Chelsea wọ́n ní lọ́wọ́ tá a wà yóò tọ́ ni pé ikọ̀ Manchester City ń gbówó wá ṣùgbọ́n àwọn ò fẹ́ kó lọ o kódà gbogbo ohun tó bá gbà ó làwọn ò fi dè mọ́lẹ̀ Enzo Fernandez ni ìwé ìròyìn jẹ́ kó yé mi pé ẹni tó jẹ́ ẹ́jẹ̀ǹtì Enzo Fernandez ó tún tẹ̀síwájú láti máa bá ikọ̀ Manchester City sọ̀rọ̀ ẹgbẹ́ sí ò wá lọ àbí ò ní lọ ìyẹn gangan láti ìwà lè sọ o ṣùgbọ́n ẹ já mọ ohun tó máa ṣẹlẹ̀ títí tí transfer window tí ó fi close gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó tún kàn wá kú láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Manchester City ó lè mí náà tún farabalẹ̀ gbéṣẹ́ yìí tèmi létí ẹ já tún kúrò bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn agbárin bó ní ń balẹ̀ sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àlìlà wọ́n ń tẹ̀síwájú o lórí ìbánisọ̀rọ̀ papọ̀ pẹ̀lú àwọn ẹkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lórí ìtanì lórí Martinelli agbábọ́ọ̀lù ìròyìn ti jẹ́ kó yé wa pé yóò kó orun kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ kódà Mikel Arteta jẹ́ kó yé wa pé òun ṣetán àti jẹ́ kó ọmọkùnrin yìí kún wọ́n yọ̀ǹda rẹ̀ lọ́wọ́ tá a wà yìí gẹ́gẹ́ bí ìròyìn tó ń kàn mí kúnnù pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners ó lè mí náà tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn tún mọ̀ ẹjá tún kúrò ń bẹ̀ yẹn náà tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn ẹjẹ́ sọ fún wa pé Sabi Alonso akọ́nimọ̀ ẹgbẹ́ ikọ̀ Chelsea tó gbígbé orókè lálẹ́ àná ó jẹ́ kó yé wa oníta ẹ bá ní ká wo ọwọ́ iwájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea a rí pé ọwọ́ iwájú ìdúró dáadáa ṣùgbọ́n àwọn ibi tí sẹ́kù sí àkọ́kọ́ náà ọwọ́ àárín gbogbo ikọ̀ Chelsea ìṣẹ́kù ń bẹ̀ ẹ̀ẹ́kejì ọwọ́ ẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea pàápàá jùlọ láti ọwọ́ ogun ti kówìrì ẹ ẹ rí pé bọ̀bọ́ iṣa ń já bọ́lá náà ni ọpẹlọpẹ lacrosse tẹ ṣẹṣẹ gbé òun ló fẹ dúró digbí díẹ lẹyìn lálẹ àná ó ní lápẹ ìyẹn iṣẹ tún kù fún ikọ ẹgbẹ agbábọọlù tá a máa ṣe dáadáa o jẹ fún ikọ ẹgbẹ agbábọọlù Chelsea nìyẹn gẹgẹ bí Sabi Alonso gẹgẹ bó ṣe jẹ ká mọ àwọn oníròyìn káre láyé wọn fọrọ fà á láhán lálẹ àná ọgbẹni bò ni àti ráwọn squad eléyìí tó kó wá sínú ìdíje ti english premier league sáà tá a wà yìí ẹ lọ gbẹ́rò pọ̀ ẹ gbá kankan ṣé Chelsea ni ó gba líìgì onírú ìbéèrè woro lẹ́ ń fi lọ̀ mí yìí ǹjẹ́ mi kàn náà wò ní pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ogun ló ń kópa nínú ìdíje ti english premier league ẹnìkan náà ni ó sì wá gba ìdíje ti sáà tá a wà yìí gẹ́gẹ́ bí Sabi Alonso gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ láti bẹ lọ ẹ tún já máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ibo nìyẹn ẹ̀jẹ̀ ń balẹ̀ sínú pé gbé agbábọ́ọ̀lù ti liverpool tó ń gbọ́ mi Dortmund gbogbo àdàbà mi ò ní wá etí à ń kí engineer Rahman gbogbo àdàbà up liverpool nìyẹn you never walk alone ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ẹ̀kọ́ ti liverpool ó là nílò láti ta o a ní ta godi cap odi gabo a nilo ati ta lowo ta wa yi ta ba ti e fe ta gan a ri wi pe ari awon agbabolu meji ta fe gbe wa ta ba ti ra awon mejeji gbe wa ki transfer window to ti ehn awa le ta gapo sugbon lowo ta wa yi e ma wule gbowo mugu kankan wa ka nilo lati ta o awon agbabolu o gangan ni liverpool foju sun won foju sun bakola Bakola lati nu ko egbe agbabolu ti PSG niyan okan lara awon agbabolu ti won foju sun re o Oni ba won ba ile ri awon agbabolu mejeji ta won fe gbe iwa o se se ka yonda gapo lati le je koko nu ko egbe agbabolu ti Liverpool sugbon ba baradan afo bese bo egbe bi awon Liverpool gege bi iroyin le to tun gbe jale lagbarin todo ti won na a farabalẹ je keyin ti won mo eje ndoju oja de kin lo polowo bami dada afa yorinde oba oro lati lu laramoke awon manchester united niyan bi oni wa gbogbo yin ti eja doju oja ka lo polowo bi n ba de ti gbo nkan kan a farabalẹ ka bara bo se kere yo dato fun ele o n lo wa mo n bo wa folaji oye tayo o gbara mo fi n pada bo mo kiyin na o eku kale
1: ọrẹ mi asun orire àjọṣe wa ò ní bàjẹ́
2: ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì mtn tá a ti ra síìmù wa àkọ́kọ́ ṣùgbọ́n ká má parọ́ o ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
1: àbí o ọ̀pẹ̀lọpẹ̀ mtn.
3: mtn is 25 years old.
4: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
5: Dem say monkey smart na because the tree near. But now monkey will jump past the eye they quick see.
6: Don't call me auntie.
5: This Big Brother Ninja season 11 go hot past pressing iron.
6: Yes, sir.
5: Now only the biggest moves go make I see you.
6: Okay.
5: Everybody come show themselves.
7: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, oh. All the gas boats they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
0: Pẹ̀lú bí Chelsea ṣe gbégbá orókè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn ní sáà tá a wà yìí. Ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n sì dé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn tí wọ́n gbégbá orókè o láti bí sáà mẹ́rin sẹ́yìn. Bàmí dáadáa bàmí aláṣẹ kéèsì àbí gbogbo kàrí àkókò àwọn Gunners nìyẹn. Mi ò ní wá yín tì ẹni ń ṣe àwò sáà 2023-2024. Ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ikọ̀ Chelsea wọn kojú Liverpool góò kọ̀ọ̀kan ni wọ́n ta o 2024/2025 Manchester City. Òun ló fìyà jẹ Chelsea nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn tí wọ́n fi síde sáà. Méjì sódò ni ìgbà tó di sáà tó ré kọjá lọ lọ́hùn-ún. Ìyẹn sáà tá a parí lọ́dún tó kọjá. Ikọ̀ Crystal Palace àti ikọ̀ Chelsea ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ Chelsea òdòdó ni wọ́n ta. Ṣùgbọ́n sáà tá a mú lọ́dún yìí ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ Chelsea gbégbá orókè pẹ̀lú 3-2. Ìgbà àkọ́kọ́ rẹ̀ láàrin bíi sáà mẹ́rin ló ṣe pé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ Chelsea yẹn opening game wọn ó gbégbá orókè. Àwọn Chelsea ní kò sí wàhálà ọlọ́ọ̀bà mi náà lóde lóní orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó mbẹ́ pàápàá kí n máa lọ sí abala bóyá lẹ mọ̀ torí màá fẹ́ sí ojú òpó yẹlẹ̀ fún wa láàárọ̀ tòní. Pàápàá jùlọ nípa àwọn akọ́nimọ̀ọ́gbá tuntun tó ṣẹ̀dé sínú ìdíje ti English Premier League. Ojú wo lẹ̀yìn fi wò ó ṣé wọ́n ò rí Dáúlà lò? Sẹ́lẹ̀ ò ní pòyì mọ́ wọn. Sí wàhálà, ìyá máa sọ pé ìrànkan mẹ́nìkan máa yẹ̀ bó ṣogún ọdún láyé tolúwa rèé ó bá. Àwọn akọ́nimọ̀ọ́gbá wo gangan ni tiwọn ó bá wọn ní sáà tá a wà yìí? Ìyẹn gangan láti mọ̀. Lọ sí abala bóyá lẹ́mọ̀ kí n sáré gbé síwálé ti pápápá. Ìtàn ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá yé àwọn obìnrin tọ́jọ́ rí wọn bẹ lábẹ́ ogún ọdún ìyẹn FIFA Under 20 Women World Cup. Jẹ́jẹ́ mọ̀ ọdún 2002. Òun ni ìdíje ìbẹ̀rẹ̀ o wọ́n pè ní FIFA Women Under 19 World Cup World Championship nígbà náà lọ́hùn-ún lọ́dún 2002 tó bẹ̀rẹ̀. Ìdíje yìí bẹ fáwọn tó ṣe wípé ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún 19 years. Ìgbà tó wá di ọdún 2006 àtúnṣe ráńpẹ́ dé bá ìdíje yìí. àjọ FIFA wọ́n gbé ègbèdéke ọjọ́ orí àwọn agbábọ́ọ̀lù obìnrin tó lè máa kópa ńbẹ̀ wọ́n gbé lọ sí 2019 ní tẹ́lẹ̀ wọ́n sì ń pè ní under 20 world championship náà ìgbà tó dọ́dún 2008 àtúntò tó bá ìdíje yìí ibẹ̀ gangan ni wọ́n ti wá pa súná rẹ̀ tí wọ́n pè ní FIFA under 20 women world cup ìgbà tó di 2024 edition wọ́n fẹ́ lójú kẹ́kẹ́kẹ́ sí wọ́n expand àwọn orílẹ̀-èdè tí ó máa kópa ńbẹ̀ lọ sí 24 different countries gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn láàbá ń sọ nípa àtọ́dún yìí 12th edition ẹlẹ́ẹ̀kejì láàárọ̀ ẹ̀ ní ìdíje ife ẹ̀yẹ àgbáláyé tàwọn obìnrin tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ yìí 12th edition gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn àwọn orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ti kádàrá kó gba ìdíje ti FIFA under 20 women world cup o láti ìgbà tó ti gbéra sọ lọ́dún 2002 táwọn bá ń sọ nípa ikọ̀ super falconet àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fi orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ lálẹ́ àná táwọn bá ń sọ nípa àwọn ọmọ wọ̀nyí àwọn gangan ni kò gbé agbábọ́ọ̀lù obìnrin under 20 nílẹ̀ adúláwọ̀ tó ti ṣe dáadáa jùlọ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáńlá ayé under 20 gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ẹ̀ẹ́mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣe ipò kejì o ìdíje tí ó bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Poland lọ́dún tá a wà yìí ìpín wo la bára wa ìpín group F la bára wa àwa àti orílẹ̀-èdè Spain orílẹ̀-èdè China àti New Caledonia ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wa yóò bẹ̀rẹ̀ tó bá ti di ọjọ́ kejì oṣù tó ń bọ̀ lọ́ọ̀kan yìí àkọ́kọ́ kojú orílẹ̀-èdè Spain ìfẹsẹ̀wọnsẹ̀ wa ẹlẹ́ẹ̀kejì àkọ́jọ orílẹ̀-èdè wo nìyẹn àkọ́jọ orílẹ̀-èdè China ní ọjọ́ kẹwàá tó bá wá di September 13 àkọ́jọ New Caledonia kí ni tí ó ṣẹlẹ̀ dúdùn lọ́sàn-án máa sọ fún orílẹ̀-èdè wa Nàìjíríà mo sọ yìí mo dúró Fọlájì Oyetayo àwọn tẹ́ ẹ tún nílò láti mọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé under 20 eléyìí tí ó gbéraṣọ láìpẹ́ láìjìnà lórílẹ̀-èdè Poland mo gbà àkọ́kọ́ orílẹ̀-èdè Poland gbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé under 20 08162519991 àwọn tèmi ní ṣe tuntun sèmi náà ń sọ sèmi ṣe tuntun gbòòrò ayé ẹ jẹ́ ń wo yẹn gán tàbí méjì ká jọ gbẹnu sí i àwọn akọ́nimọ̀ọ́gbá tuntun tó ṣẹ̀dẹ̀ sí ìdíje ti english premier league ṣé lè opó yìí mọ́ wọn ni àbí wọ́n ṣàṣeyẹ lálákàá ṣe po ẹ̀lọ́ ẹ̀kọ́ ojúmọ́ ẹ káàárọ̀ ẹ orúkọ yín o wọ́n ti kúrò ńbẹ̀ ẹ̀lọ́ ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè wá o
6: ọlọ́ni pẹ̀kun láti Arigidi Àkókò.
0: Ọmọ ọkọ̀ wo lẹ́yìn?
6: Arsenal ni o.
0: Up Gunners. Àwọn akọ́nimọ̀ọ́gbá tuntun tó ṣẹ̀dẹ̀ sí England yìí nínú àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èwo lẹ́yìn rò pé nǹkan ò ní ṣẹnu re fún bẹ́ẹ̀.
6: Ọlọ́run ló lásìkò torí eré bọ́ọ̀lù lásìkò tá a wà yìí ẹni tá a rò pé kò lè pàgọ́ a máa kọ́lé alárùrù ń gbà mí. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa wo nǹkan tó ń lọ.
0: Mo ti yọ. Lára àwọn tó ṣẹ̀dẹ̀ sábẹ́ àlọ́nṣọ́ wà ńbẹ̀ abẹ́lọ́à ẹni tí wọ́n kojú kọ chelsea lánàá òun náà ṣẹ̀dẹ̀ ni àwọn akọ́nimọ̀ọ́gbá tuntun bíi méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣẹ̀dẹ̀ o nínú ìdíje ti english premier league ẹ̀lọ́ ẹ̀kọ́ ẹ̀kaàrọ̀ o orúkọ yín àti ibi tí ẹ̀ ti ń pè mí o ọ̀yà ẹ̀ǹsúnlẹ̀ ẹ̀lọ́ ọ̀yà ẹ̀dáṣẹ́tò chelsea kò sí wàhálà àwọn chelsea nìyẹn pé ẹ bá ti rí wọn gbòòrò ẹ ti mọ ẹ lọ́ọ́
8: ẹ káàárọ̀
0: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí o.

0: ẹrẹ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlómi ẹ máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀ kẹlómi bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọgọ́rùn-ún ọdún wọn á lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wo ní bí fi abia ojúbà.
1: Àmì àṣẹ ọlọ́run bá mi mẹ́sàn án sókun ayé ojú ni má lè ara ojú bá má lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì rí ibi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Alausa Ventures tún ti dé o láti ìlú Kano bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni nílá òní wọ́n tún gbé wá kédù àwọn mẹ́sàn gbogbo wa sókun ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní di tẹ́ màá náwó lé lórí orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
1: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
2: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá ojú náà láfi rí ìnà débẹ̀ torí náà a ò gbúdọ̀ fi ọwọ́ bíntín ká fi mú ọ̀rọ̀ ojú.
1: Alausa Alausa gbogbo Kano gbogbo náàtì ni wọ́n ti máa ń ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí ẹdẹ ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
2: Pẹ̀lú ògùn lọ́dọọlọ́.
1: Kí làwọn ń tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan.
2: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
1: Bó o wa lè léyìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni.
2: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
1: Bó o lọ sì jẹ́ pé lórí ojú o lẹ̀ yín ni ẹ̀ mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
2: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
1: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú
3: yóò. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
1: Ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú yóò fi wáyé ibo ni yóò ti wáyé.
4: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
3: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
2: 070 60 47 80 37
1: Ẹ bá ń tún pè.
2: 070 60 47 80 37
1: Ìbá bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu.
2: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá a mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
1: Ojú ọ̀pọ̀ máa wa mi.
2: Lẹ́lòmíì àti dẹni tí ò rí nà
1: mọ́. Ìmí ọ̀ máa wa pin. Ìmí ọ̀ máa wo bàlàbàlà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
2: Lóríṣiríṣi.
1: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó jè nǹkan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́ jè. Ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn.
2: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
1: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
2: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
1: Lẹ fẹ́ kàn náà wá.
2: Lọkùnrin lóbìnrin lọmọdé
1: lágbàá. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
2: Bẹ́ẹ̀ni 3000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
1: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
2: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
1: Lẹ́yìn 3000 èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
2: Kò sí nǹkan kan mímọ̀.
1: Èlò ni wọ́n ṣètọ́jú.
2: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni
1: gbà. Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́.
2: Láti aago méje àárọ̀.
1: Aago méje àárọ̀.
2: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
1: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù kò ní sanwó kankan.
2: Rárá papọ̀.
1: Ẹ sì ní ìṣèjọba lọ́rọ̀ yín.
2: Iléeṣẹ́ aládàáni
1: sọ. Ẹja sínú ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
4: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
3: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
2: 070 60 47 80 37.
1: Ẹ bá ń tún pè
2: 070 60 47 80 37.
1: A dúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Ẹlẹ́dùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sóòkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ́dọ̀ yín?
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
1: Ẹ bá ń tún pè
2: 070 60 47 80 37.
1: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
2: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
1: Lábẹ́ dókítà
2: Dauda Kwande.
1: Ojú ni ti sa orúkọ tí gan ti jẹ́.
2: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
1: Àgbápẹ́ iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóò ló ṣe jẹ́?
2: Bẹ́ẹ̀ni sà, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
1: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ́?
2: Bẹ́ẹ̀ni sà,
1: láti ìdí àmọ́ bí wọn ó ṣe rìn.
2: Bẹ́ẹ̀ni.
1: Atọkùnrin àtobìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́ pé ojú ń yọ lẹ́nu káwọn náà ó wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́ lọ́fẹ̀ẹ́.
2: Bẹ́ẹ̀ni sà,
1: ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
2: Bẹ́ẹ̀ni sà,
1: ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ á o àní wà lóòkun ayé ẹ kú kà ní.
5: Ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.
6: Pẹ̀lú ìjọba yìí ti ṣí jẹ́ easy, yes easy.
7: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ àgbọ̀kan ò sí níbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
8: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, a tún tà ní CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
9: o,
8: kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó. Nítorí a ní ẹni tó bá ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CD Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti mada ti mu osu mewa ti mo ti de osu marun si de ke o da pa le washing machine wo gbowa fun mi ma tun san wo se be ti ma san fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni si de ke mo pe eni oni bi ti wo ti jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti si di ke wa fun ni ko wa so wi pe a ngbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
5: office nigba to je pe ni epe kan kaakiri
9: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
5: oro le ti gbo wore eyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
9: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
10: CDK APC Progress Amawu

0: Grace Global Ministry.
1: Lo n pe gbogbo eyan sasale anu to lagbara
0: pelu akori.
1: The divine mercy.
0: Anu la toke wa.
1: A night of healing,
0: restoration
1: and divine visitation.
0: Iwo sha ti ma bo.
1: Sasale anu alagbara.
0: Ti se mi ati se iyanu o ma sele loruko
1: Jesus.
0: On Wednesday 2nd September 2026.
1: Leto alagbara I ma waye.
0: The Golden Touch Receiving Center.
1: Ondo Road Akure.
0: Ago mesan lele to ma bere.
1: Ibi t'Olorun ati ma lo ranse re.
0: To ti pese fun iranta wa yi.
1: Prophet blessing Olumuyiwo Olayiwola.
0: Ti gbogbo eyan mo si supreme Ola blessing.
1: Abi so ja mi si se.
0: Be na logoro iranse Olorun to ti gbagbada mi mimo wo.
1: Won ma darapo mo Supreme Global Ministry.
0: Lati fowo Olorun sokale.
1: Awon bi
0: Prophet
1: JS Akigilanko.
0: Assistant Most Superior Evangelist Prophet
1: Adekoya Adebayo.
0: Chief Oh.
1: Venerable Superior Evangelist Kende Michael Dansu.
0: Host.
1: Prophet Dari Akidele Omoba Sale.
0: Prophet Samuel Afolabi Olopa to di woli.
1: Nigba ta mo lori e o ma wa nkale.
0: Supreme Night of Mercy.
1: Oloro ijo abele yana yanu.
0: Iwo sha ti ma bo to ba fe bo lowo ogun.
1: Prophet blessing
0: Olumuyiwo Olayiwola.
1: Ti gbogbo eyan mo si Supreme Ola blessing.
0: Abi soja mi si se.
1: Lo ni ko ma bo.
0: Jesu n reti re.
2: Apara pẹ̀lú àfòyíríkárí NCDA ní ìjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ lábẹ́ aláyé Olúwa ọba tó lu ìgbàjù lórí àpèrè nílẹ̀ Áfíríkà His Imperial Majesty Ọba Stephen Adégòkè Egúnjọbí II Aláàfo of Afro Kingdom àti Dédé ìjòyè rẹ̀. Dúpẹ́ adúpẹ́ pẹ́ òkun fún ìfẹ́ ìgbàgbọ́ ìfọkàntán tí àwa East Governor Honorable Dr. Lucky Orimisa Ayida tiwa 18-0 ní tó fi yan ọmọ wa Honorable Kevin Solomon Olaolu KSO as SSA on Student Matters. Ìgbìdìgbì la standard gidigba. Bí ìgbà ẹ̀kẹ́ tó kọ́wọ́ tilé fún ìjọba ó di rọrùn fún àṣeyọrí tó lọ́ọ̀rí Londo State. Congratulations KSO. Ìrírí ló ń sọ̀rọ̀. Àwa ọmọ ẹgbẹ́ APC World 1 Afo lábẹ́ lídà wa Àrólé Honorable Dennis Alunge Honorable Engineer Semiu Amuda Councillor Afo 1 Ọwádàrà Gbenga Chairman World 1 Ojojo Egunjọbí Akọ̀wé Arábìnrin Àìná Olúpìtàn Woman Leader Rajit Timilẹ́yìn Ọ̀sẹ́ PR Dèdè wa dúpẹ́ fún ìyànsípò KSO. Àwa Ebo Governor Odeyọba Kípínlẹ̀ Ondo máa dún kó máa dùn sí lábẹ́ ìdarí Orími San Honorable Ọba Àkùrá Adéoyè Agodi Gold Ọ̀sẹ́ SO Official 1 Òṣèlú tẹ̀síwájú lonígbọ̀wọ́ ìdúpẹ́ pàtàkì. Thank you Mr. Governor.
3: Bẹ́ẹ̀ni, a tó fi èèyàn sí ipò pàtàkì. Ó láti jẹ́ni tó níwà rere ni. Tẹ́ni tó yàn án sórí ipò tó jẹ́ ọmọlúàbí. Kò fẹ́ láti fawọ́ ẹlòmíì gòkè. Nítorí èyí, ní ọkùnrin pàtàkì ni. Ìyẹn Honorable Michael Bolóde Okòó. Ṣé ni ká lọ kí Abimbola Oladi méjì? Káwọn èèyàn máa ń pè ní àkọ́bí gómìnà. Who has just been appointed as the chairman of Ondo State Sports Council. Kàkí fún ti oríire náà. Bákanẹ́ ni Honorable Michael Bolóde Okòó. Tún ní ká máa lọ tààràtà. Láti lọ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Èyí náà wú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn. Tí gómìnà wa yàn sí ipò káàkiri ìpínlẹ̀ Ondo. Tírú rẹ̀ ò dẹ̀ ti wáyé rí. Irú eléyìí gan ni wọ́n ń pè ní kéèyàn máa gbé ọmọ ẹlòmíì dìde. Ìjọba tó kan gbogbo àwọn ènìyàn nílùú ńlá títí dẹ́sẹ̀ kùkú. Honorable Lucky Orimisa Ayida tiwa. You are indeed a great leader. Kódà you are a builder, a helper, a mover, a shaker, a pathfinder and a pacesetter. Gbogbo ìgbà ṣá lẹ máa ń fi àpẹẹrẹ rere àti iṣẹ́ rere lólẹ̀ nípínlẹ̀ Ondo. Ẹ ṣe púpọ̀ o. Tọ́ Honorable Michael Bolóde Okòó. Èló ni ká kí yín. Bẹ́ẹ̀ la dẹ̀ tó ń kí Abimbola Oladi méjì.
4: Congratulations.
3: Ọkùnrin pàtàkì kan ti lọ nílẹ̀ yìí ó di gbére. Èrè ńlá lọ ló ko gbogbo ìgbẹ́pà lọ́lọ́.
5: Babawo Oyewole Adékunlé Àmọ̀ òun ló sùn tí ò jí mọ́ o.
3: Òṣèré orí ìtàgé akéwì àtàtà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò.
5: Promoter tó tún jọ́mọ ẹgbẹ́ mọ́.
3: Ó tún jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ alápàtà ló wá lọ sí ilẹ̀ míì tuntun.
5: Akọni ẹ̀dá ọmọ wọn nílùú Ìwó ó ti lọ jábọ̀ fẹ́dùmọ̀ rè.
3: Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n 26th of August in the Tribute and Artist Day ní Icon House Lẹ́gbẹ̀ẹ́ Civil Defence Office Government House Road Alágbàká Àkúrẹ́ bẹ̀rẹ̀ láti 12 noon. Ọjọ́ Friday 28th of August yìí sì ní gbígbé bàbá gẹ̀gẹ̀ láti ìlú Àkúrẹ́ lọ sí ilé rẹ̀ nílùú Ìwó níbi tí wọ́n ti ṣe wake fún. Ọjọ́ Saturday sì ní burial service and interment nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun. Tó àwọn ìgbìmọ̀ Group of Entertainers ìlú ní kákéde ẹ̀ lórúkọ gbogbo àwọn ẹgbẹ́ àti associations tí bàbá yìí ṣe pẹ̀lú gbogbo ẹbí bàbá aláìṣẹ́kù. Wọ́n ló mà dárọ̀ o. Akíkanjú ọkùnrin oníwà àtàtà. Olóyè Oyèkúnlé Adékúnlé Àmọ̀ o. Ìwọ́mọlódù ọba.

0: abamiso.
1: Kọ̀rọ̀ jọ́gbọ̀ngùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo. Àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 abamiso. Kò lọ ti nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 abamiso. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamiso. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: Mọ̀yé.
1: Ní orúkọ ọba Aláyélúwà.
0: His Royal Majesty.
1: Ọba Williams.
0: Akinmusayo.
1: Akinlade.
0: Uyì Ọba Wan.
1: Ìhálùjàgbó of Odeaye Kingdom.
0: Àti ìjàmà.
1: Òjòyè ọkùnrin.
0: Òjòyè obìnrin.
1: Ọ̀dọ́ àti àwọn ọmọjà dédé.
0: Àwọn ọ̀fọ̀fin yíká kéde fi.
1: Ọdún ògún àtijọ́ náà dé ayé
0: o. Lọ́bàdànjọ kejìdínlọ́gbọ̀n ìyẹn 28th of August 2026.
1: Ọjọ́ ìyẹn akọ́lé ògún.
0: Lọ́ba ọ̀dà Saturday ìyẹn ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29th of August 2026.
1: Àbẹ̀gún.
0: Àsàdúrà òun ló
1: àtọ́ ọmọjà dédé.
0: Àwa dùjẹ́ òmọ
1: òkùtùkùtù.
0: Ọmọba Sunday ẹgbù wa lọ.
1: Ìyẹ́ díje.
0: Kúlé ìgbìmọ̀ asòfin kékeré ní Abuja.
1: Lábẹ́ àsíá APN.
0: Ló tó ṣe ànáńgá.
1: Náà dé ayé.
0: Ìwọ fọ̀fi ọdún ayọ̀ àṣeyín o.
2: Orúkọ kan ṣoṣo tó ju gbogbo orúkọ lọ.
3: Jésù.
2: Orúkọ tí ṣẹ́gun fún ni nípa èyí gbogbo ìdààmú ìfòró tí dun ìgbàgbé táyọ̀ ìnípàkúsì jẹ́tẹ̀ nìyàn.
3: Jésù.
2: Ìtúsílẹ̀ pátápátá.

0: Brenne, Colonel T. Wayana, or Doc, and this your Doc, so that's what I don't see. A second alarm, that I don't know there. A cocoa, so I get it all. I could hear it. You look on Jess, but boy, in your life, it's a door, a Santa Bia, you can say, well, wow, look on you, pass the same, but like it was a tea, book of four. Did your job, son, you know, you're from my room, I said, and who need as a kaya, Oluboy, Oladeji, I didn't read that by your apostolic Christian, like Yato, Coco, Pen, and Fanny, Cancelli, I'll go out, what about Fairy Wood, Lee Freeman, and Nick Patem, or Sati, show who didn't know Juma, Missy, Essicana Land, kilometer two, Omefuro, Garage, Ola, Devia, 11, Pilot, so, yeah, Doctor, Denibe, it's just like, close, get it, and new Ruko Jesu.
1: Toi yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni
2: e to beyawo laye
3: e jowo e duro na jare
4: ah ilo sele
3: ki won to so wapo nje o ran ti po sele ri television fun mi fridge nkan ero fosho ki nse le wa ma fowo fosho nle en 2026
1: eh ni to to
3: ka ta so pe o ti ran won abi
1: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
4: e mo lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero fosho ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah ah lati osu to koja ni mo ti ra
3: all the shabu go, eso wapo.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
6: Àfà kan ní ìpínlẹ̀ Adamawa ló ti ń kojú ẹ̀sùn fi ṣẹlẹ̀gẹ̀rẹ̀ fíìn ní ara màjèṣí méjì ní tipátipá òun nígbà tí wọ́n dárúkọ àfà òun ṣàgáàsá ní ẹni ọdún méjìdínní ogójì tó jẹ́ olùkọ́ni ní ilé kéwù kan ní ìjọba ìbílẹ̀ Newman nípínlẹ̀ ọ̀hún ni ló ṣe bẹ́ẹ̀ tí ó ṣẹlẹ̀gẹ̀rẹ̀ fíìn tipátipá lára àwọn màjèṣí ọmọbìnrin méjì tí ọjọ́ orí wọn ni ọjọ́ orí wọn wà ní ọdún mẹ́jọ àti ọdún mẹ́sàn-án léyìí tó wà ní ilé kéwù lákàtà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá olùpẹ̀jọ́ léyìí tí ó gbé sàgáàn lọ sí ilé ẹjọ́ ìní sp saka musa ni ló sọ pé olùkọ́ni ọ̀hún ló fọgbọ́n tan àwọn màjèṣí ọ̀hún lọ sí ẹ̀yìn kíláàsì níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ o tó ì ṣe bẹ́ẹ̀ tó fi gẹ̀tilẹ̀ lára wọn ní tipátipá májísrèètì àgbà ní ilé ẹjọ́ ọ̀hún ní ìlú yọlá léyìí tí wọ́n gbé sàgáàn lọ sí iwájú rẹ̀ ni wọ́n ní kí arákùnrin máa lọ sí àmọ́

0: ọgbà ẹ̀wọ̀n náà lórí ẹ̀sùn ṣíṣe rẹ́gẹ́dẹ́ fíìn lára màjèṣin ní tipátipá àti wípé ó tún fi ìbálòpọ̀ ṣe ṣùtá fún àwọn ọmọ òun bẹ́ẹ̀ ló tún gba ìbálẹ̀ wọn. Ọlọ́pàá olùpẹ̀jọ́ wá sọ níwájú ilé ẹjọ́ lánàá ọjọ́ ajé wípé ìyá ìkan lára àwọn ọmọ òun ló mú ẹ̀sùn wá sí oríta pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Numa ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún tí a wà nù rẹ̀ ilé tó fi ẹ̀sùn kàn wípé kẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ́ ẹ kà yókù bẹ́ẹ̀.
1: Káyọ̀dé, àwọn ẹgbẹ́ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n pera ara wọn ní The Progressive Council tí a mọ̀ sí TPC ni wọ́n mọ̀ ti sọ fún ẹni tó ti fi ìgbàkẹ́rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tó sì tún jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Alhaji Atiku Abubakar pé oríire oríta òun rí ti ẹni ẹlẹ́ni wípé pẹ̀lú bí Atiku Abubakar Bosa ṣe ń gbógun ti ààrẹ Bola Ahmed Tinubu ṣá wípé ńṣe ló ní ẹ̀sùn tó jọ mọ́ ọ̀rọ̀ gbígbé egbògi olóró ni kí ó lọ jáwọ́ kúrò nínú rẹ̀ o oní nítorí pé pẹ̀lú bí ààrẹ Bola Ahmed Tinubu gbókàn sí dákẹ́rọ́rọ́ tí ò fọ́ òun nì ni tiẹ̀ yé àti pé Atiku Abubakar ń gan fúnra rẹ̀ ńṣe ni kó kọ́kọ́ yọ ètí igi tí ń bẹ lójú ara rẹ̀ ní kó tó di pé yóò máa yọ ìṣẹ́pẹ́ tí ń bẹ lójú ọmọ ẹlòmíì o nítorí Atiku Abubakar gan ó yọ kó wá ṣàlàyé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí pé irú ọmọ orílẹ̀-èdè bo gan ni ṣe ṣe lóòótọ́ àti lódodo sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni àti pé kí Atiku Abubakar kó jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ kí wọ́n mọ ibi tó ti wá gan kí wọ́n mọ orísun rẹ̀ nítorí a mọ gbogbo ìtàn tí ó rọ̀ mọ́ ti ìgbésí ayé Atiku Abubakar o nígbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ náà ẹni gan tí ń ṣe ẹni gan tí ó gbàlejò wọn níbi tí wọ́n ti ń ṣe ìpàdé wọn ìyẹn Máyégún olórí ẹgbẹ́ ó sọ fún Atiku gbangba gbangba ó ní wípé bóyá ààrẹ Bola Ahmed Tinubu ó ti ní ẹ̀sùn kan èyí tí wọ́n fi kàn gbàkárí pé ó gbógi olóró tàbí pé bóyá kò tiẹ̀ ní ìwé ẹ̀rí wọn ní ká gbàgbé gbogbo ìyẹn ṣùgbọ́n ṣá kí Atiku Abubakar kóun náà kó tiẹ̀ kọ́kọ́ wá ṣe àlàyé ti ẹnu rẹ̀ ná lórí ọmọ orílẹ̀-èdè wo gan ló jẹ́ o ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tí wọ́n sọ ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn leadership kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Káyọ̀dé, ìyàwó àti ọmọ mẹ́ta kọmíṣánná fún ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Niger Abubakar Adaja òun ló mọ̀ ti jáláìsí inú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí léyìí tó kan ọkọ̀ bọ́ọ̀sì Sienna kan àti ọkọ̀ Mazda. Dájà náà lẹni tí ó wá láti ìjọba ìbílẹ̀ Máṣegun ní ìpínlẹ̀ Niger òun ni òun fúnra rẹ̀ jáláìsí ní ọdún tí ó kọjá o nígbà tí ó jẹ wípé ó ti ṣe kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí ní kété tí orílẹ̀-èdè yìí tí ó ń gba ètò ìṣèjọba àwarawa láàyè lọ́dún 1999 léyìí tó sì lo sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó tẹnu gbogbo lọ́dún 2007 gẹ́gẹ́ bí ìròyìn tó tẹnu rìn lọ́wọ́ olóògbé Hajji Adaja náà pẹ̀lú ọmọ rẹ̀ mẹ́rin ni wọ́n rìnrìn àjò nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mazda láti Minna tí wọ́n lọ sí pópónà Mokwa Bida nígbà tí ìjàmbá ọkọ̀ tó wáyé arábìnrin náà pẹ̀lú ọmọ rẹ̀ mẹ́ta ni wọ́n gbẹ̀mí mì lójú ẹsẹ̀ nígbà tí ọmọ kan oṣù tó kù tó jẹ́ èrò nínú ọkọ̀ ọ̀hún tóun náà jẹ́ màjèṣin ni wọ́n sọ wípé ó ní ìfarapa yánnayànna débi wípé eegun ìhà rẹ̀ kan ó kán bẹ́ẹ̀ ni èjìká rẹ̀ ló yẹ̀ kí ọlọ́run kó ṣàánú fún un kí ó sì bá a mú un lára dá ní kíá. Ẹ jọ̀ọ́ tẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn Punch, Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́
3: Ìlóbù Development Union,
2: Ìlóbù Àṣàkẹ́,
3: ẹ̀ka ti ìpínlẹ̀ Edo wípé
2: ìpàdé pàtàkì ẹgbẹ́ yìí yóò wáyé
3: ní Sátidé ọjọ́ 29 oṣù kẹjọ ọdún yìí,
2: ìyẹn Saturday 29th August 2026, Temple Hotel,
3: Lọ́nà Gbọ̀ngàn Road,
2: Ọ̀kadà Junction, Edo State
3: ni gbogbo wa yóò péjú pèsè sí láago mẹ́wàá òwúrọ̀.
2: Gbogbo ọmọ bíbí Ìlóbù
3: ní ìpínlẹ̀ Edo ni kó wá síbi ìpàdé yìí.
2: Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí ẹgbẹ́ yìí lè túbọ̀ gòkè àgbà
3: nítorí àgbájọ wa la fi ń sọ̀yà
2: àjèjì ọwọ́ kan gbégbádórí.
3: Lẹ́ẹ̀kan sí
2: ìpàdé yìí yóò wáyé
3: ní Saturday 29th August 2026
2: láago mẹ́wàá òwúrọ̀
3: ní Temple Hotel,
2: Along Gbọ̀ngàn Road,
3: Ọ̀kadà Junction, Edo State.
2: Àwọn olùkéde ni
3: gbogbo ọmọ bíbí ìlú Ìlóbù
2: ní ìpínlẹ̀ Edo
3: lábẹ́ ìṣàkóso Chief Wahid Ọláifá
2: àti Chief Bello Yekin.
3: Àwọn ló ní
4: Ṣé Signal Sun Nigeria Limited tun gbede o. Promo yi galagaju o gan ti o. Epi DSTV repetete, epi Go TV yanturu ni. O ti ship baje 15,000 naira pere ni DSTV bayi. Atagbada ati decoder telembi papo papo ni o. O ko ja be 15,000 naira na si ni Go TV pelu decoder 10,000 naira papo papo. Ki lo tuku. Je gbadun awon ikani arima le lo. Awo pada seyin to kori DSTV ati Go TV demo 15,000 naira pere ni DSTV ati Go TV bayi. Eyi bu ayayato. Yoju seyin ke ile ise Signal Sun Nigeria Limited to ba sumo julo ati gbogbo le itaja ti won tin ta Go TV ati DSTV lagbegbe re. Ko towo ofa yi bonu won wa ni Signal Strength Office Go TV Yellow Building legba UBA Bank Ajilosun Ado Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati Adjacent Baba Adashin House Oke Ogunwo Tofimo Efrem Plaza legba Polaris Bank Ikari Akoko Balaye 0810 104 2804 Go TV ati DSTV ti gbopo 15,000 naira pere ni majo fu oru.

0: pàdé
1: dọdún
0: pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí gbógun ti igbákejì ààrẹ orílẹ̀-èdè ń gbà kẹrí ìyẹn Atiku Abubakar tó sì tún jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC báyìí wípé ọ̀rọ̀ tó sọ pé òun máa dá orílẹ̀-èdè Nàìjíríà padà sí ayé ìgbà tó jẹ́ pé wọ́n sì ń fi owó ìrànwọ́ owó epo ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ni wípé ọ̀rọ̀ tí yóò yẹ kó jáde lẹ́nu rẹ̀ ni ó sọ o. Ṣùgbọ́n ní báyìí ẹni tí ń ṣe agbẹnusọ fún ikọ̀ ìpolongo ìbò fún Atiku Abubakar ọ̀hún ìyẹn Kenneth Okonkwo ó mà ti jẹ́ kó di mímọ́ oníṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ tí Atiku Abubakar tó sọ ni ó ní bó ṣe rí gan ló ṣe sọ o. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ló sì túmọ̀ ó ní lóòótọ́ ni Atiku Abubakar ló sọ pé sẹ́ẹ̀rí tí wọ́n bá máa yọ owó ìrànwọ́ owó epo ó yẹ kó ti ní àwọn ìgbésẹ̀ yìí tó jẹ́ pé wọ́n máa gbé tí yóò fi rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu lára kó tó di pé bóyá wọ́n kàn déédéé ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ fàù lẹ́ẹ̀kan ṣoṣo àti pé kí ni nǹkan gan tí wọ́n ti fi owó ọ̀hún ṣe èló gan ni wọ́n ti rí kójọ ńbẹ̀ tí Atiku Abubakar tó sọ pé ó yẹ kí wọ́n jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ èyí ni wọ́n sọ pé ó dé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ìsọǹgbẹ rẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní sọ kòbákùngbé ọ̀rọ̀ sí Atiku Abubakar Okonkwo wá jẹ́ kó di mímọ́ ó ní kò sí nǹkan tó burú nínú nǹkan tí Atiku Abubakar tó sọ ọ̀hún ó nítorí pé níwọ̀nba ìgbà tó jẹ́ pé wọ́n ti fi ara ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí owó ìrànwọ́ owó epo èyí tí wọ́n yọ kúrò náà ó ló wá yẹ kí wọ́n ṣe àlàyé gan nǹkan tí wọ́n fi owó ọ̀hún ṣe tí wọ́n jẹ́ kó yé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan gan tí owó ọ̀hún tí ó fi rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn àti àǹfààní gan tó ṣe fún wọn ó ní torí náà ó ń gbàgbọ́ pé nǹkan tí Atiku Abubakar tó sì bèrè ni kò tí ì kọjá ààyè rẹ o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn leadership kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Dọ́dún
0: Táyọ̀dé.
1: Ó kéré tán àwọn méjì ni wọ́n ti tatẹ́rù nípa nílùú Ìkirè nípínlẹ̀ Ọ̀ṣun lọ́nà ọjọ́ ajé látàrí bí wọ́n ṣe sọ wípé àwọn kan fẹ́ fi tipátipá gba ibùdókọ̀ tó wà ní náírà nkọbọ ní ìkóríta ọ̀hún ní ìlú Ìkirè. Èèkan lára àwọn fúnra mọ́ àwòrán wá léyìí tí ó tẹnu ẹ̀yìn lọ́wọ́ olóṣè àfihàn arákùnrin kan tí wọ́n fi di rẹ̀ gúnlẹ̀ sí inú ọkọ̀ léyìí tí bí àfojúsùn ṣe wù dáadáa ó dàbẹ̀ ni pó ti jẹ́ láìsí tí wọ́n sì ń wo ojú ọgbẹ́ lé àtàrí rẹ̀ nínú fọ́tò mìíràn ẹni wọ́n rí arákùnrin kan léyìí tí ó dojúbolẹ̀ tó sì wà nínú àgbàrá ẹ̀jẹ̀ níbi tí wọ́n lù pa sí gẹ́gẹ́ bí ìròyìn lẹ́ni tí ó bá ròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ lábẹ́ aṣọ nítorí bí ọ̀rọ̀ bí ó ṣe mú yanyan ẹni ó sọ pé ìṣẹ̀lẹ̀ ń lórí àwọn awakọ̀ kan léyìí tí wọ́n jẹ́ olóòótọ́ sí àwọn ẹgbẹ́ òṣèlú kan iná ti ń darí ibùdókọ̀ ọ̀hún tẹ́lẹ̀ títí di ìgbà tí àwọn awakọ̀ kan tí wọ́n kàn dédédé tí wọ́n sì jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú mìíràn tí wọ́n ní nǹkan aago mẹ́wàá àbọ̀ òwúrọ̀ náà ọ̀hún léyìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ gba gáréèjì náà ní tipátipá ó ṣojú mi kòró tóun náà tún bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ lábẹ́ aṣọ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ló ní àwọn jàǹdùkú olóṣèlú ni wọ́n sọ pé wọ́n iṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ikọ̀ kan léyìí tí wọ́n ti wà ní ibùdókọ̀ ọ̀hún ní Ìkirè ní agbègbè náírà nkọbọ nílùú Ìkirè ọ̀hún ni wọ́n sọ pé nígbà tí àwọn jàǹdùkú olóṣèlú náà láti inú ẹgbẹ́ Accord tí wọ́n dé ní nǹkan bí aago mẹ́wàá àbọ̀ òwúrọ̀ láti wá gba gáréèjì ọ̀hún iná jọ wà kó tí wọ́n sì jọ ṣínà lásìkò wojú ara wọn gẹ́gẹ́ bí ìròyìn wọn ṣe ṣe àlàyé o lásìkò ìgbà tí wọ́n jọ ń ṣe gbódùn rọ́ṣọ̀ ọ̀hún wọ́n ní ọkọ̀ Toyota Hilux tí ó jẹ́ tuntun yanranyanran léyìí tí ó jẹ́ ti àgọ́ ọlọ́pàá ti Ìkirè ẹni wọ́n náà bàjẹ́ pátápátá o tí wọ́n fọ́ gbogbo gíláàsì rẹ̀ tí wọ́n sì ṣa gbogbo táyà rẹ̀ yanranyanran ẹ lọ́ọ́ kàyókù nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: ìpàdé
1: dọdún
0: pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹni tí ó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Young People's Party ìyẹn Anita Asuku tó ṣe bẹ́ẹ̀ tó kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ pé òun ò máa ṣe mọ́ o òun ò díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí mọ́ nínú ètò ìdìbò yìí tó máa wáyé lọ́dún 2027 ní báyìí o ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn YPP wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ èrèdí rẹ̀ tó fi jẹ́ pé Suku ṣe bẹ́ẹ̀ tó sọ pé òun ò ṣe mọ́ o nígbà tó ń sọ̀rọ̀ lánàá òde yìí ìyẹn ẹni ga tí ṣe akọ̀wé ìpolongo wọn ẹgbẹ́ Ọláwálé Martins ó ní kó tó di pé bóyá Suku ó kọ ìwé fi ipò sílẹ̀ tó sọ pé òun ò ṣe mọ́ ó ló sọ fún ẹgbẹ́ òṣèlú náà dáadáa tó sì sọ fún wọn pé nǹkan tó fà á ni pé àwọn mọ̀lẹ́bí òun wọ́n sọ fún òun pé ọ̀rọ̀ ààbò mẹ́hẹ̀ gan gidi ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà onítorí náà ń ló ṣe wá sọ pé ó dá o pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí yìí tí àwọn èèyàn tí wọ́n sì sọ pé kóun mọ́ tiẹ̀ yọra òun lẹ́nu láti pé kóun ó lọ sọ pé òun fẹ́ máa díje ó ní ìdí nìyẹn tó fi tún wò pé òun ò díje mọ́ o ó nítorí gbogbo ẹgbẹ́ ń ló fọwọ́ sí níbi ìpàdé wọn èyí tí wọ́n ṣe ìyẹn ní ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tí a wà yìí tí wọ́n sì sọ pé pẹ̀lú iṣẹ́ takuntakun àti gbogbo àwọn àkọọ́lẹ̀ èyí tí arábìnrin yìí tó ti ṣe ó yẹ lóòótọ́ láti pé kó lè dúpọ̀ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú wọn ó ní ìdí rèé tí gbogbo wọn tí wọ́n ṣe fi ọwọ́ tì í lẹ́yìn pé ó dáa máa lọ láti pé kó lọ sójú wa ó ní ṣùgbọ́n nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì gbà á lámọ̀ràn pé kó má ṣe bá wọn tẹ́rí sí i ó ní ìdí nìyẹn tó náà fi wá wò pé téèyàn bá sì wà láàyè kò sí nǹkan tí ò lè dàmọ́ o ó ní ìdí nìyẹn tó fi ní òun ò ṣe mọ́ ó ní torí náà ó ní gbogbo àwọn tí wọ́n sọ ìsọkúsọ káàkiri tí wọ́n fẹnu lọ́lọ̀ káàkiri ni ó ní gbogbo nǹkan tí wọ́n sọ òun kò rí bẹ́ẹ̀ rárá ó ní fún ààbò ara rẹ̀ ń lọ ṣe ṣe nǹkan tó ṣe ọ̀hún o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Gbẹ́dún
0: Káyọ̀dé.
1: Onírúurú ọ̀rọ̀ ńlọ́mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní jáde ní ti etí gbajúgbajà òṣèré sinimá àgbéléwò àti eré orí ìtàgé léyìí tí ó sì tó ń kọ fíìmù tí ó ń ṣe fíìmù fún kí Akinlele tó ti ń gbọ́ lórí bí ó ṣe fi sójú òpó ọ̀rọ̀ káyélujára nípa ayẹyẹ ọjọ́bí rẹ̀ ní àná ọjọ́ ajé tó sì jẹ́ ọjọ́ gan tí wọ́n se òkú ìkan gbòógì nínú òṣèré sinimá àgbéléwò ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ní ilẹ̀ kóòtù òjíire Taiwo Azan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògògó nílùú Ìlàrò nípínlẹ̀ Ògùn Akindele ló ń ṣe ayẹyẹ ọjọ́bí rẹ̀ lánàá ọjọ́ ajé ọ̀hún tó sì ń fi ìdùnnú hàn tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí pé òun tún lé ọdún kan sí nínú ara líle nínú ẹ̀mí gígùn àti wípé kí Ọlọ́run kí ó dákúndábọ̀ kí ó tún tẹ̀síwájú láti máa dáàbò rẹ̀ bò nínú oore ọ̀fẹ́ ó ní lónìí ní ọjọ́ ìbí mi ọkàn mi kú fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o mú gbogbo ohun tó ti ṣe fún mi àti èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èyí tó tún bà lójú ọ̀nà tí ó tún ṣe bẹ́ẹ̀ ló kọ sójú òpó ẹ̀rọ káyéjára Instagram ẹ̀ ń lọ sí gbàdúrà wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí òun máa túbọ̀ so èso rere àti àwọn nǹkan rere mìíràn lórí òkè pẹ̀ ó ní ìgbé ayé òun òun ló jẹ́ ẹ̀rí máa jẹ́ ẹni só o ó ní torí ìdí èyí òun gbé ìgbé ayé láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n nípa rere lára òun tí òun sì nígbàgbọ́ wípé àlá òun àti ìrìnsí òun ni àti kí àwọn èèyàn kí wọ́n bá lè ní ipa rere ló jẹ́ ó ní mo dúpẹ́ Ọlọ́run o nítorí ẹ̀ ní ayẹyẹ ọjọ́ òbí mi bẹ́ẹ̀ kó tó di wípé ó balẹ̀ lójú òpó ẹ̀rọ káyélujára ọ̀hún nílùú ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti hé o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ọ̀rọ̀ tí wọ́n sọ sí tí wọ́n sọ kùbákùgbé tí wọ́n sì sọ òkò ọ̀rọ̀ sí onírúurú ẹ̀wò ọ̀rọ̀ mọ̀ pọ̀ ń bẹ̀ gan nítorí pé ẹnìkan lára àwọn tó lójú òpó ọ̀hún Adéwálé ó ní Akindele òun ṣe ayẹyẹ ọjọ́bí lónìí tó sì ṣe tó ń ṣe ìsìnkú Ògògó kò dáa o ṣé èèyàn ni ẹ ṣá àbí kí ni ká pè ọ́ bẹ́ẹ̀ lẹlòmíì mọ̀ tó sọ tiẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ka ìyókù ẹ̀ mọ́ ṣàkiri o ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí ẹ bà ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.

0: látàdé
1: lọ́dún
0: látàdé ọ̀rọ̀ yìí tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano ìyẹn sẹ́nitọ̀ Rabiu Musa Kwakwanso tó sọ lórí ìyànsípò sẹ́nitọ̀ Abdulaziz Shari gẹ́gẹ́ bí adarí ikọ̀ ìpolongo ìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé nínú ọdún 2027 tó sọ pé ẹ wò ó òun ìbárọ ẹni tí wọ́n yàn yí ìyẹn sẹ́nitọ̀ Abdulaziz Shari wípé kó má se gba ipò náà nítorí pé gbogbo nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe kò ju pé àwọn tó lówó dáadáa tó mọ̀ pé òun lè rí owó lọ́wọ́ wọn ló lọ yàn sí ipò náà ṣùgbọ́n ní báyìí àwọn kan tí wọ́n ti kó ara wọn jọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sáré àwọn èèyàn ní ẹsẹ̀ kùkú tí a pè ní dága títí súwán títí ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí ni wọ́n mọ̀ ti Darabu Musa Kwakwanso lóhun tí wọ́n sọ pé kí ló kàn gan-an níṣẹ́ ló yẹ kó fi tiẹ̀ ṣe tiẹ̀ nítorí pé àwọn mọ̀ pé bí wọ́n ṣe yan sẹ́nitọ̀ Abdulaziz Shari ni níṣẹ́ ni ojúra ti mú gan gidi tó sì jẹ́ pé ó dẹ́rù bá púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí Kwakwanso ti gbà wípé gbogbo ìpínlẹ̀ Kano àpò ló wà ó ní ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe wá yan Abdulaziz Shari yìí ó ti dá ìpayà sí ara Kwakwanso nítorí ó ti mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹni gan ló máa sẹ́kẹ̀ bẹ́ẹ̀ gbogbo èròǹgbà rẹ̀ ní ìpínlẹ̀ Kano ó ní kí ló tiẹ̀ kan ẹni gan tó lọ ń jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò míì ló wà tó wá lọ ń gba ẹlòmíì tó wà nínú ẹgbẹ́ òṣèlú míì lámọ̀ràn wípé kó fi ipò rẹ̀ sílẹ̀ wọ́n ní ṣèbí ẹni tó wà nínú ẹgbẹ́ òṣèlú wọn ló yẹ kó sọ pé kò tẹ́ wọn lọ́rùn kí ló wá kan tiẹ̀ ó ní ó mọ̀ láti pé bóyá kó sọ ọ̀rọ̀ náà ni kí ó má bàa di pé wọ́n yan yárí láti pé kó lè jẹ́ adarí ikọ̀ ìpolongo ìbò náà ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí ìdí èyí wọ́n ní ṣe ni kí Kwakwanso kó lọ fi tiẹ̀ ṣe tiẹ̀ kó jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó ṣe nǹkan wọn bó bá ṣe wù wọ́n ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn leadership.
2: Ogun ẹ̀ tẹ̀sí kúnkún ló ọjà yẹn wá àmọ́rírì yẹn ṣeun ṣeun.
0: Adúpẹ́ o.
2: Ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbò ṣe wọ́n sáré fẹ́ àmọ́rírì yìí o.
0: Ṣé
2: ìpàdà lọ́wọ́ lọ́yìn lè lájọ máa rí bára.
0: Àmì Ọlọ́run.
2: Lókun ẹnì kejì mi.
0: Aṣif Kọ́mándà Abíọ́dún Ìlọrin lè ní jẹ́ Aládé Alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
2: Olúkàdé
0: roko
2: ko gba
0: gbe ile
2: o ya fe gbe mi abe ope anuya leri jiyin ikiti
3: ẹyẹ ìwọn apẹ ẹkú dédé àsìkò yìí láì gbogbo tí atẹgùn ìkànnì tí ó ń fẹ dé ìròyìn ayọ lámútọ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga ẹnìkan bẹ ń bí pẹlú mi ẹ bá mi káwọn tó ń gbọ wá nlé.
4: A kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yàn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta orúkọ mi ni olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
3: Ẹ ṣeun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí kí ni tí ẹ ní fún àwọn tó ń gbọ wá báyìí.
4: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult á ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
3: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí.
4: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà níbí.
3: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé níbo ni iléèwé yìí sì wà kí ni àwọn ojú òpó tí wọ́n mọ̀ bá yín sọ̀rọ̀.
4: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o àkí ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí a fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá a kì í fi owó iléèwé àti owó stẹ́ẹ̀ a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
3: kini awon eto tuntun eleyi ti ile iwe yi tun ni fun awon mo to fe lo kawe loke okun
4: a dupe lowo olorun fun aseyori ati aseyege eleyi ti olorun sese se fun wa ni dede asiko yi ni owo lowo lo bayi olorun ti ran wa lowo lati le ran omo lowo awon omo ti won ba ni ife lati lo kawe ni oke okun lowo lowo bayi ati ni university ni country merin ni europe adetini university ni country merin ni uk omo to ba fe se foundation program ni europe ani omo to ba fe se first degree adeni master's degree fun anybody ti o ba fe se owo ti won fi se kini kogun para tori ipele ni pele ni owo won won ki san ni ekan tori won ti mo bi gbogbo e se so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo fura re wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe seda seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo ki n se onijibiti ati no itese waju awon mo wa ohun lo je wa logun nitori e la se tugbiyanju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ileiwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
3: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
4: igbese akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni seda sectional consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission yen si o ilu bi to ba fe ninu awon country merin ni europe tabi ni uk yi
3: awon ojo opo ni won le lo lati ma ba yin soro bere bere kan tabi keji
4: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
3: imoran yin ni soki fun awon obi atalagbato
4: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo niwaju
3: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin

0: disease.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má já gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn arálé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan, CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ni CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ènìyàn ni pé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́. Kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fertoti Pharmacy, Olúwatoyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn, CDCare. Ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fertoti Pharmacy, Olúwatoyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: CDCare there for you.
5: Yeah.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ẹ tọgbẹ́ ìyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: CDK, sọ́yẹ̀ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: ilé-ìwé yìí ó ti wà láti gba kan rí tó jẹ́ pé challenges náà wá díẹ̀ dé
1: àwọn ilé ìpè níjà
0: níjà wá ṣùgbọ́n adúpẹ́ lẹ́nu ibi tí ọlọ́run mú ilé-ìwé yìí jẹ lọ́wọ́ fún àtìlẹ́yìn láti ń fi fún wa tó jẹ́ pé ó mú wa dé ibi tá a dé ẹ jẹ́ bẹ̀rẹ̀ lórí nǹkan tí ẹ lè láti máa sọ àwọn
1: ọ̀rọ̀ sì rè níbẹ̀
0: ní 2014 o ní skui ní ilé ìwé yìí náà ti kọ́kọ́ dá sílẹ̀ ṣùgbọ́n ìpèníjà oríṣiríṣi wà tó jẹ́ pé kò
1: fẹsẹ̀
0: múlẹ̀ nígbà tó 2019 iná wa ní skui yóò abẹ̀ wọ́n á fún ní status polytechnic pé kán máa ṣe nǹkan nípa ẹ̀kọ́ tibet and middle ẹ̀ ní agriculture so that ká máa produce àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ní iṣẹ́ ọ̀gbìn so tó dákíá tó jẹ́ pé wọ́n á lè ran orílẹ̀ ìpínlẹ̀ yìí lọ́wọ́ láti mú òkèdè poverty láti unemployment to solve problems of unemployment of the youth even in the state and even beyond. That was 2019. So we were to the College of as at the first one, College of Technical and Commercial Agriculture. We were to 2019. It is the College of Agriculture and Technology. We were to 2023. Our yóò kọ́ wa padà sí Ekiti State Polytechnic Iṣẹ́ Ekiti orúkọ tá à ń jẹ́
1: lọ́wọ́lọ́wọ́ báyìí gan ni ipò rẹ̀ ṣẹ̀ wá sí ipò State Polytechnic
0: náà. Ó ti dá State Polytechnic ní 2019 àti bẹ̀rẹ̀ náà láti bẹ̀rẹ̀ ṣe ń ṣe àwọn programs but wọ́n á yí orúkọ rẹ̀ padà tó láti kí Polytechnic tó wà náà wà ní Ekiti State Polytechnic Iṣẹ́ Ekiti.
1: Ẹ ṣeun. Bóun wá ni gẹ́gẹ́ bí olórí tó fẹ́ ṣe àṣeyọrí bí èèyàn bá kọ́kọ́ dé ọ́fíìsì yóò wo àwọn fáìlì tó wà ní ọ́fíìsì rẹ̀ bóun ni ibi tóun fẹ́ darí ṣe rí tẹ́lẹ̀ ipa wo lòun fẹ́ sàn nígbà tẹ́ ẹbí bàbá wa ọ̀mọ̀wé àti èdè bóun ni polytechnic ṣàn bóun ló ṣe rí o ipò wo ló bá wà báyìí.
0: Ẹ ṣe lótú nígbà tí mo dé ó ti lọ sí ọdún méjì báyìí infact ní sẹtẹmbà yìí ló máa pé
1: ọdún méjì báyìí. Ìlú ìwọ̀n fẹ́ jọra láìpẹ́ bá ti pè wá.
0: Ìpẹ́ ṣe pè wá wá pé nígbà tá a pé ọdún méjì báyìí. Nígbà tí mo dé sí Ekiti State Polytechnic nǹkan tó kọ́kọ́ tí mo kọ́kọ́ bá pàdé ni pé ọwọ́ ìjọba wà lórí ilé ìwé yẹn àmọ́ a rí pé ẹ̀kíní programs kan ní ó ti kéré jù mẹ́rin péré náà ni tábàlẹ̀ ti wò ó infact gbogbo programs ni o ní MBT ó regulate polytechnic tó ń programs in polytechnics tábàwò even get gbogbo àwọn students tán máa mú tán mú school yẹn gbogbo number of students a lè ní gbogbo school yẹn kò lè ju 200 lọ torí pé courses yẹn ò tó ó lè ti ní maximum to each program gbọ́dọ̀ ní
1: wọ́n lè bá
0: so a ọwọ́ o kí lè gbé ilé ìtẹ̀síwájú ni ó lè
1: fẹ́ ọmọdé bá a dá ní secondary school
0: kọ́mọ bá a dá the first thing that college ṣe ni pé ká wá more programs tó wà ní ti polytechnic run so a bá àwọn MPT a lọ bá wọn fún
1: olókun
0: yes so àwọn olókọ́kọ́ wọn máa ń pè pé a lè ṣe 17 more programs.
1: Látàlẹ́ mẹ́rin.
0: Yes, a lè ní àǹfààní tàbá múra oríṣiríṣi bá ṣe àwa bẹ̀rẹ̀ sí ń ṣakitiyan àbẹ̀rẹ̀ sí ń sákàkiri à ń ṣe oríṣiríṣi àwa by the time àwa ṣe àwa get program 19 ọ̀nà wa fún wa sí pẹ̀lú mẹ́rin tá a ń tẹ́lẹ̀ wá di 17 so ibẹ̀ ni gbogbo akitiyan ẹ̀ pé so because that is the only way that we dey need students so adúpẹ́ gidigidi fún gbogbo ìrànlọ́wọ́ tí àwọn government kan ṣe tí ó bá jẹ́ tí kò ṣeé ṣe tí ìfọkànbalẹ̀ ò bá sí
1: ṣíṣí
0: bá ṣe lè ṣe tí ó bá sí stability
1: nǹkan tó
0: dúró a lè plan torí pé government ń support ọ̀la fi ní plan pé yes we can do this we can expand We presently we have 23 programs. And the very program has a Ibayana OTC HND. As in Google by OTC HND, Subonisim, Atini HND program, ten programs. On a tiny HND programs. Logo, Tangiba,
1: Eshawa, Eshawa, Eshawa, Eshawa, Eshawa, Eshawa, ẹ̀yìn díẹ̀ díẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣojú abẹ ní kó ipa wo ni gómìnà bíọ́dún àbáyọ̀mí òye báńkì ti kógun lórí ọ̀rọ̀ iléèwé èkìtì state polytechnic ìlú iṣẹ́ èkìtì lẹ́nu iṣẹ́ nígbà ìtẹ́ ilé sọ tó jẹ́ pẹ́ tó bá jí ní látọ̀jú ohun ẹ̀ mọ̀ ká ní mímú méjì lẹ́ta.
0: Ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bó ṣe ti sọ ṣáájú tábà rí pé kò tí ò bá sí stability
1: ìsinmi ẹ̀ kò dúró dáadáa
0: kò sí nǹkan téèyàn lè ṣe àákàn rí pé ìfọ̀kànbalẹ̀ ò ní sí the first thing tí gómìnà kọ́kọ́ ṣe ni pé policy
1: ìlànà
0: kọ́kọ́ gbé kalẹ̀ wọ́n ṣe gbé kalẹ̀ lélẹ̀ wọ́n bá wa yan governing council tó jẹ́ pé the chairman of the governing council wa ẹni tó mọ ètò nípa
1: ètò ẹ̀kọ́
0: polytechnic ni torí pé wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láwọn ti ṣe deputy vice chancellor ní federal university of technology wọ́n tún ṣe acting vice chancellor ní federal university of technology wọ́n ṣe wàá gbé wọn lọ federal polytechnic ilẹ̀ olùjì ní ìpínlẹ̀ ondo àwọn ló bẹ̀rẹ̀ polytechnic yẹn so àwọn gbogbo nǹkan tán ṣe bẹ̀ gbogbo wọn ṣe iṣẹ́ gbogbo tán ṣe bẹ̀ òun náà rí tí gọ́vnà wa láti lọ káàkiri láti wọ̀ pé ta ló lè
1: ṣèkìlì
0: ní tó yẹ pé iléèwé abẹ́rẹ́ sí mú ẹgbẹ̀rún sí wọn a rí governing council chairman òun náà wá gbà láti wá ṣe chairman governing council èkìtì state polytechnic then wọ́n tún wá yan àwọn other members àwọn ìgbìmọ̀ tán yàn gbogbo àwọn tó yẹ pé wọ́n ní lórúkọ ni àwọn tó yẹ pé wọ́n ti tó yẹ pé professor wà ní wọn ọmọ ìwé wà ní wọn kátà bọ́sà tó ṣe bọ́sà ní polytechnic wà ní wọn àtàwọn ọmọ ìwé láti ní ìlú polytechnic náà òun náà mú wa so that àwọn yẹn a lè
1: gbogbo ṣiṣẹ́ papọ̀
0: láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú èkìtì state láti lè gbé èkìtì state polytechnic ga so that is the first one the second one another one ni oníkejì tí mo fẹ́ mú ni pé ọkọ̀ọ̀kọ̀ ní 2024 so wọ́n change wọ́n increase wọ́n fi kún owó tí wọ́n fún
1: subvention
0: tán fún èkìtì state polytechnic wọ́n fi kún wọ́n tẹ̀lé but times two
1: lọ́pọ̀
0: méjì lójúmọ́ àwọn ti ń pè ẹ̀ ìdàgbàsókè o gbọ́dọ̀ gba ilé ìwé
1: ẹ̀kọ́ yìí
0: o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń ta síbi ta sọ́run so wọ́n fi kún ọ̀rọ̀ subvention so not only that even 2024 wọ́n tún ṣe tí federal government ṣe program down to 25-35% tán fún gbogbo òṣìṣẹ́ gómìnà wa wọ́n tún ṣe lé kì í ṣe gbogbo state ló ṣe but gómìnà wa wà ní state wa wà lára àwọn the first state in the federation tán ṣe ikọ̀ federal government wọ́n ṣe àwọn state gangan báyìí ní ti ṣe ọ̀pọ̀ gbogbo wọn ti ṣe tán báyìí but gómìnà wa wọ́n ṣe lè fún wa ní state yẹn kì í tún kán síbẹ̀ nígbà tí minimum wage tán ṣe gbogbo minimum wage kan ìfà state wa náà kò tún fà sẹ́yìn gómìnà wa wọ́n tún increase
1: population of the country
0: wọ́n tún dé ọ̀dọ̀ wa náà gbogbo kìíní ó dé kí ìfọ̀kànbalẹ̀ wà àwọn akẹ́kọ̀ọ́ ẹni pé láti gbàgbọ́ ọkàn balẹ̀ so ọkàn wọn ti balẹ̀ pé ilé ẹ̀kọ́ yìí ti dúró àwọn òṣìṣẹ́ ọkàn wọn tún ti balẹ̀ pé ilé ẹ̀kọ́ yìí ó ti dúró kò dàbí ibi téèyàn adélé à ń dé ṣé ilé ẹ̀kọ́ yìí máa dúró ó dàbí kò ní dúró tọ́kàn òun ní ìbáwí mẹ́rin tán mí tó yẹ pé tán bá rí nǹkan kékeré kan wà á kàn sá lọ àwọn tá a ní ilé ẹ̀kọ́ báyìí àwọn tó jẹ́ pé wọ́n rẹ́dì láti make sure pé mandate tán ti fún wa pé ó jẹ́ bó ń ṣe gbogbo nǹkan tí gómìnà wa ṣe kì í ṣe ìyẹn nǹkan mi ò bóyá kò sí
1: máa ṣe lọ
0: so lẹ́yìn eléyìí a tún ní gbogbo development tán ṣe fún wa the state library, the state of the arts library, tant qu'on fait, on
1: parlait de
0: Gettin-Balodé, e-library.
1: Gettin-Balodé, il y a un nom.
0: Et tu y es anywhere. Ni iba won se sibe gbogbo nkan to wa be te pe ko ti se pe kan joko sinu live en kan awon eyan tun le wa lati kan lati abroad so wa ma assess nkan ta ni live wa ki se dandan kan te wonu live so gbogbo Dubai ni
1: awon ma so
0: lolorun si lolorun lo awon gbogbo wa lati se fun wa won tun se kini gate house wa se mo pe ti o ba si kini for security. Eyin na mo pe eto security ki se nkan teyan gbọdọ fi sere awa bere si se perimeter fence takri so that protection ya tubo wa fun proper.

0: Rivers State
1: ẹni pé
0: ìyàtọ̀ wà
1: ẹ̀ṣin
2: apẹ́ lọ́wọ́ yín mo mọ̀ pé ẹ̀kọ́ ó pọ̀ ṣùgbọ́n torí àkókò wa ẹ wá jẹ́ ká wò ó ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí táwọn èèyàn máa ń sọ kì í ṣe ìjọba nìkan ló lè gbérùn torí ẹrù tó wúwo ni nígbà míì náà a máa ń gbọ́ pé àwọn àjọ kan níjọba àpapọ̀ wọ́n máa ń dá sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe polytechnic bí àwọn tech fund nkankan ìjẹ́ nínú orí ọ̀fẹ́ yìí náà àti pé ìjẹ́ àwọn aládàáni ìjẹ́ wọ́n ń wá láti pé tó ràn án lọ́wọ́ ní ilé èkìtì state polytechnic iṣẹ́ èkìtì.
0: ẹ ṣe ní ojú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ọwọ́ kan kò lè wẹ́rù lórí àdẹ̀mọ́ challenges ìgbìnyínjà tó wà lórí gbogbo ìpínlẹ̀ so tábà dá ebi dá ìpínlẹ̀ èkìtì nìkan ọmọ ní ọmọ náà tó pọ̀ tó gbọ́dọ̀ dá sí àwa nìkan kọ́ la jẹ́ ọmọ tó wà ní
1: abẹ́
0: ìjọba so bá ṣe ń ṣe bí ìjọba ìpínlẹ̀ ondo èkìtì ṣe ń ṣe sí òun náà la tún sá sí abẹ́ ìjọba gbogbo
1: ìta
0: papọ̀ so tech fund so many projects náà ni wọ́n ti ṣe sílé ìwé wa presently àti ní admin building tó jẹ́ pé
1: tó ṣe
0: dáadáa a ní skills acquisition center skills acquisition center yẹn ibẹ̀ láti ṣe gbogbo àwọn ètò iṣẹ́ owó
1: ọ̀sẹ̀ owó
0: bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ND àti HND nìkan là ń fẹ́ máa fún àwọn ọmọ báyìí tó
1: ẹ̀ tó fẹ́ ṣe
0: àkọ́ wọn ní tó jẹ́ pé tán bá parí wọn ò ní máa wáṣẹ́ káàkiri àwọn gan wọ́n lè máa wọ́n á ti dáṣẹ́ sílẹ̀ wọ́n tún lè máa gbà yìí sẹ́nu iṣẹ́ so a ní skill acquisition center tó jẹ́ pé ìjọba àpapọ̀ nọ́nàbà lọ́wọ́ two tech fund tán fi develop ẹ̀ a ní innovation center tó yẹ pé gbogbo àwọn a ní àwọn ẹ̀rọ ìgbàlódé tó wà bẹ̀ fún ẹ̀kọ́ tàǹtọ́ a ní hall fún
1: láàmùnà
0: bí o ti ó ńlá pọ̀ bí o ti ẹ̀ tí ì tó tó torí pé à ń expand a ní a dẹ̀ ní hostel àti kọ́ hostel fún àwọn ọmọ ilé wa ilé ìwé hostel fún ọkùnrin àti fóbìnrin àti ní sẹ́yẹ̀nsì bọ̀ wọn tí ìwọlé torí pé ìbàdàn parí àti wà ní semester session tí ìfẹ́ parí so the next session sì wọn la máa kó àwọn ọmọ wa sínú
1: ìwàgbé
0: adẹ́rẹ́ wo so many other things gbogbo àwọn facilities equipment ta ní fún gbogbo ìgbà tí mbt tán regulate program tán wá wọ́n ti wá sọ ọ̀rọ̀ kan nínú nígbà tí wọ́n fi máa parí wọ́n ní program àwọn equipment ẹ̀ níbi pé you have more than enough pé many schools ó schools
1: ní wọ́n ti dé sáájú
0: ní ìbọn tẹ̀ nínú ilé àǹtẹ̀ tó tún jẹ́ kí tí wọ́n tún wáyé àtọ̀ ní pé ilé ìwé wá sí tuntun so equipment ta ní tuntun latest equipment kò sí any obsolete equipment náà so there are some institutions where we equipment ti ní 30 years ago òun náà ló sì ń
1: mú tí o sọ bẹ́ẹ̀ bá bà mú
0: wọ́n sì kò sí equipment ti 30 years kò tiẹ̀ sí mọ́lọ́jà so equipment tuntun náà là ń lò sí láti lè meet up pẹ̀lú mandate tàbí.
2: ẹ ṣeun ẹ ṣe. bàbá wa ọmọ wí sunday àti ègbé ìjẹ́ àwọn bíi ẹ̀ka aládàáni ìjẹ́ wọn dá sí ẹni náà ní ilé ìwé èkìtì state polytechnic.
0: ẹ ṣe gan ṣòlódì bá ṣe nígbà tí ta kọ́kọ́ bẹ̀rẹ̀ rí pé kì í ṣe gbogbo èèyàn ló ti ẹ̀ gbọ́ nípa èkìtì state polytechnic ìbámu tabalẹ̀ nínú tabalẹ̀ wọn ni àbúni èkìtì state polytechnic wà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ta wà báyìí àwọn oríṣiríṣi ló ti ẹ̀ wá wá sí táwọn sọ pé wọ́n fẹ́ ní
1: ìbáṣepọ̀
0: táwọn wá sàn ẹ́ mú ìlú pẹ̀lú wa torí pé wọ́n ti ń gbọ́ orúkọ wa wọ́n ti ríbi tá à ń ta sí kì í ṣe ní orílẹ̀-èdè
1: nàìjíríà
0: nìkan ìwòran ní amẹ́ríkà fm federal lesson visiting abroad
1: tó jẹ́ kí wọ́n dá sí
0: wọ́n ti dá sí wa pé gbogbo àwọn ọmọ wa wọ́n máa ma kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kan ṣe wà báyìí ìfà tán kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìkan wà ní last year 8 weeks náà fi kọ́ wa láti amẹ́ríkà tó yẹ pé staff and students ló participate 8-week program tó dẹ̀ fún ọ ní certificate now irú gbogbo nǹkan báyìí omi tán dá sí a tún ti ní ìbáṣepọ̀ tó jẹ́ pé gbogbo

0: bête quand tu chez les riz pas mal fond à canner les pieds qui chez les ne les refait les pieds il y a comme une tête et tout le monde à tirer beaucoup on gâte un chien on tire un à un yawa les pieds à un conférence ça m'a rendu à un moment à un moment le outside et bon state so that quand elles sont dans son ouais fond à un lui au biche tu es pas normal fond à un moment ni scholarship. Et on tire beaucoup que t'as chez eux, les gens supportent les true scholarship. Les atili, on peut nous avoir une voiture de voir chez Sola.
1: Et ça, on est là, et ça, on est jusqu'où.
0: Chez eux, Sola, donc, oui, faut voir, so that, qui beaucoup de gens, alors, allez, tu nous sauves les promesses, tu es là, on tire, on est là, on est là, on est là, on est là, on est
1: là, on est là, on est là, on est là, on est là, eh là non quand on veut se adina go go to ma se bi won to mo taire ba oruko ile e ko bi ga ni gba mi o ni bi gba te yan ba je o je yo ton ton wa pe ko ga tun ka kire awon akeko ni pa si se go opoko le mo bu meje ti ile e ko ekiti state polytechnic to ti de ati igbo pe awon ebo opoko ja bi pe ija ni student riot ni kan kan o now we let one day, now we are going to be able to buy it. But we are
0: going to be able to buy it. And she's going to be able to buy it. You know, you know, you know, you know, you know, you know, you so, and we go on to see what I want to do. I want to look up. I want to order our share. And we be able to know everybody. Ìṣọ̀kan lẹ́wà a lè ti mọ̀ pé kọ́tísì kì í ṣe nǹkan tó ṣe é tó dáa àti mọ̀ àwa nígbà tí
1: a mọ̀
0: àti ní òye sòtúrú ẹni pé a fi ṣe rárá láti kékeré wá láti lẹ̀ òun àti ń bá wọn sọ tó bá ti wọlé báyìí àti ní orientation programs pé a máa pé àwọn ndna torí drugs àwọn national orientation agency agbogbo ló máa wá tá a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ wa àti mustaf so that káwọn gbogbo àwọn ìwà pálapàla tó wà ní ìwà yìí ò pé ìwà tí ò pé lélẹ̀ so láti gbà tí ilé ìwé ẹ̀ ti bẹ̀rẹ̀ kí n tẹ̀ tó débẹ̀ àti títí di sinmi. Àwọn kìláàtìrà tó máa ń lò
1: láti gbé ìṣòwájú
0: nínú wọn ni graduate mélòó lẹ ti produce àwọn mélòó ti lọ NYC àwọn mélòó tó ti wà nínú iṣẹ́ so gbogbo nǹkan tó máa ṣì ń lò láti fi rate mi àti facilities tàbí tó bá jẹ́ ti facilities nìkan ó bọ́ sí kò jẹ́ pé àwa ló máa jẹ́ bí number one lọ́wọ́ ọjọ́ tó ní ọ̀ development tó ti wà tó bá jẹ́ bí nǹkan ṣe increase
1: ní kíákíá
0: àwa ló máa jẹ́ number one in fact the state wọ́n fún wa ní nǹkan ní last year tó sọ pé àwa ilé ẹ̀kọ́ ní
1: ilé tó ṣe dáadáa
0: torí pọ́n ní gbogbo akitiyan wa tó òun ló ṣe bẹ́ẹ̀ pé student enrollment ó ti mú improve sí facilities and develop sí àwọn student àwọn graduate wa torí mo ṣe sọ tẹ̀ wọ́n pé gbogbo àwọn graduate ká tó ní HND àṣẹbẹ̀rẹ̀ HND wà ní so gbogbo àwọn graduate àtà ní báyìí ìṣẹ́lẹ̀ àtàwọn wà ní foyer kan ṣe rí gbà tá a ní pé ọ̀kan wà ní order school ilé ọ̀pọ̀ tó wà àgbà àti futa so gbogbo ilé náà máa ń lò láti fi rate graduate so by the time ta bá bẹ̀rẹ̀ sí graduate student at HND level ẹni pé ìgbà yẹn là á lè ṣe fẹ́ sọ pé ìfà gbogbo a máa ń ṣe ìpàdé ní gbogbo àwọn. registrars gbogbo ibi tí a wà a rí pé gbogbo ẹ̀rọ ti recognize wa tó jẹ́ pé wọ́n máa ń fi wá jẹ kan pé ilé ẹ̀kọ́ ìdí tẹ́kùn tẹ́kùn ó standard.
1: Ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ yín tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, orí ètò iṣẹ́ ti gbọ́ láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà náà rí ní gbogbo àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tẹ́ ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí tá a sọ nínú ìgbà tá a bẹ̀rẹ̀ ètò yìí lónìí, a ní akitiyan ìṣèjọba gómìnà Abiodun Àbáyọ̀mí Ìbàjì lórí àwọn ilé ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Èkìtì là ń sọ lónìí. Ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti ìpínlẹ̀ Èkìtì, Èkìtì State Polytechnic nínú ìṣẹ̀ Èkìtì ibẹ̀ la wà lónìí. Ẹni tí a sì ń fi ọ̀rọ̀ dún torí ọ̀rọ̀ pẹ̀lú wọn náà ni rector ilé ẹ̀kọ́ náà tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ilé ìwé gbogbo nìṣe ọ̀hún ọ̀mọ̀wé Sunday Adeyegbe tí wọ́n ń pẹ̀ kẹlu àwọn tí wọ́n ti ṣe lẹ́nu iṣẹ́ tí wọ́n dúró ẹ̀ yìí.

0: wearing certificate, certificate. You wearing. Oh my God. Ola Bilifi. Ola Min. So polytechnic education now, o ti yàtọ̀ sí ti ibi kan bá tẹ originally nǹkan tí polytechnic education yẹ kó wà fún náà nìyẹn ṣùgbọ́n bọ over time àti yíyà bá so tó ti lè pé certificate yẹn náà là ń gbà bọ́ ń sìn àti pé education kò kí ń ṣe just certificate not just nd not just hnd o ti wá di nǹkan tó yẹ pé o nǹkan tó lè sọ problem tó wà ní dubai àti pé unemployment ó wà káàkiri gbogbo àgbáyé iṣẹ́ nàìjíríà nìkan but nǹkan tá a máa ṣe ń sìn ẹni tó bá lọ sí polytechnic especially polytechnic Ekiti State polytechnic ó máa jáde pẹ̀lú kì í ṣe where is nd àti hnd nìkan ó máa jáde pẹ̀lú iṣẹ́ owó
1: tó ti mọ̀
0: ọjọ́ ti mọ̀ dájú ó ti jẹ́ pé ní ẹni ìwé á tó certify jẹ́ pé ẹni ìwé certificate ó lè lò ní gbogbo àgbáyé tábà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ labroad ẹni pé gbogbo àwọn tó ṣe iṣẹ́ plumber àwọn tó ṣe kíní àwọn kan owó ju àwọn tó
1: ṣe gbogbo
0: ṣe iṣẹ́ owó ìjọba so torí pé iṣẹ́ owó ni gbogbo ẹ̀ ọ̀la ti ń ṣe é sìn pé iṣẹ́ owó àti ní oríṣiríṣi àwọn iṣẹ́ owó tó wà ní ọ̀dọ̀ wa báyìí ní state polytechnic tó yẹ pé àwọn tó bá wá sí ọ̀dọ̀ wa kò mọ̀ níṣẹ́ ìmọ̀ wáṣẹ́ káàkiri so àwọn ti di employer of labour tó yẹ pé àwọn kan tó máa bá gbà jíṣẹ́ so nǹkan tí ètò polytechnic tó ṣe yẹn sí.
1: Ẹ ṣeun gan ni sà. Láwọn ilé ẹ̀kọ́ gíga nígbà míì ara tó máa ń fa wàhálà mo ń yàrá díẹ̀díẹ̀ nípa àwọn ìbéèrè tí mò ń béèrè òun ni ẹbí àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ àti ẹbí àwọn akẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún lẹ́yìn alákòóso nílé ẹ̀kọ́ Ekiti State Polytechnic tẹ́ ń dá sí tí ìjàwọ̀ fi sí láàrin ẹ̀yìn ẹbí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí ò fi ṣe pé à á ṣáìkì o à á ṣe báwo à á ṣe kankan o.
0: Ẹ ṣe a ti mọ̀ nílé ìwé pé oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ nílé ìwé káàkiri nílé ìwé tiwa torí pé there's this saying that sọ pé devil finds work for idle hands idleness àti ẹ̀kọ́kọ́ gbà láyè so oníkàkú ìfà oníkàkú fèsì iṣẹ́ ìgbé àti ní challenges tó wà ń tà àti ní gbogbo nǹkan tó wà ń gbòòrò pé oníkàkú fẹ́ àdìrẹ́ mọ nǹkan tí bá lè ṣe for the best of to develop myself òun ló kọ́kọ́ akọ́kọ́ múlò kúndùn now apart from that one a tó ń pé k Specifically for that, to take care of the minimum wage. So that's why we are doing. It's not about fighting. Let's go to the fight.
1: Àwọn ìpèníjà wo ti eléyìí ń pè ní challenges wo lè ń gbojú kọ nílé ẹ̀kọ́ Èkìtì State Polytechnic àti pé ọ̀nà wo lè ń gbà láti mú ìpèníjà wọn kúrò?
0: Ẹ ṣe olóòtú. Kò sí iléèwé tí ò ní ìpèníjà. The number one ìpèníjà táwọn kọ́ ni pé àti mo ti ka gbogbo àwọn programs tàbí káàṣì àtàwọn tá a tún ní plan láti ṣe púpọ̀ ní ọjà ìjọba rẹ̀. Fa number one ọ̀tẹ̀ ni pé kì í ṣe student wa nìkan àti ń train àwọn èèyàn láti ta ọkùnrin kì í ṣe àwọn ọmọ wa nìkan àwọn tí wọ́n pè ní formalizing the informal sector. So a fẹ́ kí ilé pé kó túbọ̀ kó pọ̀ sí àwọn nǹkan tán fún wa àwọn ẹ̀kọ́ tán tán ní ká máa kọ́ àti afẹ́ máa expand it so that a lè impact state tó ní nǹkan tán ṣe dá school yẹn sílẹ̀ ni pé kì í ṣe pé ká kàn máa kọ́ akọ́kọ́ nìkan pé ká túbọ̀
1: ṣẹ́
0: ìjọba pé so that poverty our kids through engagement of our people of unemployed youth. Pé tí gbogbo àwọn ọ̀dọ́ wa tí òyìnṣẹ́ tá bá ríṣẹ́ sí ẹni pé gbogbo any crime any distance gbogbo ẹ̀ máa
1: àkúrò
0: àìríṣẹ́ ṣe poverty gbogbo ẹ̀ ló máa tán. So ìpèníjà ta ni pé how to expand the skills
1: ẹnu kìíní gbòòrò
0: síbára sí so that we be able to reach out even to everybody not only our students. Si student wa yẹn ò tiẹ̀ lé mọ́ gbogbo wọn wá ti dé wọn ti mọ̀ pé wọn máa ní skills wọn á dẹ̀ gbọ́n bọ́ aláìta ó yẹ ká reach out sí gbogbo ìgboro gbogbo àwọn tí ò tíì níṣẹ́ gbogbo àwọn kan tó níṣẹ́ tó yẹ pé àwọn èèyàn mọṣẹ́ ní gbogbo àwọn ẹ̀rọ àwọn plumber tó mọṣẹ́ gidi o àwọn mẹ́kánìkì ọmọṣẹ́ gidi but tán One fitting, see the way in Catalonia, that's about to be certified. So, one day, mo le fe ka bere si mu ka bi je pe ka ma foko ati ada ko le nkan pe gbogbo recognize family and to get pe gbogbo kan to poverty a le lo food security ya ma improve food security but ma ti o si ti o ba ti see facilities to and expand to so facilities e la need si so that you expand that is you go and get that you take care gbogbo nkan ta n se lo lọwọlọwọ báyìí àti expand there is a center we call it center for development innovation and o ti sapa lo
1: to sa n lo ni ile
0: ko yi o ko to lo lọwọlọwọ báyìí then we if I we are into food processing so gbogbo àwọn waste tó yẹ kó wà gbogbo ẹ òun ni à ń ṣiṣẹ lọwọ láì láti process them into other useful products à á dẹ kọ àwọn ọmọ wa à á tún kọ àwọn aláìta láti ṣe tó yẹ pé gbogbo ẹ òun náà máa máa lọ sí so expansion ta ní ìdí yẹn.
1: ẹ ṣeun ilé ẹkọ yín náà ó sì tuntun a lè pè pé ilé ẹkọ tó sì tuntun ni ọdún ilẹ̀ ń dá tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń wá sí ilé ẹ̀kọ́ yín o.
0: yes ẹ ṣe gan an ilé just fẹsẹ̀ sọ ilé ẹ̀kọ́ wa tuntun kí ara nǹkan tí a máa ń yí ni pé ẹ̀kọ́ tá a máa ń kọ́ àwọn ọmọ à ń jẹ́ kó kò ṣe tó yẹ pé àwọn náà tún lè máa
1: sọ fẹ́ sọ
0: ní èèyàn mí
1: pé ó ṣe dáadáa
0: that is nǹkan yẹn kejì ni pé facilities ta ni and àwọn ọmọ yẹn gan sọ gan lọ ibòmíì wọ́n lọ order school sọ wọ́n dí
1: àwọn ọ̀rẹ́ wọn lọ
0: wọ́n kò sí níbo kì í ṣe pé à ń dánú facilities ta ni kò sí níbo mi gbogbo àwọn laboratory equipment ta ni mo ṣe ti sọ tẹ́lẹ̀ kò sí níbo mi torí pé new polytechnic ni wa torí pé ìjọba dẹ̀ support wa wọ́n dẹ̀ fún wa ní ilé ìwé tó yẹ pé kò sí crisis wọn kì í lọ ní taba ti ní october la máa parí àwọn ọmọ wọn ṣe ìtàn lọ́wọ́ báyìí wọn tó parí báyìí session ẹ̀ ti tán nìyẹn taba tún ti wọlé báyìí ní october taba ti wọlé báyìí
1: kò tún máa lọ bẹ́ẹ̀
0: ọkàn balẹ̀ pé wọn máa parí ní time ta ti kọ fún wọn so gbogbo eléyìí òun ló máa ń jẹ́ sí ìgbọ̀n wọn tó a lè ti lọ káàkiri náà tí èyí tá a fọ́pọ̀ tí a lè kọ́ tí a lè gbé mọ́tò sọ́ọ́fù rẹ̀ lẹ́yìn àwọn èèyàn gbórúkọ wa tẹ́lẹ̀ àwọn ti ń gbórúkọ wa oríṣiríṣi nǹkan tá a ṣe
1: ẹ ti ṣe dáadáa
0: ti ń ṣe oríṣiríṣi táwọn èèyàn rí wa sí i wọ́n ti wà á bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ ṣe ẹ́bùn pẹ̀lú wa so gbogbo nǹkan tí a ṣe lọ́wọ́lọ́wọ́ ni.
1: ẹ̀sùn kó tó di pé wọ́n sì ojú òpó láàárọ̀ èyí tí àwọn aráàlú ò bá wa dá sí i bàbá wa ọ̀hún sunday ajé ìgbé kí lẹ fẹ́ kẹ́wọ̀n yẹn fi mọ́ra rántí yín nígbà tẹ́ ẹ wà lórí ipò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga Ekiti State Polytechnic àti nígbà tí sáà yìí bá jókòó tẹ bá kú tẹ fẹ́ káwọn èèyàn máa nàwọ́ sí pé nígbà tí ajé ìlú wà ń bẹ nǹkan tó ṣe rèé o.
0: ẹ ṣe ìyẹn ló tún gbogbo èèyàn ló fẹ́ pé ibi tó bá wà ibi tó bá kú bẹ kán máa rántí mi fún gbogbo nǹkan tó ń ṣe mo fẹ́ ká rántí pé ní ìgbà tí mo wà ní Ekiti State Polytechnic as director pé nǹkan ribiribi báyìí mo gbé ṣe pe akọ a producer awọn akẹkọ to yẹ pe wọn they are able to make names even in the society táwọn yẹn ari wọn pe awọn eleyi wọn tuntun ṣe wọn yàtọ si gbogbo awọn other grand instanti producer kìí ṣe facility nìkan pe during my time pe wọn le fọwọ tọ eleyi ìgbà ajé ìgbóná ṣe lé ìgbà ajé ìgbóná ṣe lé ìgbà ajé ìgbóná ṣe lé nǹkan tó múnú èèyàn kan not only that láàárín àwọn òṣìṣẹ́ kan ni pé ìrẹ́pọ̀dùn tó wà tó wà lẹ́yìn pé system àti ṣe system àti ní structure tó jẹ́ pé anybody tó bá dé a máa fọ́ ba ọ̀n tí ò kí ṣe pé gbogbo nǹkan adars tẹ́ pé gbogbo nǹkan ò ní ètò tó tọ́ tó náà a máa sọ pé nígbà yẹn pé ètò báyìí nọ́ba lẹ̀.
1: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ tó máa gbégbèsẹ̀ pé tó jẹ́ pé tó bá dọ̀la àtàwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tán bá rí yín wọ́n lè sáré wá kí yín pé ẹ ṣe dáadáa o pé ẹ ní ìbáṣepọ̀ tó ṣe sàn pẹ̀lú wọn. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa gẹ́gẹ́ bí tí mo sọ fún yín ìṣèjọba gómìnà bí ọdún òye banji wọ́n ṣe ribiribi méje o nípa ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Èkìtì lónìí ilé ẹ̀kọ́ Èkìtì State Polytechnic nílùú Iṣẹ́ Èkìtì náà la wà rẹ́tọ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀mọ̀wé Sunday Ajéègbé ni a gbé wá sí orí agbágbé àkókò ti tó láti béèrè ìbéèrè ní orí ètò ìlú òní nọ́mbà tó bí ọ̀dọ̀ wa ni 08-1-3-7-8-7 èyí 08-1-3-0-1-3-2-0-9-7 ni kí lẹ fẹ́ bèrè nípa Èkìtì State Polytechnic nínú Iṣẹ́ Èkìtì àkókò ti tó láti ṣe ojú òpó èyí ò láti bèrè ẹ̀rọ ẹkú dédé òní ẹ káàárọ̀ ni ẹ̀rọ ẹkáàárọ̀ àwọn òní lójú òpó ẹ̀rọ ẹkú dédé òní o ó dàbí pé wọn sí ń bẹ 08-1-3-0-1-3-2-0-9-7 ni ojú òpó ẹkú dédé òní o
2: ẹkú ètò ìlú ìpínlẹ̀ ṣe
1: ọ àdúpẹ́ ló wọ ní máa
2: ọlọ́pàá
1: máa fẹ́ yín
2: ṣe àwọn àgbẹ̀
1: ẹ̀sùn ẹ̀káàbọ̀
2: ẹ̀sùn
1: àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní àwọn ètò ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ tó wà abẹ́lé kò báyìí àti pé ìpàwọ́ ni ṣé fún ọ̀gùn ní wà ń ta.
0: Ẹ ṣe gan-an ìyẹn wọn wá tẹ́gbọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀ àti dá schools mẹ́rin sílẹ̀ báyìí lẹ́nu gbàtà débẹ̀ so schools mẹ́rin yẹn a ní school of applied sciences máa ka gbogbo àwọn programs tó wà lọ́dà wọn a tún ní school of agri technology a tún ní school of engineering technology a tún ní school of management studies lọ́dà ok
1: bàbá torí àkókò wa tẹ ẹ kọ síbi yìí ó pọ̀ bẹ́ẹ̀ bá sì ń kà bóyá ẹni tí ó bá béèrè a wà ọ̀nà láti béèrè bóyá ojú òpó ilé ẹ̀kọ́ yín nípa bí wọ́n lọ sí ojú òpó láti lọ tó láwọn èèyàn pè wá báyìí ẹ̀rọ ẹ̀kú dédé wòyí o.
2: Adébàdé máa kú sẹ́ẹ̀.
1: Ẹ̀sìn wọn ẹ̀ka àwọn ìṣá wọn.
2: Àbàtì gómìnà wa tó ń kú sẹ́ẹ̀.
1: Adúpẹ́ ló wọ̀nyí orúkọ yín o.
2: Òní Adébọ̀wálé mọ̀ láti tó.
1: Ẹ̀sìn wọn ẹ̀ka àbọ̀.
2: Ẹ̀tọ́ àbàtì yín lọ.
0: Àwọn ẹ̀ṣẹ́ fún ṣá o. Ẹ̀ṣẹ́ o.
1: Àmì.
0: Ẹ̀ṣẹ́ o.
2: Bẹ́ẹ̀ni
1: Ìlànà
2: ìyẹ́dí wọ́n pé wọ́n ní kí ẹ bá tó kí ẹ di ẹjọ́ ọ̀pá ẹgbẹ́ ọmọ bá ọ̀pẹ ẹ̀ níbẹ̀ ọ̀pẹ bá dá ọ̀pẹ
1: ẹ̀ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n ti sọ nínú ọ̀rọ̀ náà wípé àti ìlànà ọlọ́run àti ti gbogbo rẹ̀ náà ni wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀rọ ẹ̀kú gẹ́gẹ́ yìí o ẹnìkan béèrè lẹ́ẹ̀kan pé sí fọ́ọ̀mù oníṣègùn à ń tà bí ó ti dókun ní sáà yìí.
0: Admission lọ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀
1: ṣe báyìí
0: lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ admission into all the programs jẹ́ olóòtú ṣe sọ ó lè àti ka gbogbo àwọn
1: ọ̀rọ̀
0: ẹ lè lọ sí ojú
1: òpó
0: www.ekspony.edu ng.
1: Láti rí gbogbo
0: ti. Ẹ máa rí gbogbo àwọn programs standing at the ng and at the agent level. Gbogbo méjèèjì là ń ṣe lọ́wọ́lọ́wọ́ àdíjọ́ ti bẹ̀rẹ̀ o. So ẹ tètè sọ fún àwọn ọmọ wa so that wọ́n tètè pick wa because a ní limited slots. Wọ́n ti ní.
1: Àbí ìtẹ́ ẹ sọ ni pé àwọn tó ń mú ilé ẹ̀kọ́ yín pé wọ́n tún pọ̀ ju àwọn ilé tó yẹ ẹnu mi.
0: Àkóhun àpọ̀jù lọ́dún yìí torí ní ọdún tó kọjá nígbà tá a ṣe gba accreditation. Ẹ̀kọ́ kọ́ wa sí ní jam caps. So àwọn èèyàn ṣe wà á ń change. Sí Èkìtì State Polytechnic. Nísìnyí orúkọ wa ti wà lábẹ́ káwọn ọmọ yẹn tó gba jam. So wọ́n ní orúkọ wa àwọn tó ti mú ilé ìwé wa kó wà. Ẹ tí ò bá tiẹ̀ mú ilé ìwé wa láti bẹ̀rẹ̀ ó lè change sí ilé ìwé wa sí. Kó kàn lọ jam CBT accredited center. So kó wa mú ilé ìwé wa. Tó bá ti lè mú pápápá tó bá ti ní qualification OND. Five credits like
1: so. Ẹni kan wà lójú
0: òpó. More than two sittings.
1: Ẹ̀dùn ẹ̀ka àná o.
2: Ẹ̀ka àná o.
1: Orúkọ ní ibo lẹ́ti tò wá.
2: Níbi bá bọ́ tẹ̀lé ló ń pa láti Fájì.
1: Láti Fájì ìlà àgbo Èkìtì ń bì. À ń gbọ́ ìwé.
2: Lórí nípa kí àrùn ọ̀gá àgbà iṣẹ́ Èkìtì tẹ́tẹ́.
1: Ẹ ṣeun. Iṣẹ́ mọ̀ ń pọ̀ ẹ̀mọ́ bínú kẹ́lẹ́ ìwá sọ bí ilé ẹ̀kọ́ yín ṣe rí fún àwọn aráàlú ni wọ́n sì ti gbọ́. Adéwò ìpín lọ́dọ̀ mẹ́ta bá tó pè yín ẹ̀ẹ́dà wa lóhùn. Ẹ̀sìn ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí àjọ mẹ́tò ṣe ti gbọ́ wá lónìí ẹ̀yin ọkàn náà tẹ́ gbọ́ wa lórí ètò yìí. Àdúpẹ́ lọ́wọ́ yín etí yín ò ní di o àátúbọ̀ mí lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afẹ̀rọ̀yàwòrán àwọn amojú ẹ̀rọ àti gbogbo àwọn òṣìṣẹ́ tá àjọ mẹ́tò ìwá lónìí tó dùn tó lárin kẹ̀kẹ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkìtì iléeṣẹ́ Progress FM Adaba FM Voice FM Apeoples FM Ayoba FM New Cruise FM Midas Radio Adamilogo FM Ebinla Radio àti iléeṣẹ́ tẹlifíṣàn EKTV tó fi mọ́ NTA. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìbáṣepọ̀ yín ní orí ètò iṣẹ́ ti gbọ́ ya àti gbogbo àwọn general managers láwọn ilé iṣẹ́ yìí tí mo dárúkọ yìí àmọ́ rí ìwọ́n báwo. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú rector Èkìtì State Polytechnic nílùú Iṣẹ́ Èkìtì Mrs. Abimbola Yetobi Adeyemi tí wọ́n jẹ́ rẹ́gísítà akínyìn wọn ti wà níbí láti àárọ̀. Adúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀gbẹ́ni Samuel Adenigba náà tí wọ́n jẹ́ bọ́sà ilé ẹ̀kọ́ ìyá. Adúpẹ́ lọ́wọ́ yín. Mr. Olayinka Fọlọ́runsọ tí wọ́n jẹ́ Liberian ilé ìlú gíga Èkìtì State Polytechnic Iṣan. Adúpẹ́ lọ́wọ́ yín. Àti ọ̀rẹ́ wa èèyàn wa dáadáa Martins Olúwoyọ tí wọ́n jẹ́ Head Corporate Affairs ní ilé ẹ̀kọ́ náà. Adúpẹ́ lọ́wọ́ yín o fún ìbáṣepọ̀ yín. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èjìká náà tí ò jẹ́ kí aṣọ gbọ́ lórí ètò iṣẹ́ ti gbọ́ èyí. Christine Ṣọ̀lá Yusuf òun ló bá a sì tó ìtàgé olóòtú ètò iṣẹ́ ti gbọ́ ní ọ̀gá àgbà ní ẹ̀ka tí ó rí sí gbogbo ètò gbogbo tó ń gorí rédíò ní PSCS Akinwaye Ọláoyè. Adúpẹ́ lọ́wọ́ yín. Àwọn olóòtú àgbà méjèèjì Alhaji Ayọ̀ Àkàndé General Manager NTA Channel 5 nílùú Àdó Alhaji. Adúpẹ́ lọ́wọ́ yín. Àmọ̀rí yín bá àti olóyè Olúpọ̀pọ̀ Ọlá Olùpo èyí ò jí ẹ̀rọ iléeṣẹ́ PSCS àti gbogbo àwọn directors tí àwọn náà wà ń bí. Adúpẹ́ lọ́wọ́ yín. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àjọ tó ṣe agbátẹrù ètò iṣẹ́ ti bọ́ yìí tá a fi máa ń wá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà lábẹ́ olùdarí obere bi okunrin maruwa tin fa trailer arabere ni o so moto so adupe lowo yin o a lo loni o a tu pada wa ti o ba di ojo mejo lagbara olohun oba e mo lo a fe lo bi a ba se fi gi iwo iwo a je pe tata lasan la fe ri ko ni ju ba lo ni ori eto se ti bo eyin ori ku o awa na o si ni ku a fi aiku debora adebowale adefabi omo baba ni do lekiti mo so pe ipade wa o di ojo mejo ni o da ko
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Aunty, you are enjoying no? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
6: Jesty Fizz? I never leave home without it.
7: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
8: Live it,
9: Mako.
10: Eddie, Eddie, Eddie.

0: ara púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM, níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emily Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀. Ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ aago 11 àárọ̀ sí 11 àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́, gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ kò ṣeé má gbọ́ ètò ni o, fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run, Prophetess Emily Ọlọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí. Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ogo ni fún bàbá.
2: Mímọ́.
1: Ogo ni fún ọmọ.
2: Mímọ́.
1: Ogo ni fún Ọlọ́run ẹ̀mọ́.
2: Bí ó ti wà látẹ̀kọ́ṣe, ó ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun, àmì, àmì, àmì lórúkọ Jésù.

0: ti Oluwa nile ati ekun re aye ati ohun ti o to edo sinu re nitori ti o fi dire sole sori okun o gbe kale lori isomi tani o gori oke Oluwa lo tani o duro ni mimo re eni to ni owo mimo ati aya fufu ti ko gbe okan re soke si asan ti ko si bure etan oni ori buku gba lowo Oluwa ati ododo lowo Olorun igbala eyi ni ran ti safari re Olorun celestial e gbe ori yin soke eyin enu ona ki agbe yin soke ki eyin le ku ayoraye ki obo ogoje over Jesus Christ Michael mimo ko wonu le wa wa o ya le wa si mo ni ojo isego Oluwa pale mo ogun ogun ikoko ogun baba Oluwa ba se ogun eniyan mimo ogun eniyan mimo Oluwa ba se ogun ku ojiji Oluwa ba wi iwa iden Oluwa gbese ni ogun ikoko Oluwa ba fire adawole wa je ko ni ere isiju je ko wole lo ta ni obo ogoye Oluwa ti o ni agbara Oluwa ti o ni agbara ni ogun egbe ori yin soke eyin enu ona ki agbe yin soke ki obo ogoji over
1: mimo
0: je over
1: mimo
0: Jesus Christ
1: mimo
0: Michael mimo Oluwa da po apo e wa Olorun e gba eyin wa Olorun e mi si wa gbogbo ile ti kan ni adaba 88.9 FM wo ni gbogbo ojo isegun ogun ni bori wa si Oluwa ti be ogun giga wa ko tan ariwo ogun ko wole lo ojo esi ko dake o pa ni ase iwo to gbagbo gbogbo abiyamo won ni ki wa kuro awon to mu bato fo kiri won ni dese duro ni le wa oni si ayo ko jise ta na ofa oni lara ko ni ba wa ofa iku ko ni ba wa ofa iji ko ni ba wa iranlowo ko wa wa ri okan wa ko bale okan wa ko bale ọkàn wa kó balẹ̀ ẹyẹ wa kó da yẹyẹ a ó jùmọ̀ yìn ọ́ Oluwa já lè yìn ọ́ délẹ̀ já lè yìn ọ́ ọpẹ́ wa jẹ́ kó pọ̀ ẹnu ọpẹ́ wa jẹ́ kó pọ̀ Oluwa má jẹ́ kẹ́nu ọpẹ́ wa ó kàn ẹnu ọpẹ́ wa má jò ó kàn gbogbo abiyamọ ẹ ṣàmì ẹnu ọpẹ́ wa ò ní kàn gbogbo abiyamọ ẹ ṣàmì ayé òní ti bi ọmọ mú wa mo pa ní àṣẹ ikú ọmọ òní ṣe wá rọ àtẹ̀mí àti yín gbogbo ìkànnì tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ gbogbo ọkàn àlàyé tó gbàgbọ́ pé ní orúkọ jésù kò gbórúkọ máa wọlé tó jẹ́wọ́ Oluwa ni Oluwa àti Olùgbàlà mo pa ní àṣẹ iná ogun kó máa kú àṣẹ ogun iná fàáya bí Oluwa ti ń bẹ gbogbo ọwọ́ tó ń rọ́ kẹ̀kẹ́ láti fi wá sẹ̀sìn gbogbo ọwọ́ tó ń gbéraga lọ́wọ́lọ́wọ́ àti ọkàn tó ń lérí léka láti bá ọjọ́ ayọ̀ èmi àti yín jẹ́ ó yá pẹpẹ kó yẹ yí agbára wọn a ó jọ yin ọlọ́run ọgbọ̀n ìṣẹ́jú yín bàbá ọmọ ẹ̀ mọ́ yẹ gbàràdà ìdí ọjọ́ pípẹ́ kó já bàtà ọ̀fọ̀ píná jo ikú ọmọ kó dé ìwọ̀ ẹni wà lórí ìdùbúlẹ̀ ẹ̀sán kó gba agbára ó yá kó gba ìwọ̀ ẹni wà lórí ogun ẹjọ́ wàhálà lónìí kó gba agbára ogun náà kó ṣẹ́ ẹni ọjọ́ olùdé àlàáfíà kó jọba ìjì kó dákẹ́ a ó jùmọ̀ yìí ó rí bẹ́ẹ̀ o kò yí padà bó aláṣẹ ọ̀run Jésù Oluwa wa sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé màá lọ́jú ayọ̀ sọ fún pé màá lọ́jú ayọ̀ torí àkókò ẹ bá mi wò wí ọba kejì ẹsẹ̀ orí karùn-ún yẹn kí ló sọ.
1: ǹjẹ́ náà máa ní olórí ogun ọba síríà.
0: ẹ máa gbọ́ èmi ò mọ nǹkan tá a fi ń pè ọ́ lórúkọ èmi ò mọ ṣùgbọ́n yẹn ó ní ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé ni ìwọ́n ń kọ́
2: èmi kò fẹ́ mọ́ ìyá tó ní lọ bàbá ọba tó wo ṣùgbọ́n jáde sí i wo ṣùgbọ́n ayé mi.
0: ibo ló ti gbọ́ ẹ̀kan ní àdàbà 88.9 FM lórúkọ ọba ọmọ ẹ̀mí mo yá ìdè ọjọ́ pípẹ́ kó já ó ní bàṣílẹ̀ mi ò bàṣílẹ̀ mi ò àdàbà tí pínrẹ́ òwe gbóhùn lẹ́nu wòlíì gbogbo ẹni mọ̀ọ́mọ́ wá ìdíwọ́ àti ìdènà kọjú ayọ̀ rẹ má lè wá sí ìmúṣẹ gbọ́rọ̀ lónìí ó yá pẹpẹ yẹ̀yẹ́ agbára ọlọ́run ayọ̀dẹ́lẹ̀ babalọ́lá kó tú agbára wọn dá ó yẹ ọlọ́run mọ́ṣẹ́ ọmọdé kó tẹ̀rí agbára wọn dá ẹgbẹ́ ohun tó ṣẹlẹ̀ olórí ogun nìyẹn o máa gbọ́ ó ní ìjẹ́
1: námánì máa gbọ́
0: olójẹ́ ènìyàn ní wá nílá níwájú olúwa rẹ̀ àti ọlọ́lá ènìyàn.
1: nítorí nípa rẹ̀ ni olúwa ti fi ìṣẹ́gun fún síríà.
0: hallelujah ọkàn àlàyé hallelujah máa bọ́ lọ́wọ́ ogun yìí
1: hallelujah
0: ó ní nípasẹ̀ rẹ̀ ní kíni o. Oluwa fi ìṣẹ́gun fún síríà nípasẹ̀ námánì àmọ́ náà ti pé nǹkan kan sọnù nínú ayé ẹ̀ kí ló ṣẹlẹ̀ mọ́.
1: òun sì jẹ́ alágbára akọni
0: ọkùnrin. ẹ máa gbọ́ ó jẹ́ alágbára akọni ọkùnrin.
1: máa
0: dẹ̀ tẹ̀ ní. ó ní ṣùgbọ́n ẹ wo ṣùgbọ́n rẹ̀ ó ní olúwa má wo mí níran o ìyanu lọ̀rọ̀ mi fẹ́. Oluwa anu laye mi eleja mi ma wo mi ni ro o anu loro mi fe tomo toko anu laye mi bere sugbon wo lo wa ni aye re loni mo kede o ya ile ko gbe sugbon na mi wa wo lo ngba daba ni gbogbo ojo mejo mejo ba nu emi omo yin emi lo lorun lati ijo trinity cathedral ni lu omi fo iwo wo lo gbagbo pe omo re ma la agbaye ja sogba aye won to duro gege bi ogun sinu aye odindi oba namani oni sogba adete ni ibo lo ti ya adete ki si adete ni kan lopolopo ya airo lore adete ni aide bi giga adete ni ai moke boro adete ni ai loju ayo adete ni ibo lati gbe ikoro adete o ya loni adete na ko jade ninu aye re a kan lo gege bi gbolohun oro ni ko le mo wipe asaju ogun ogun nla ni iranse yen je olori ogun o je eniyan nla o ni amo sugbon adete ni loruko jesu ti ai lokan na fin bu oni se ise re oni tumo ni ti omo re pa o lekun ni se ise re ba ninu je ni ti ojo ori re sofo ni o ya lo ni itan re ko yi pada si rere ki lo so tori akoko awọn ara Syria won jade lo legbegbe nitori ati lu oba fun won lati segun Syria won mu omo wo gbo oni won mu omo obere ka kekere omo kekere jojo lo won mu ninu igbeku won fi egbo won fi sinu bondage tubu won na fi osi se tubu mo loju ayo ni e pa wo la so si loruko Jesu owo to gba Paul Silas le o ya ko tu wa sile loruko Jesu oni a si fi omo kekere kan sinu tubu tubu wo la fi o si se tubu mo loju ayo ni se tubu mo serere tubu wo na so si tubu wo na so ise re si tubu kan wa ta ma so eni to ti ga si a de so de ni eyin tubu kan wa wo ma so obinrin rere omo ologo si a de so de ologo ana a wa ma ra koro nibi tegbe re tin rin gbo ase jade loni oni ojo isego tubu wo na so si gbese ni ai lojo ayo ni iwo wo lo ti si radio re si 88.9 fm o ya loruko Jesu jade pelu owo agbara ki lo so ni beba
1: o duro
0: niwaju obirin namani
1: o si wi fun ya re pe
0: wipe
1: oluwa mi ba wa niwaju woli ti be ni samaria
0: be ni o
1: ni toto o wi ba wo san
0: eh o ni baba fowo kan ese ti asore bi mo ba fowo kan ese ti asore bi mo ba fowo kan ese ti asore ara mi o ya gaga ara mi o ya gaga e gbogbolo o ni ba se pe o wa pe jesu wa nibi ni ki lo so ni be ma
1: ni toto o iba wo so ko ninu ete
0: hallelujah o ni mo ti mo na iye yi na rara ko yi pada Jesu la na iye na tola Jesu la na iye na tola sile ogo onigba to ba koja lari opo eniyan baba ma koja lo lara mi o laya obere orisun ejeye o fowo ka so yen eje re da gbohun lenu mi loni ibo lati fi sugbon re yeye re o ya ise ti ajo Jesu jamo lowo loruko Jesu ki lo so ni beba
1: o wole o si so fun oluwa re pe
0: o wi fun oluwa re pe bye
1: ilẹ̀ israeli wa wi
0: wipe o wipe
1: wana
0: lọ
1: emi o si fiwe ranṣẹ si ọba israeli
0: mo gbọ edidi ọjọ pípẹ tó yẹ kó o ti gbà sí rere àmọ tó gbin ìran rẹ òjò ọgbà ó yá lọ gbà á lórúkọ ọjọ kí ló sọ mà
1: ó jáde lọ
0: ó lọ mú tálẹ́ǹtì fàdákà mẹ́wàá lọ́wọ́ gbọ́ ibo la gbàgbé rẹ sí ó yá lórúkọ jésù lọ́jà gbangba wo tá bá sọ fún ọ pé fohun tó nira ẹ̀mí rẹ padà ìwọ wo ló lè yín ọlọ́run ó ló mú tálẹ́ǹtì mẹ́wàá kí ló sọ níbẹ̀ mà
1: àti ẹgbàta ìwọ̀n wúrà
0: ó mú lọ́wọ́ àti kí ni o ìparọ̀ aṣọ mẹ́wàá ojú ọjọ́ yí padà ó yá lórúkọ jésù ọ̀run sí nítorí èmi àti ìrẹ lónìí kí ló sọ mà ó mú ìwé yẹn lọ tọ ọba israeli wípé
1: genesis
0: yìí nígbà tí ìwé bá débẹ̀ kíyèsí
1: ìránṣẹ́ mi sí
0: ó ní námánì olórí adẹ́tẹ̀ àmọ́ olórí ogun ni o ni emi ran la mani si o ki lo ni ko so
1: haleluya
0: iwo to gbagbo loruko jesu angele anu re jise ta oba yen mo pe ami wa lara un o mo pe olori ogun ni to lo ni to to agbon kankan kokoro igbedide kan sonu ninu aye re ba se fun ni aso eye ati ami to o ni subon kan labi aso ki lo npo lekun loni ki lo ngbomije loju re ki laye fi bu o awon kan ma mama yeye eniyan nitori kan le gbayi gbo o gbogbo ani to fi sugbon re yo to fi igbedide re yo o ya loruko jesu kan lo leru pe le loruko jesu ki lo so ni be ma
1: o se nigbeto
0: ba ise ni ka
1: o si fa aso re ya
0: haleluya o lo fa aso re ya
1: o si
0: wi pe
1: emi ese olorun
0: eh eh
1: ati lati so
0: ni haleluya iranse yen eru ba iwariri okan mu be na le mi omo yin oni ta lo to kole fohun oluwa ha oni bi ko se lati fi turari nibe eru ba iran sena o wariri labi aterigba olorun o ya so re oni je mi aje olorun bi lati wo san egbo o eni to ni aye atorun kede re loni o ya mi asara emi ati re gbona loruko
1: Jesu
0: Oluwa mu adura kan to mi won ti to osupa meji bayi yen ni osu meji Oluwa ni emi lo Olorun gbadura yi Oluwa ma je ki ni idalebi ni waju re awon kan ma ni idalebi orun a ma sile ko aisan sile lara won idalebi ni awon kan ma ni damu lori omo idalebi ni awon kan ma foro loju ale idalebi ni awon ko rere a ma jina si won idalebi ni awon kan testimony oju ayo won a ba won ni boji o fa idalebi ni ewa wo lo gbo to ra mi meta se o fa idalebi o ya ko ni ba wa loruko
1: mi loruko Jesu
0: ni lo soba
1: ti eleyi fi ranse si mi lati se awo to eniyan
0: haleluya
1: haleluya
0: oni ti a fi ranse si mi lati se awo te eyan kan kuro ninu adete ami wo lo wa lara re Jesu Akristo re kede loni o oni fowo ka ise ti aso re iwo wo lo gbagbo loni bi Elijah ba Elisha ba gba ije ti aso Elijah loruko Jesu obirin orise ejeje fowo ka Jesu Jesu ni ata lo fowo ka me nitori ase kan jade lara me iwo wo lo ti wo ojo pepa fun ojo ayo re si omo lo n wo ojo ayo fun ni se promotion ni ate ko sile ni iwo wo lo gbagbo bi owo kan ba mu yeye odidi oba kuro o ya yeye ni atire pare loruko Jesu ki lo so ni be
1: nitori na
0: ero owo
1: mo
0: beyin mo beye
1: yes wo
0: eh
1: ti ohun ti wa mi ni ija
0: haleluya
1: haleluya
0: o di kan wo wo bi won ti wa ni ija toro mo pe mi o lara be ni mi o le niyan iwo wo lo lo n gbe soro re bo lola ebi kan lo n gbe bo wa ba o n be wo gbe ba gu oro oba awon oba oba wa gbagba beri le logun to joko sori ite to fi kiki wura to fi sa sobora o gbe na kari enikani owoju re bubu re ati giga re enikani ko mo ariru ala ni o ya oluwa pade re ni korita ogun re ki lo so ba
1: o si se
0: o se
1: nigba ti elisa eniyan lorun gbo pe
0: ki lo so ni be
1: nigba ti ori pe o fu aso re o si ranse se ba
0: wipe
1: e se ti wo fi fu aso re
0: e se to fi fu aso re ya
1: mi wa
0: ni sisin mi wa ni sisin o ni
1: haleluya
0: o ni je ko to mi wa ni sisin yi yo si bo wi pe woli kan be ni israeli oro jade mo fi ami oforo royan ori ofe ta fi yan mi lati musulumi mo fi kede loni o ewa wo lo gbagbo aso egan re pa ya loruko jesu awon kan ma di pampe lati wadi olorun ediyan amo mo kede loni gbogbo ẹni tó di pàpẹ láti jẹ́ mi àti yín bọ́lá bí àtẹrígbà májẹ̀mú ó yá pẹpẹ kó rán iná sí wọn lórúkọ jésù kí ló sọ níbẹ̀.
1: Bẹ́ẹ̀ni Namani dé pẹ̀lú àwọn ẹṣin rẹ̀.
0: Ó ní Namani dé pẹ̀lú ẹṣin rẹ̀. Ẹgbọ́ ibi tí mo lọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló ń fọlá àwọn tọrọ láìmọ̀ wípé ṣùgbọ́n wà lábẹ́ aṣọ wọn ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè fún ọlá wọn Oluwa je ki to lagbaja, Oluwa je ki dabi lagbaja. Lai mo wipe odidi olori oba to jagogo Syria adete ni. Amo gbo nigba to wa nbo, odidi oba Namani wa nbo, o nbo pelu opolopo esin. Opolopo esin ni o pelu ki si esin kan ni bibeli so. O ni o nbo pelu opolopo esin re, pelu awon esin re. Hallelujah. Ki si esin ye ki se yoko. O ni o nbo pelu awon esin re ati keke re. Ko ni esin kan, be ni ko ni ti se keke kan. Gbo loruko Jesu Christ ti Nazareti, o rere to sa wa laye mi ati re. O ya lo ni pepe da pada ninu aye wa. Kilo sa ni me.
1: O si duro le enu ona ile nisin.
0: E ma gbo o duro le enu ona na.
1: Nisin
0: si re ranse kan si. O re ranse so pe lo. Mo wa e ma gbo o ni ko lo si Jordan ko lo we. Hey. O ni ko lo si be. O ni ko lo we ni odo Jordan ni igba melo lokede lo ni gege bi obirin to ru iya meje gbogbo ani ta bi jade lara obirin to lepa aye mi ati yin kiri gbogbo ani to ri ogojo ati ti oru ati ti iyaleta ati ti osan gangan ti kutukutu owuran o ya loruko Jesu bi oba yen ba pada gbagbo tori ko koko fe gbagbo amo oro jade mo duro gege bi Debora mo duro gege bi ohun Olorun mo tenu bo gogota ege odo agutan o ya sogbo re pada loruko Kilo soba.
1: Ẹran
0: ara ara re yo bo sipo fun. Ẹran ara re je ara re o ni yo bo sipo fun. Kilo so.
1: Iwo o si mo.
0: Iwo yo si mo.
1: Konama ni binu.
0: O koko binu.
1: O si pada lo.
0: O pada lo.
1: O si
0: wipe. Wo opolopo yin lo ti rin jo kiri mi aladura won ogba. Tori pe kini ko ti pade angeli re. O binu lo. O wo pe o jagun jagun. O wa lo we ninu ojo Jordan amo lai mo wi pe ase koja lo sibe bi ase kan ba wa ninu ojo Jordan o ya aye re ko gba isisile loni ki lo so ni be ba o wi pe ki esi
1: mo
0: ro ninu mi pe daju daju
1: ohun
0: o jere to mi wa hallelujah o ro boya oba yugo ni yan ma jade wa amo ni lai te ko se ni oro wa oro wa pelu olorun olorun si ni oro na nipa oro ni elija so fun o ni lo si odo kan ko lo we ni Jordan ni igba meje tori o ni ko le mo wi pe woli wa ni Israel agbe woli yin kale si lu omi fun si odi aye ka fun iwo to gbagbo e gbo o alagbara wo eyi to leri pe da o ya olorun gbe tele won lowo lori ko Jesus kilo sama
1: yo si duro
0: o duro
1: yo si kepe oruko oluwa olorun re
0: hallelujah o ni ko duro ko kepe oluwa olorun re
1: yo si fi owo
0: pa ibe na o ni ko kepe oluwa olorun re e ri pe mo ma ka gbolo nkan pe ti oluwa ni le ati ekun re o ni ke ko pe oruko oluwa re ko si owo si bi ete na
1: ki o si awo ta ete
0: o lo ma sa wo te na kilo so ni be
1: ti fa pari
0: eh
1: awon odo Damascus ko ha dara ju gbogbo awon Israeli lo
0: e ma gbo ohun gan lo tun juwe bi to dara ju kilo so ni be ba
1: emi ki wa ninu won
0: hallelujah o ni omi to dara ju Jordan lo o lo wo ke we ninu won depo depo ti Jordan amo iwo wo lo gbagbo Jesus la Samaria ja Jesus la Samaria ja o oni lati la ogun aye bi ja o gbọ kan to so nibe o ni bi awon odo mejeji gan ti wa o lohun o ke wa ninu won tori o mo pe oba lohun amo sugbon yen o le mo lara afomo ni adete yen afomo lo rere yen o le mo nu aye re ko je ko rere ko soro aye wa fi ete yen won fi bu odidi oba o ya same a ki lo le mo be lara ki lo le mo lara iwo wo lo gbagbo loni pe sugbon kan ba aye re fira o wa sara re di afomo o n bojo ori re ati gbajumo re dogba o ya ma je mo be ko ra loruko Jesu kilo so tori akoko
1: o
0: yi pada
1: o jade lo ni irunu
0: o jade lo ni kini o
1: irunu
0: o lo ni pelu ibinu ji okan pelu ibinu kilo wa so nibe won sumo
1: o si ba so
0: won ba soro won wi pe
1: baba
0: mi
1: woli ba wi fun wa pe
0: hallelujah o ni woli pe na loke Elija o ni kina jo gbogbo ebo ina jo amoran ti pe woli ba ni o pe na ina so kale mo pe na Olorun loni gbogbo ogun to tin ja lati January ni wakati ti o faye gba test

0: wa lónìí rántí ẹlẹ́dàá rẹ nígbà ìwé rẹ ní ọjọ́ tí ọjọ́ ibi rẹ kò tí ì dé gbọ́ ohun tó sọ níbẹ̀ ó lọ sí omi náà ó padà gbàgbọ́ àwọn ọmọ rẹ àwọn ọmọlẹ́yìn rẹ tù lójú torí wọ́n mọ̀ wípé ṣùgbọ́n ọ̀gá wọn ayé fi bú wọn papọ̀ ó ní bàbá mi ẹ̀bá gbọ́ ká ẹ lọ sí odò náà ó ní kí ló sọ níbẹ̀ námánì lọ sínú odò náà ní ìgbà mélòó ó tẹra rẹ̀ bọ́ ní ìgbà méje gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìlíjà
1: yẹn
0: alleluia ó ní ìbànújẹ gbẹrù rẹ ẹkún ó ṣe gbẹrù rẹ àti dágbére àdágbére fún ọ lórúkọ jésù ìwọ yìí ìbànújẹ gbẹrù rẹ tètè gbẹrù rẹ ogun àìsàn ogun àfòmọ ogun adẹ́tẹ̀ ikú ọmọ àránsí àṣà sí àkóbá àdábá mo dágbére fún ọ lóde ìwọ yìí ìbànújẹ gbẹrù rẹ torí àkókò yẹn kí ni revelation yẹn sọ ìwé ìfi orí kẹrin yẹn ẹsẹ̀ kọkànlá yẹn kí ló sọ gbólóhùn kan wà mbẹ mo fẹ́ kó o gbà á gbọ́ lónìí o ò ní wá lásán lọ́la kí ló sọ níbẹ̀.
1: olúwa
0: ìwọ ni ó yẹ
1: láti gba ògo
0: alleluia ta ló tó gbà á ọba àwọn ọba kí ló sọ níbẹ̀
1: ìwọ
0: ló dáhùn gbogbo
1: ni
0: wọ́n fi wà alleluia kí ló sọ níbẹ̀ lórúkọ jésù wàhálà ànágbà nípa ìfẹ́ olùgbàlà lọ ṣògo ìwọ́wó ló gbàgbọ́ láti pàdé ìwòlíì ẹ̀mí lọ́lọ́run lọ́la ọ̀la ojú àánú bí olúwa ti ń bẹ ilẹ̀kùn ìrànlọ́wọ́ rẹ kó máa ṣí sílẹ̀ wo mo fi àkókò ìkéde ìkórè ìjọ trinity cathedral nílùú omi fọ́ akéde ìkórè ọdún kẹsàn-án wa nílùú omi fọ́ èyí tó ń bọ̀ ní oṣù tó ń bọ̀ september 13 ìwọ́wó ló gbàgbọ́ láti wá ohun tó ti fúrúgbìn lọ́jọ́ pípẹ́ olúwa kéde ọjà rẹ̀ fún ọ pàdé wa wá bá wa ṣe àjọyọ̀ gbogbo yín tẹ́ ẹ gbọ́ wa ní ìkànnì àdàbà 88.9 fm ní gbogbo ọjọ́ mẹ́jọ ẹ wá jorí ọ̀fẹ́ ìkórè ẹ wá kórè ohun tẹ́ ẹ gbìn ẹ wá kórè iṣẹ́ tẹ́ ẹ ti ṣe ẹ wá gba ìbùkún àjẹyó àti àjẹsẹ́kù ó ní ọba tásìsì àti erékùsù wọ́n mú ọrẹ wá ọba ṣèbà àti ṣèbà wọ́n mú ẹ̀bù wá ìlíjà ní olúwa má ṣe jẹ́ jẹ́ òjò kí òjò kí ó rọ̀ nígbà kejì ó ní jẹ́ kí òjò kí ó rọ̀ kí ilẹ̀ kí ó mú èso jáde gbogbo ohun tó ti gbìn lọ́jọ́ pípẹ́ ó yá lọ kájú àdúrà ó máa ní ẹ̀rí ó ti rí bẹ́ẹ̀ já máa pe nọ́mbà ìwọ tó ti gbọ́ mi ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bí olúwa ti ọfà ikú ọmọ kò ní wọlé wa wá ikú òjijì kó dẹ́sẹ̀ dúró ìjì ara ìjì ẹ̀mí kó wọlé lọ ọfà ikú òjijì kó wọlé lọ ìránṣẹ́ tó kú lọ́jọ́ tàná tí wọ́n sìnkú rẹ̀ ògògó bí olúwa ti bẹ kólúwa kó tẹ́ wọ sáfẹ́fẹ́ rẹ ìrànlọ́wọ́ ọlọ́run kó dìde fún àwọn ọmọ náà èmi àti rẹ a ò ní dọ ọmọ wa sílẹ̀ mo fẹ́ pè mí ni pè mí sí 09052958330 081 4266 8722 jẹ ova jesu kristi michael mimọ ọlọrun baba ọmọ ẹ mọ atọparati ẹni ìyanu agbe baba wa ọba ọba wa rufus bàbá wa kábíyèsí ọ̀run jà a gbé wọn síwájú olúwa kó di ìlú náà mú ìwọ́n tó gbàgbọ́ wà á kájọ àdúrà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ gbọ́ ìkànnì àdàbà 88.9 fm lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ wọnú ògo lọ bí olúwa ti bẹ o ò ní sọnù ìjọba ọ̀run ò ní bọ́ sọnù a ò ní lójú ẹkún ìjọ trinity cathedral nínú ẹ̀mí nínú ara kó máa dàgbà tí o ní ayè ká olúwa kó fàyè gbà wá ìjọba ọ̀run ò ní bọ́ sọnù o mi ò mẹ́rí ò ní fọ̀ sí wa gbọ́ aláṣẹ ọ̀run ó rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa àmì.

0: mọ́kẹ́ wa pé akúdédé àsìkò yìí àdàkàbọ̀ sí orí àkọ́tún ètò àpérò tó ń dé sí ẹtí gbọ́n láti lẹ́sẹ̀ rédíò àdàbà 88.9 FM. ọlásùnkànmí olújọba ọ ní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùnrin ètò ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tí ètò yìí ṣe bẹ́ẹ̀ tó bá ń gorí atẹ́gùn jẹ́ pé àwọn kókó kókó ọ̀rọ̀ òní a máa ń pẹ̀kẹ́lù tí a jíròrò lé lórí bí ó ti kàn wá fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa. Fún ti ọ̀sẹ̀ yìí a tún máa tẹ̀síwájú ṣùgbọ́n kí ni nǹkan tí a fẹ́ wò ní orí ètò fún ti ọ̀sẹ̀ yìí lọ́sẹ̀ tó kọjá ó ní ìkan náà àwọn olùdíje sípò ààrẹ lórílẹ̀-èdè ìyẹn olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ìyẹn Alhaji Atiku Abubakar tó tẹ̀ jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí tí ó sọ pé owó ìrànwọ́ orí epo tí ààrẹ Bola Ahmed Tinubu tí ó yọ pé òun máa dá padà tí ó bá láǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè yìí. Eléyìí ni kókó ọ̀rọ̀ eléyìí tí a fẹ́ yiri ẹ wò fún ti ẹni tó dẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ la ti ń gbọ́ pé níbi tí ọ̀rọ̀ dé dúró kan ti fẹ́ bàjẹ́ tán lórílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé ọdún 2023 ké ààrẹ Bola Ahmed Tinubu tó yọ owó ìrànwọ́ lọ́wọ́ epo. Ṣùgbọ́n ní tá a mọ̀ ni pé kódà kì í ṣe pé Bola Tinubu gan ló yọ owó ìrànwọ́ epo. Ààrẹ Muhammadu Buhari olóògbé ó ti yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wọ́n ti ní àwọn ò ní san owó ìrànwọ́ ẹ̀ títí di oṣù kẹfà ọdún 2023 mọ́ kó tó di pé Bola Ahmed Tinubu gbàjọba ní ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù karùn-ún ọdún 2023 léyìí tó túmọ̀ sí pé ètò tí ààrẹ Muhammadu Buhari tó ṣe sílẹ̀ gan kò sí budgetary provision fún títí di June 2023 léyìí tó túmọ̀ sí pé àfi tó yẹ pé Bola ti fẹ́ tẹ̀síwájú o a ṣe pé supplementary budget lọ. So eléyìí lọ́wọ́ ni kò rí bẹ́ẹ̀ o eléyìí tán ti ṣẹlẹ̀ òun a kó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ àbí ó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n kókó ọ̀rọ̀ yìí ó ní a máa tẹ̀sí la máa pẹ̀kẹ́lù lórí ètò fún ti ọ̀sẹ̀ àwọn ewu tó wà níbẹ̀ tí a bá da owó ìrànwọ́ epo padà ní tó tiẹ̀ túmọ̀ sí gan tí a bá da owó ìrànwọ́ epo yìí padà. Sunday Ajiboye wọ́n wà pẹ̀lú wa fún ti ọ̀sẹ̀ yìí.
1: Ẹyin èèyàn wa ẹ kú lé o.
0: Bákan náà pé ẹni jẹ́ ọ̀dá àjọwá sí orí ètò fún ti èní náà ni.
2: Akinyin o níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ́ wa o akọ àpérò.
0: Sunday Ajiboye ọdún tó mo rò pé ọ̀rọ̀ subsidy kò ṣe subsidy pé yẹ kó ti rodò lọ mú mi ni nítorí ọdún 2023 gbogbo àwọn olùdíje pátápátá ló sọ pé ló fẹ̀sọ pé àwọn ò yọ subsidy àwọn ò yọ subsidy ìjọba kan sì ti dé báwọn sì ti yọ subsidy jáde tá a tún gbé ọ̀rọ̀ yìí jáde padà láti campaign fún ìbò ọdún 2027. Ṣé ká sọ pé àwọn àtikú gbogbo àwọn yẹn pé wọn ò mọ nǹkan tó ń sọ nígbà tí wọ́n sọ pé àwọn yọ máa yọ subsidy.
1: Tí campaign bá ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ni àwọn èèyàn máa sọ nígbà tí wọ́n ń campaign gbà yẹn àtàtìkù àtòjú gbogbo wọn ló ń sọ pé subsidy yìí ó ti fẹ́ pa Nàìjíríà kù gbogbo wọn àwọn náà máa yọ ṣùgbọ́n nísìnyí nígbà tán ti wá rí ìmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló wá ń pariwo pé kinní kan ṣe o subsidy tán yọ òun ló jẹ́ kébi pa àwọn ènìyàn òun náà wá pọ́n pé kinní kan ní public sympathy òun làtìkù wá ń wá tó ń sọ tó ń bá lè níbẹ̀ òun á dá padà so that but èmi mọ̀ pé kò sí àtìkù ìbàdí bẹ̀ ìbàdí bẹ̀ kò sí ẹni bọ̀dì tó lè dá padà nítorí pé position ti Nàìjíríà wà lé ni kò sí ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ nípa economy la mo máa ń rí fà sí èèyàn kan this òun ni sultan of emir of kano tó ṣe central bank governor nígbà kan òun ló ti sọ pé ó sọ pé ẹni tó bá tán bá tètè ní ẹni tó ní political will láti yọ subsidy yìí pé nàìjíríà ẹsẹ̀ kan tó kù pé ìgbà tí nǹkan ti jẹ́ ni pé ńṣe ló máa wó lulẹ̀ because subsidy yẹn ìgbà tí nàìjíríà ń sọ subsidy ló mọ̀ pé títí dé niger republic cameroon àwọn ló ń jẹ àǹfààní ẹ̀ jù ìgbà lórí mọ̀ pé àwa là ń képo lọ́bẹ̀ nítorí pé nígbà tán bá ní wọ́n ti po ní ₦10 ok ìwọ tó fẹ́ repo ó ní wàá san ₦8 kíjọba báyìí fi ₦2 sí ìjọba tó báyìí fi ₦2 tó báyìí pé gallon mẹ́ta ló fẹ́ kó wàá sọ pé gallon mẹ́wàá ni so nígbà tíjọba tí wàá san gbìyànjú tán wàá wá rí èrè púpọ̀ wẹ́n wàá tún máa kó lọ sí opolopo ibi so ngba ti buhari gan gbogbo awon lo ti won lo ti fe anyway intimo confess so ni pe ma blame atiku nkan to je blame ni pe campaign ti bere orisisi ona iwo to se lu ba te gbe bi campaign gan o ti bere to se lu ba ti bere ba orisisi oro lo ni kan tu a ma so lati wa sympathy
0: ṣùgbọ́n ọpọ ẹ̀mí jọ̀dọ́ torí pé à ń wá ìbò wọ́n máa ń pè kí ní kan ní populist agenda ni pé ẹ̀ táwọn aráàlú fẹ́ sọ tán fẹ́ gbọ́ òun ni a fẹ́ sọ fún wọn fún àpẹẹrẹ irú tó bá wo donald trump ìgbà tó débẹ̀ tó fẹ́ di ààrẹ kò sí populist agenda ni tó bẹ̀ pé àwọn amẹ́ríkà fẹ́ gbọ́ pé gbogbo blacks tó wà ní amẹ́ríkà pátá lòun máa lé ó lé àwọn kan lóòótọ́ o ṣùgbọ́n mélòó ṣé gbọ́n ló ti lé now irú ẹ̀ ṣé ó yẹ kó jẹ́ pé tí àsìkò ìbò bá ti dé báyìí populist agenda yìí ìta àwọn aráàlú fẹ́ gbọ́ bó tiẹ̀ jẹ́ pé at the end of the day ó máa wà counter productive fún àwọn aráàlú gangan now ṣé ó yẹ ká máa gbé lé orí national interest àti interest orílẹ̀-èdè wa gangan nítorí lẹ́ẹ̀mìn etí aráàlú ń fẹ́ ó lè má jẹ́ nǹkan tó máa dá fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè ní ọ̀pọ̀ ìgbà.
2: Ohun tí mo fẹ́ sọ náà nìyẹn wípé ta lọ sọ pé àwọn aráàlú ń fẹ́ pé kí subsidy ọ̀padà ní èròǹgbà tiẹ̀ àti ní ìpolongo ìbò fún tiẹ̀ ló fi sọ wípé ó máa dá owó ìrànwọ́ orí epo padà ta bá sì wò dáadáa owó ìrànwọ́ orí epo tán ti dá padà yìí tí ẹ pé wọ́n ti yọ kúrò yìí a lọ tò sílé epo mọ́ láti ìgbà tán ti yọ mo rántí ìgbà míì tó jẹ́ pé tá a bá fẹ́ ṣe ọdún báyìí àbí tí ọdún kan bá ń bọ̀ bóyá ọdún christmas ni o àbọ́dún iléyá ni o èrò á pọ̀ nílé epo lámọ̀ fi kẹ́ẹ̀gì nára wá gbìgbì oníkálukú kò sírò ẹ̀ mọ́ eléyìí ti lọ ayé ti wà fún lẹ́ka epo ayé ti wà fún oníkálukú àwọn tó ń ṣòwò lẹ́ka epo láti ta ọjà yìí ní iye tó pé wọn eléyìí gan náà sì wá jẹ́ kí epo tí à ń lò lórílẹ̀-èdè nàìjíríà képo nǹkó dúró pé ẹ tí wọ́n bá rí ẹnìkan tí ń ta tiẹ̀ ní 1.5 tí mo rẹ́ ẹnìkan tí ń ta tiẹ̀ ní 1.2 ó lè rí mi kí wọ́n á lọ ọbẹ̀ ìwọ náà wà yóò mú ọ láti rò pé nígbà tó ọba ríyàn wà mọ́ tó di fuel is available tó ti gbé ta tí wọ́n pè ó ríyàn ń bẹ̀ mọ́ wà mọ̀ pé ó yẹ kó padà sí 1.2 eléyìí fààyè sílẹ̀ tábà wá sọ̀rọ̀ pé kán wá sọ pé kán dá owó epo owó ìrànwọ́ orí epo padà ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ òṣèlú gbà kí ṣe nǹkan tí orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run a máa gbàdúrà wípé kájà wa kọ́mọ̀tún padà sí DAB tá a bá rí àwọn pọ́lísì kan tó jẹ́ pé ó dáa gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ lẹ́ẹ̀kan wípé lọ́dún 2023 gbogbo àwọn tó jẹ́ olùdíje ìpátápátá náà fohùn ṣọ̀kan pé ànísẹ́ subsidy yìí gbọ́dọ̀ kúrò torí pé ìwọ̀nba àwọn èèyàn kan péréte òun náà ló jẹ́ pé wọ́n ń ná owó yìí.
0: mobile center ọmọ́tá aláṣọ àdúrà sọ̀rọ̀ wọ́n ti jẹ́ mínísítà lórílẹ̀‐èdè nígbà ayé buhari wọ́n dẹ̀ jẹ́ sẹ́nẹ́tọ̀ lórílẹ̀‐èdè wọ́n ní pé gbogbo àwọn tí wọ́n ń jàǹfààní subsidy yìí lórílẹ̀‐èdè nàìjíríà sàdẹ̀ pé wọ́n pé 3000 èèyàn
2: nínú
0: over 200 million ta ní nàìjíríà so which means àwọn tó wà highly connected àtàwọn èèyàn wọn and even before then gan ó ti bàjẹ́ débi pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti ń yáwó láti sọ subsidy
2: ibi tí mò ń bọ̀ gan nù
0: ọdún kẹlóore tí nnpc tó ti ṣe remittance fún federal government owó tó yẹ kọ́ rẹ̀ meet sí coffers federal government wọn làwọn fi ń san subsidy.
2: san subsidy ni tẹ́ ẹ bá sì wò dáadáa owó tán fi ń san subsidy bí 4 trillion naira tí ọ̀rọ̀ yìí tí bá ń bá lọ mínísítà fọ̀rọ̀ ètò ìròyìn mo rí àgbéta wọn tó gbéta wípé àǹfààní pé wọ́n ti yọ subsidy kúrò lórí epo only ni 15 trillion naira ti won ti lanfani ati ri ti won si da oju eko awon nkan mi bi owo owo ya awon akeko ni o oro itoraje ni o ati awon agba amaye amaye derun mi ni o awon nkan yi a ri wi pe awon ise bo tile je wi pe awon nkan kan wa to je pe awon owo yi bo se po si ti awon gomina ri gba daada be lo si ye ki a ma ri ise awon gomina daada lawon ipinle wa sugbon ntin ko wa lominu papa julo awon mo lede Nigeria ni pe ba se ti yo wo ranwo ku lori epo ti awon wo iwa ti di pe o npo si fun awon gomina ti are fun awon gomina lowo si pe e lo mo tojo awon eyan yin lawon ipinle to ra are ko ni o wa pinle re lati wa mo se awon nkan e lo mo tojo awon eyan yin sugbon awon gomina yi se won se daada bo se kan se nje won tojo awon eyan won bo se kan tojo awon eyan won sawon ise akanse to ye kan se to ye pe awon ara ilu nilo ti o gba ti yo mu igba igbadun de ba awon ara ilu se na ni won lo awon owo yi fun abi won ko jo
0: sugbon eti so na jibo mu fe ibere ti mu fe bere lowo yin ni pe to ba je pe concern abi ton je donkan fun awon oludije ni pe ko ye ko je oro subsidy sugbon to ba pe to n dun won lokan to je dun kan fun won ni pa owo ti won ti joba n pa aye ti won ri ipe boya bi won se na oni awon ofe ni o te won lorun pe atunto ma de ba mi nkan emi fi o pe boya iru yen o ma sise o ma make sense sugbon ko to ni pe mo fun yin lanfani ati dahun ibere e je ka gbo nkan ti Abdulatif Quadri lami eto awujo kan ni ti o so lo to se isiro into ma tumo si lori national budget orile ede Nigeria e je ka sare gbo nkan to so na lori oro ti an so yi ki ato kato tesi waju ti en ba so pe
3: inan jo lori omo ole de te ba
4: ati ma so pe ko lo mu eru e wa ni ẹ bá dẹ sọ pé òun mú mi ó hàrùn ní ẹ má bàá jiyàn ẹrọ agbé ọmọ ọdún fún ẹni kò máa fi ta yín alájẹ àtúkọ abubakar recently in one of his interviews wọn sọ pé àwọn máa re introduce subsidy this is election period ó yìí sì láti sọ ọ̀rọ̀ tọ́mọ nàìjíríà bá like tó bá fẹ́ gbọ́ ó sì láti sọ so what nigeria should ask instead tí ó fi dìgbà ṣùgbọ́n ti pé kankan bere workability and practicability of reintroduction of subsidy the cost implication a loan for context only a loan lo ma require ta ba fe reintroduce subsidy annually for instance the daily consumption of petrol at the moment is around 47 million liters so and the petrol a liter of petrol is currently 1200 naira let assume perfect that price petrol para si 500 naira that mean government will be paying 700 naira per liter 700 naira multiplied by 47 million and with eloloje that is 32 billion naira per day on a monthly basis that is almost 1 trillion naira 987 billion and on annual basis that is almost 12 trillion naira 11.8 trillion naira for petrol alone. Now, unification of exchange. Well, I'm introducing multiple exchange. And Nigeria daily demand for forex today is almost $800 million. Let's say 100 million out of this is being subsidized by government. Dollar today is around 1,400 naira to $1. Let's say for the purpose of for the context only, let's say we want to have a dollar para si 400 naira. That means government will be paying 1,000 naira per dollar. 1,000 naira multiplied by 100 million per day. Teba put Bukinisi into context. It means Nigeria will require close to 50 trillion naira. Láti mọ̀ fi sọ subsidy for today. Despite pé kò tún lè kárí o government is racketeering and other adverse results that we are bringing about. So this is election period. Think about no facing, we need to go the to your man and you all insults to one another. Because of all the taking workability, taking feasibility study, how do we intend to fund this kind of budget when the national budget is around 68 trillion and it will cost you almost 50 trillion that you reintroduce the subsidy pattern? How do we expect to fund it? Just like Peter Obi said it the other time, that we will call 10,000 megawatts of electricity in just 4 years. The moment they ask him, people will say, intend that ratio, when they come and bring lower one, to talk about one. So I think this is the line to go. Instead, everybody will say, resort to see populism, or the time when you have a this is the opportunity that you lay out for the workability and the feasibility studies.
0: But Eje Nkanti Abdulatif Quadri ati ti o so lori oro yi now so that way lakoko na practicability kini o da bi eni pe abi workability o nira die lati pada si now fun iru ipinle ondo bayi ni osu to koja owo to wole se ipinle ondo in allocation both state federal 30% oil derivation fund shortfall lori epo infrastructure support infrastructure and security support fund ti federal government ni awon fun state ati nkan is running to well over 50 billion naira abi kini abi ko ku kekere ko pe 50 billion se gbo mi so iru ensin to ba da yen pada to ba se gbo boya ondo wa pada lati ma gba bi ora biru 4 billion abi 5 billion ni ososu so which means patrimony wa nto je oro wa to ye ki kan fi ko se ona kan fi se ru awon ona to nlo lowo yi to ye kan fi raye ro fi se won fi gba awon eyan si bi se fi se orisirisi now won ni le lanfani lati se awon just few people less than 3000 de awon eyan la ma mu owo yi ma fi sara rin di now so that you ibere mi wa ni pe rather than come and so pe tori pe for populism pe ka sha ma so to do se ti awon mo Nigeria rather than that o se ku so pe ke o to ba ye pe bi won se na owo yi o ni o te lorun pe you why ona lati ri pe owo yi won didi na lati uplift life awon Nigerians ki se pe bi a come and call won fun subnationals fun awon state government bo se wa anisin abi nkan mi to ba pe nkan ti won ni issue pelu o ni not that pe ke nkan wa de ko lu fe da pada ti dark old days fuel subsidy ati polarization forex market
1: yes truly we be a bit to gbe lo yen je ki so bayi wi pe o mo awon to fi oro senu atiku so awon governor won
0: be awon kaba
1: awon governors won yi ni now mo wo iye to wole si gbogbo oluku government to ndo state ni ati state to gbogbo won mo wo ni ale ana mo wo titi mo mi ori mo wo development to wa ni state yi anu awon mo ndo state anu awa ta wa lo ndo state yi emi gan mo nsanu ara wa because
0: about your worry agent for agent to pale fun ni fac yen june to su to koja june yi to wole sondo state ni fac mi soro oil derivation fund at awon imi o ni federal allocation gogo o je 32,210,852,054 naira 84 kobo to wole now federal allocation to wole si state o je 21 billion se gbo mi 21 billion 45 million 55,000 then 459 naira 50 kobo now ele to wa je ti local government je 11 billion 165 million 796,595 naira 34 kobo so ta ba ko ta ba si mejeje papo iyen ti je o je 32 billion 210 million ₦852,054 then 84 kobo ti o je ni kama wa ti soro awon owo mi ti won add mo be that dimension funds at am kan de le ti are Bola Tinubu so pe ohun tun fun won to tun di tro focal ni okun se to koja pe security and infrastructure support fund ti won fun won to je pe laarin awon state 36 state to wa ni federation to gba ondo wa ni bi abi keta bi bi keji to gba ju ninu owo yen so taba so oni alaye te se pelu iye owo to wole si ondo bo de se nwole ni lati odun 2023
1: in ti mun trust so gan ni ngba to mo pe ori gbogbo owo yi nwole na awon governors won yi won ko won je ka mo bi to wo yen nwo ko si state kankan ko si accountability owo yen sa nwole iya de njara alu so won awon to de ma paru Tinubu na paru Labuja wọn gbàgbé pé gbogbo oil subsidy tán yọ wọ̀nyí wọn kò fún mẹ̀kúnnù torí àwọn oil marketers wọn yẹn tó bá rántí 2012 or thereabout nígbà tí wọ́n lọ ṣe tán set up house of representatives tán set up committee láti wo bọ́n ṣe ń ṣe subsidy yìí wọ́n discover pé ₦230.1 billion ni wọ́n fi subsidize sí 3.26 million barrels of oil tó dẹ̀ yẹ pé ìrọ̀ ni gbogbo kíní wọ̀nyẹn òun ló yẹ òun ni Tinubu wò òun níjọba wò tán fi sọ pé òkè o oil subsidy yìí tẹ́yìn kan jókòó síbi kan tẹ́ ẹ fi fẹlá wọn yọ kúrò ǹjẹ́ kí mẹ́kúnnù lè máa gbádùn wọn fún àwọn state náà n táwọn àtìkù yẹn fi lè máa sọ̀rọ̀ báyìí ni pé àwọn governors wọ̀nyí ìbò lowó yẹn ń wọ̀ kò sí ibi tán kò sí àárín tán fi ṣe mo wo kíní náà mo wá wo ondo state ìgbà tí mo wá jí lóru mo fún wá wò pé ní ondo state kátẹ̀wó tó ondo state tó súnmọ́ wájú ń bì mo wá wò pé ìbò náà gbogbo owó tán rìn sí wọn láwọn ti ṣe road 40 wọn láwọn ti ṣe wọn náà wọn ti gba 6,000 yàn.
0: 40 road 40 wo mélòó náà ti kàn bí àti ètò ṣe lọ́wọ́ àbí tán ti kàn bí tán ti parí.
1: wọn náà ti ṣe 40 roads.
0: ẹni tó ń parọ́ ò bá mọ̀ ẹni tó ń
1: wọ́n ní then gbajúmọ̀ náà ti sanwó ló jẹ́ ₦10 billion sórí ngbà tí a bá ṣìlú ilé ìfúnra wa kí ló dé ṣé bọ́mọ state náà jọ ní gbogbo wa anyway sórí àwọn náà ló fọ̀rọ̀ sẹ́nu àtìkù ṣùgbọ́n kò sẹ́ni tí ó máa àtìkù láti bẹ̀rẹ̀ Ọbásanjọ́ gan tó ń jọ ṣiṣẹ́ títí for 8 years Ọbásanjọ́ náà ń ṣàlàyé ó ní ọ̀rọ̀ àtìkù ṣe gbàgbọ́ ó sọ fún àwọn amẹ́ríkà ó látìkù ṣẹni téèyàn ń tẹ̀lé Ọbásanjọ́ ló sọ o sọ fún àwọn american journalist tó wá interview ẹ so kì í ṣe ọ̀rọ̀ àtìkù tó tiẹ̀ sọ báyìí àwọn tó fà á ló fà á o òun ni mo ti sọ yẹn.
2: kì í ṣe ẹ jẹ́ kí n fi lè kun tí ẹnìkejì mi sọ sẹ́rí àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan wípé tiwa gan wà lára wa torí pé àwọn tí a bá yàn sí adarí tá à ń wípé adarí rèé ó yẹ ká kọ́kọ́ mọ́ wò wọ́n dáadáa kó tó di pa àyàn wọn sípò nígbà tẹ bá yàn yàn sípò àwọn owó yìí tí wọn ń fún wọn ẹ rí ipa rẹ lára instead tẹ fi hold ẹni tí ó jẹ pé ó wà pẹlú yín bóyá gómìnà yín ni o bóyá sòfin yín ni o àbí ẹnìkan sẹnitọ yín ni tẹ fi dìímú pé ọ gbọdọ bóò lẹ ṣe ṣe léyìí àwọn owó tẹ ń wọlé bóò lẹ ṣe ń ná kò tí ẹ sí ẹgbẹ báyà kò sẹgbẹ alátakò ní àsọ ni torí pé ọ yẹ kí ẹgbẹ alátakò náà mọ láǹfààní àti sọ pé àwọn owó tí ń wọlé rèé mo mọ pé gbogbo information yìí náà làwọn náà máa mọ àtàwọn míì àtàráàlú àwọn owó tí ń wọlé yìí bóò lẹ ṣe ń ná bóò ní ibo ní gbà á lọ tí àwọn nǹkan yìí bá wà àwọn tó wà níjọba gámọ mọ wípé ọ dà pé àwọn kan sì wà ń gbòòrò tó yẹ pé wọn mọnítọ báwọn ṣe ń ṣe o báwọn ṣe ń náwó o ṣùgbọ́n ngbà tí ọba sí tá a hóde àwọn tó jẹ́ adarí wa dáadáa lórí bí wọ́n ṣe ti ná owó tó yẹ pé òkè òun la bẹ̀rẹ̀ sí ń sọ pé
0: Tinubu ni o ìgbà kan àwọn kan
2: àwọn tó wà tó ń súnmọ́ wa kí ni tí wọ́n owó wa tán fún wọn
0: tó fi ṣe. Breakdown allocation tó wọlé Sondo both local government àti kini òun la ṣe yìí unfortunately ní state yìí àwọn tó yẹ kí wọ́n channel grievances wọn àti kan questions tẹ́gbọ̀n pé lucky wa kan buy bo èló ni wage bill state yìí èló ni project tí wọ́n ok and mo wo kokola na eni ko te call attention mi lana si nkan kan pe ko ma wo bayi pe iru flyover kure ton ve se pe won ve se flyover yen won se commission e lana won se flag off e lana now ni bi flag off yen ati governor ati commissioner ko se anybody to so ni bi flag off because of our ralu tori won tun gbe live ni our national tv pe project yio
1: iye
0: bayi ni ijo bayi ni won ba pari e ni completion period everything no ko won ko shout there in secrecy though am e pe 136 or 38 billion o ni won fi se now to ba de question se ko e ka won yan kan question won pe 136 billion lati ko lati ko 2.3 kilometer ona te de so pe e ni wole ni wo shop ni se so compensation so ba o lowo yen se ma ri to se ma won to be yen se yo ke ko to ri pe commissioner se to wa lati wa so pe a ko ri be awon ma wole o ta wa lo n paro se commissioner for works to se pe awon o ni wole ni abi commissioner for information se pe so le se ru project to be yen kan ma wole lo to ni to ba de jokoko wo o di as in common sense as of pe awon le se project wa magnitude be le kan ma ti e fowo kan awon bi kankan de bi pe kini eyan kan de di bi atori populist kini ti ara ati tawon ti ku se pe ni wole eyo fokan bale ni wole re be se adun kan to so so ki government no ko ma wa in plain kini accountability kan ma se regular town hall interaction pelu awon eyan pe kan si books won pe bo se ri leleyi o bo se ri ni o bo se ri ni o so mo ro pe iru yen a le tun je ki okan awon mo rile de Nigeria mo sure pe in ton bi ton dun most people many Nigerians ni pe tori mo gbo sowore lana ni NBA conference ni Port Harcourt ton se pe your subsidy e mu owo on owo to se kina ti pe to e kon invest fun e ko fa awon governor awon governor order bi awon na gba governor te pe o mo to won wo pe ti o me pa aye to beyen pe owo to beyen wa me to ko share because owo ti iru ipinle ondo bayi owo ton ti gba lati odun 2023 sisin mi ro pe lati odun 1999 si gba ti akeredolu fi to fi waja to yo fi lojo lon pe mi ro pe ondo ti gba ru e ti gba ru e no ko se on to soro the only thing tari titi to wa nbe tere tele wa palaro wa wo round about wa so body e se ri ni awon understand body e so pe ti ni suru iru situation ta ri ta so e to ba je pe be lo se ri losun mo sure pe wan ti wan dibo pa adeleke
1: adeleke oni pada wole
0: losun
1: then
0: honestly okay omo e bridge to bridge ni kan laarin odun melo
1: then o pari bi meta
0: to ko ta so ti la meko tan ka so ti ele to ko si fe ben ati ona ton du alas ton se okay ni ijoba bayi yato si ti akeredolu ti won pari okay bridge melu ona melu no ti se ton ti commission won de tin lo bi odun melu bayi odun meji lo tin lo bayi lori pelu odun kan ele ton ti lo tele so ijoba bayi ti lo odun meta lori
1: won se lowo
0: won se lowo aba fogo odun pile so awon kan ton dun so that you awon kan ti mo ro pe won dun awon eyan lokan ni tori enikan jade laarin won enikan jade laarin won bayi o so pe lara pe governor yi Mr. Employment ipo employ 1008 mo ni egba mi turu olohun o appoint 1000 she employment niyan
1: appointment yato si
0: she employment niyan so ko wa wo mediocrity ta wa so governance ta so da probably nkan to je ki atiku so pe okay bia ta ba ti okuku da subsidy pada gbogbo nonsense won yi o ni sin be mo
1: so ri bi ti owo wa o na ni awon ise akanse ta awon gomina nse o ri pe opolopo nu won bi ka ma se afara oloke bridge ni ibe na ri lati wo pe ta ba sasibi a ro bridge telo mi yo se ni 50 billion a ni 200 billion no ma fi se ibi ti owo wa ni to bi to ba gbagbe sokan mi laipe na ni are lo so fun awon gomina pe e dakun awon bridge ten si boya ke fin le e toju awon ara ilu
0: ira won ti dan ilo lana won ni ke se bridge akore o si lana bridge ti are so boya wa nbe abi ko si nbe
1: most of awon governors yi n tan pe re si se ni won ti wo pe ibi ta won ti le ri owo
2: o na ni ka won se bridge ka won se gbogbo
0: se bi governor ni Sanwo-Olu
2: be ni
0: se bi ipinle ni ipinle Eko nigba to ri la ati nigba to ba mo iye bridge ton ti iye ona ton ti se Eko
2: be ni
0: iga ma beru Olorun na lo to o
2: pelu owo tin wole sawon sapo awon governor
0: the funniest thing pe tinubu federal government la paruo a de wa fi awon state awon eyan de wa fi awon state governor sile be ni pe awon gan won be ko won si nbe be owo ele to de poju ni owo awon lo ngba
1: awon lo ngbadun subsidy sori marketers awon lo gbadun subsidy ni gba ko to di pe won yo
0: but ni se bayi awon governors lo ngba se bayi pe tele tele awon bi awon bi 3000 eyan lo ngbadun e be le bayi 36 go awon 36 pere lo ngbadun e
1: atun wo Ekiti state mo wo ona kan ni Peninsula ni ona Ifaki mo wo state to wa mo wa wo pe kini bridge tan na se kakiri mo yi kilo apply over kini pe tan na se kakiri mo yi kilo date mo ni se ona ben to ba bi moto amon to ku si ben then she bi at bo pe eniyan se kan oyanju e bo so ri bi nkan mo se nbere eyin te ma rin kakiri te ma jade dada tori sukan mi iwo na tun jade dada ibo ni ona 40 yen ibo na se si tori ma na ti fi owo subsidy
0: se tan ti complete
1: mo kan lo wo pe subsidy yi ni wo tan ti la
0: no won le ma o si se ri ona le ma lo loto awon se ona kankan wa tun lo loto sugbon kan ma se pa awon ti se ona 40 to ba ni won se nse ona lowo ninu ona ohun tori mo ranti ona ramp wa nbe o to je World Bank assisted kidnapping pe ramp amako se ara achievement government si governor na ni whereas to de je pe counterpart funding ni bi awon kan san 60% eyan san 40% as a petition na pe achievement yin ni so iru awon kan be yen
1: won ti ba yan 60000 i mean 6000 do si je ijoba
0: iru awon kan be yen mo so pe a ma dun o mo to ba ti je pe ta ba repo ni 1300 naira per liter ṣùgbọ́n ta ba de awọn ipinlẹ awọn states to ri visible ṣe bi ipinlẹ la kwa ibom now
2: bẹẹni
0: ṣe bi ilu ni uyo to ba de ilu yẹn inu ẹgandun wa mọ pe so ṣe ba awọn ipinlẹ lawọn wọn yẹn ṣe ba awọn eyan naa ni awọn to jẹ governors wọn lati 1999 titi di sin so bo ni o ṣe wa sori ti bo lo bo awon be won se sori ti ina ki o se lawon apa bi won abi pelu awon gomina mi
1: bo to ba ti so ko yo osun kuro nbe o
0: se tori bridge la meko
1: no ki se nto je n so be ni pe to ba wo ibo osun yen o ye ku ko opolopo governance lo ni logbon because ti ba se pe arapin yen sise ni osun ni
2: to si se dada
1: won ni duro ti
0: ti se o di o ise o to je ise ta awon eyan fojuri
2: bayi
1: won fojuri won ni okay look at that o ku se pe ona boya nkan ti gomina wa bi de se le ni pe kuku pada toro ibu lowo anybody mo boya intention yen because
2: integrity wa
1: owo to n wole si on do state yi mo ni mu wu elu olorun de ba mi local government boya yin ba won local government na se fowo won ni mo bi to won na wo
0: no won la won fun awon arugbo kankan ni ne grant lo so e wo e je ka sare je ise ina ta ba pada de a se oju opo le ba da si owo ranwo epo yi ti atiku lo n fe da pada dida pada in to ma na orile ede ati pe kaka pe kan te kuku da pada a se kuku wo ibi ti owo yin lo ka de ma monitor e okay iye owo to wa alekun owo to n ba won state kini won fi n se awon local government kini won fi n se ati egbo pa bo te pe governors ni immunity se bi local government chairman o ni immunity now awon efcc ye ko ti ma bail lo won pe ele te n gba lo sosu bo ni so pe ton ba gbe ton ba razu awon local government chairman kankan wa je wo ibi ti owo n wole si so e je ka sare je se ta ba pada de eto apo run test waju
5: WiggoCap Herbal Capsule, the ultimate herbal remedy for sexually inactive men. It's formulated and produced to support males' energy, stamina, and confidence. In other room, since I've started taking it, I've regained my vibes, energy, and action. I am no more Mr. 1 Minute Actor. It's not fire for fire because the real man wants to go again and again and again. WiggoCap Herbal Capsule helps you when it matters most. Don't settle for less. Get your energy back. My wife can attest to it.
6: Yes, I have stopped complaining in the huddle room since my husband started taking Big Cup Abba capsule. I love him the more. Thank you, darling.
5: Don't thank me. Thank Big Cup Abba capsule. Big Cup Abba capsule is produced by Ayo Abba Health Limited. Available in all chemists and pharmacy. Telephone 0803-860-6858. With Big Cup Abba capsule, you're on top of the game.
0: Oda, eyin eyan wa, eto akoro na ni e se nte sisi lati le se radio Adabai 8.9 FM 0816251991 0816251991 oju opo ti e ma todi odo wa o ni e lati ba da si eto ohun ni aro yi Sunday Ajiboye gege bi enti anso lati ekun sugbon se wo pe emi wo pe pelu oro ti Atiku Abubakar ti o so ati pe ibi ti oro oro dun 2027 ati ti o de so se se abi tabani ka wo okay won ti your subsidy a den ko ri pe bi awon governors to wan janfani kini bi won se manage owo yi pe ko da na iru awon ibo e ka bo le ru pe government le wa channel awon resources si lati subsidize nkan fun awon ara ilu so that aye ale su ale tu awon eyan bo so that nkan ale tubo tun rorun tori ni temi ma wo pe ati federal government n se tax relief fun awon eyan lare na niyan lati le je ki nkan o se encourage local refinery lati se Dangote refinery at awon modular refineries orisirisi sugbon awon ibo mi wo le tun wo water awon yan se pe transportation na won le awon state government won lo se shuttle won se shuttle fun awon school nikan lo wa ni state ni abi nkan igba kan wa ton se fun civil servants won ni ma ko awon osise ijoba lo si mi ro pe ru e to pada sele mo so ibo no le diverse to wo won si lati ri pe won ran awon ara pe awon ara ilu ti e janfani kini won yi ran ro ijoba
1: number 1 sori transportation to mention yen who are very important. Then show mo pe enti to ba listen si oro ti Tinubu so dada lori oro awon to se flyover awon yi so ri awon ona kan wa to wa important ju flyover lo wa ri mo pe awon opolopo awon agbe lo ni nkan si oko to je pe atiku wa igboro wahala ni won fi ona won fi gbogbo awon ona won even ona arin ilu gan ile tan fi se gbogbo kina ti ona arin ilu ba da iwon ba ni gridlock ma wa kakri so ona that is number 1 then ton ba nse ona then tele nigbati kona fun ke akeredolu nigba to won be na sumo mo won ti pe igba kan atan won osise o ni ton ma ndu si ti moto ati gbe won ni bi ton ti ma drop won ton ba le se lati kan ma relief tori mo ti governor kan ni bonu to ba fe wo taxi nbe we are ever if kibi to ba wo e ba wo ko ma long time abi mo bi won se won se se bayo it was 50-50 naira fun osise now atawon to lo soja en mo to ba ti fe wo moto moto kekere kekere kan bayi lo ko jade nba yen ki do ba le siyen then number 2 man gba pe ijo state na o ye kan lo wo nkan ti federal government n se nipa pipa nle fund yi kan wo education daada kan wo education daada
0: se ni mi ti awon asu ti strike lowo
1: yori awon eni ti bi nsin mi wa olumo mo pe olorun a je ko le se se tori wa akungba won si ni school bayi so ngba ta won ku gbogbo
0: eyan lo ani awon asu lada awon asu akungba ati kini ton strike mo ni once of later land no bayi pe even 1.1 billion ton
1: ni won ri
0: pe won ti ri kama ti wa soro 60% increment allocation to se pe it takes immediate effect ti won ti don ti ri titi disin so which means awon elders say pe ti the last person ti o ba gba lati buy awon ni wole
1: beni o se da niyan because
0: ojo la awon omo kan ma fi tafala na ti ijoba ba papo ba so pe to ba fi se campaign promise pe ni orile ede yi o asu oni lo strike ti federal government ti den fulfill side titi e tis awon state kan de wa to ndo je number 1 ninu won ton de n fi ojo la awon omo won yin ton fi n ta kite No now.
1: Awala de ma.
0: Ata ba de ma so ani mo money. Man money, man money.
1: Show de ondo atikiti. Awala man kapa so pe awala kawe ju. Awon na ko nsin. Mo la nfe mi awon mo wa ta fi ojo la won ta fi ntatete. La glory ilu. Eh? Show ri now do de o ma won fund. Ti federal government si le yi. I mo yo mo mekunu to je pe inu won dun sin ti won dunu ti won le kawe ton kawe lowo lowo lowo nsin pelu kini yen won de kawe ofe won tun gba pocket money all federal government technical schools of any wa tun ma gbo pocket money so gbo kini won na lo ye ki awon state won yi kan ma wo
0: kan re
1: ga ti owo subsidy ni federal government ni na ele to kan yin ke na faralu won le nko te nko sapo
0: e se pe kan ma so ke money kan ma gba 3500 honestly okay 0826251991 eja won to wa ni oju opo ake won ba da si eto won hello e ka sun oruko yin ati bo te tin pe wa
7: Austin Ohoni lati isuwa koko
0: e seun sir
7: e seun e ku se nbe you see mo ma so every now and then pe corruption le je ki Nigeria develop o that just the leak four points there corruption ni lo je ka ma jo ijo ajo reyin tori mo ranti igba ti emi se wa ni secondary school five kobo ni lita petrol gbogbo kan rorun eh igba e gan the refinery ta ni gan we are kono pe igba opasojo ti Buhari je minister for petroleum no se meta si to je merin so now ni 1999 or so day 2014 e lo wo ye ton ta crude oil. It was $160 per barrel in Nigeria. Why you? Now, what if it's $17 in budget? The remaining $90 by no passenger open SS Kuda account. Total in Nigeria, about $1.2 trillion. Well, build the refinery mean? What the 2 ambition? So, it's the problem of our corruption, most of all, Nipo. Gaguti, no, Omar's away, Nicole, somebody is a cent. Also, but one man to watch him, did anybody who? One he controls the kingdom now, or like me, not one be, dear, and, where? I bet you need government to go out.

0: instead orienta àwọn ará ìlú sẹ orienta àwọn ará ìlú ẹ ìwọ gbogbo iná ọ̀nà ẹ káàkiri ẹ lọ sínú ọjà kẹwàá bí oúnjẹ ṣe wọn ẹ lọ sí ìgbèríko wa kò sọ̀nà ń bẹ ìgbèríko àwọn ọ̀bánirì àti àwọn ẹ̀láìt àwọn ìjọ àti ìkan bá wá ìgboro bíi tí wọn ti rí iṣẹ yẹn ibẹ lọ ti ń ṣe wọn fi àwọn rural area lẹ go to àkókò area ẹ lọ sí àwọn ìdàjẹ ẹsẹ odò gbogbo kiní mọ ẹ náà lóògùn gbogbo báwọn yẹn kò sọnà ọ̀nà àwòránà ẹ tún wo àwọn ilé ìwé wa fún ọgbà àwọn èèyàn tí títà kò sí ní school wọn máa ń gbára 3,000 tó ṣiṣẹ́ tó ń ṣe kọ́ mú ayé dẹrùn fáwọn èèyàn ilé ìtọ́ ṣe lẹ́fọ̀n tẹ́ ẹ sọ yìí tí ara bá tún àwọn èèyàn lè tọ́ ọmọ ara wọn ìyẹn iṣẹ́ àti mẹ́rin lójú tẹ̀yìn wọ́n á jáde kò ṣiṣẹ́ ìwọ́n type of assistance ni ẹ problem tí gọ́ọ̀mẹ̀ntì á sọ kára á dé àwọn èèyàn òun ló yẹ kọ́ máa lọ́wọ́ yẹn sí òun ló fún àtẹ́kù láyè báyìí ó rí mọ̀ pé àwọn èèyàn wọ́n jẹ mùdùnmúdùn removal subsidy òun ló fi campaign báyìí tó pé problem tó bá wà ńlẹ̀ òun làwọn èèyàn ń lò as campaign strategy òun ló jẹ́ kí ẹni ẹ̀ wó bẹ́yẹn
1: tó kí àwọn ẹ̀ bá lè ṣe kọ́kọ́ yí padà kọjá káwọn ẹ̀yìn kan gbádùn ẹ̀ṣẹ̀ mo rí kókó méjì kan lọ́rọ̀ àwọn méjèèjì báyìí àwọn méjì tó ti pè mo rí kókó kan báyìí dìmú àkọ́kọ́ wọ́n ní ọ̀nà náà ẹ̀yà wò ìjọba àpapọ̀ àwọn ọ̀nà tó jẹ́ ọ̀nà ìjọba àpapọ̀ ṣé bóun náà ń ṣe èyí tó ń ṣe lọ́wọ́ ẹ̀ tìjọba àpapọ̀ eléyìí tó wá jẹ́ ti ìpínlẹ̀ mélòó ni ìpínlẹ̀ wa ń bójútó kákàkiri orílẹ̀-èdè nàìjíríà mélòó ni wọ́n ń bójútó mọ́mọ́ni òun ni ọ̀làgbọ́jọ́dá.
2: ọ̀làgbára.
3: ọ̀rọ̀
2: àwọn gọ́vnọ̀s wa kọ́ lọ́wọ́
1: sàmúlẹ̀ ẹ̀yà kan wà lójú òpó ẹ̀yà kan wà lójú la ẹ̀já gbọ́n tó fẹ́ sọ ẹ lọ́ ẹ kásán ẹ ṣeun orúkọ yín àti bí tẹ́tí ń pọ̀ ẹni joshua ẹ ṣeun.
4: as a journalist láti bèrè lọ́wọ́ gọ́vnà èlò ni ọ̀nà yẹn ẹ sọ̀rọ̀ nípa pé kò sọ bí ó ti yín ni láti sọ.
1: òun náà a ti sọ fún yín 138 billion bí 136 àbọn 138 billion.
4: ẹ pé kẹ́kẹ́ bèrè èmi dé kìí bèrè ń bẹ̀ yẹn kẹ́bèrè and then secondly bàbá wa tinubu ló yẹ kó máa bèrè lọ́wọ́ àwọn gọ́vnà sọ ibi ló ti lọ fún.
1: hello hush ipò yẹn já ọ̀dà hello.
5: hello olóòtú ẹ̀mà ẹ̀kúṣẹ́ ń bẹ̀ o.
1: ẹ ṣeun orúkọ yín àti bí ẹ ti ń pè wá.
5: orúkọ tèmi ni pastor azan láti ìlú ọyẹ́ èkìtì.
1: ẹ ṣeun pastor.
5: nípa inú mi tí àtúntẹ ṣe dárúkọ ọ̀rọ̀ yín tẹ bá rí ọ̀nà tí à ń sọ ìhòòhùn ló ń ṣẹlẹ̀ sí wa lọ́yẹ́ báyìí for almost 2 weeks báyìí sí àlè lọ. àwọn mọ́tò láti ibi ìfàkì títí dé osin nítorí ibi tí ó bàjẹ́ ń bẹ̀ tí wọ́n fi àfojú sí tí wọ́n dẹ̀ wò kí la lè ṣe ara nǹkan tá à ń sọ náà ni. nígbà tí èèyàn kúrò nílé ẹ̀ tó jẹ́ pé odidi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kó mọ máa lò láàrin pé mo fẹ́ ṣe súnkẹrẹ fàkẹrẹ mọ́tò ńlá ò lè lọ mọ́tò kékeré nìkan ló ń ṣe mọ́tò kékeré ń gba ibi tá a bá rí ibi tó ń gbà tí ò ṣe gbà ara nǹkan tá à ń sọ nìyẹn. ṣẹ́rí kínní mo sọ fẹ́nìkan gbà kan mo ní àwátà wà lẹ́kìtì north overhead bridge tó wà ní fájú yìí kò sẹ́nìbọ́dì tó lè gún ṣé ń gbọ́ mi sà mo ní because nígbà tí n bá ń lọ sí old garage kí ni mo fẹ́ ṣe lórí ẹ̀ àbẹ tó bá ń bọ̀ lọ́yẹ́ tó ń bọ̀ lẹ́kìtì níbi kò sí nǹkan tó fẹ́ ṣe bí nǹkan tí bu ẹtí tinubu sọ fly over tá à ń ṣe yìí ìjọ skinny benefit ẹ̀ gangan ṣé ó dọ̀ púpọ̀ nílùú gan ni àdìsí ibi tí n bá rò kàn ṣe fly over sí ni pé bí sọ pé yes a rí pé súnkẹrẹ fàkẹrẹ bẹ́ẹ̀ ó pọ̀ tó yẹ pé èèyàn lè lo bí 30 to 40 minutes nínú ẹ̀ bẹ́ẹ̀bi tó yẹ pé òkun rìn láàrin 3 minutes ó ti lọ èmi ò rí sí àna nǹkan tá à ń sọ yẹn yóò dáwọn tó ń gọ́vnà tó fi mọ́ọ̀nì ká ní pé bí afac yẹn federal location kínú wọn tó máa ń ṣe iṣẹ́ wa pẹ̀lú mi.
1: mo wà pẹ̀lú yìí mo gbọ́ yìí.
5: kò ká ní pé bí wọ́n ṣe máa ń pín owó wọn yẹn ká ní pé wọ́n lè review ẹ̀ ìyẹn ni ò bá pè ṣùgbọ́n gbà pé pé bó ṣe wà náà ló ṣe wà nítorí bó ṣe wà nísìn ẹ ok ẹnì kan máa dá àwọn economics kan máa dá wọn ní owó tí gọ́vnà kankan rí kò sẹ́ni tó rí less than 20 billion lóṣù tó kọjá yìí nígbà tó bá gba 20 billion tá à dẹ̀ rí nǹkan tí 20 billion yìí ṣe so tó bá yẹ kó ṣe é ṣe ni kí wọ́n tún bọ́ ṣe sharing formula wọn yẹn kán tún ṣe kakúmọ̀ pé federal government bó jẹ́ 70 ni federal kún gbà kakúmọ̀ pé òun ló ń gbà tó yẹ pé gbogbo blame yẹn lọ ní nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan everybody adam tinubu federal meanwhile ibi tí gbogbo owó yẹn lọ àwọn ní state yìí kí là.

ọlọ́run elédùmọ̀rẹ̀ ọba tó fún wa lórí ọ̀fẹ́ tó tún jẹ́ ká rí ọjọ́ ìní ní ayọ̀ àtàlàáfíà ọba kan lánàá ọba kan léni ọba kan títí ayé àní pẹ̀kan. Wákàtí ó tó gẹ́ o enough is enough lógorí afẹ́fẹ́ ètò tí ẹ máa ń gbọ́ ní gbogbo ọjọ́ Tuesday lórí àdàbà 88.9 FM. Ètò tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ àwọn bàbá wa nínú Olúwa Global Prophet Dr. GN Owolabi JP GMA Bàbá Enough is Enough.

0: oríyàwó.
1: To bẹ́ẹ̀ ni o tó gẹ́ o wákàtí o tó gẹ́ náà la wà ibikíbi tó ti ń gbọ́ wa ẹnu ilé ló ti ń gbọ́ wa ni níbi iṣẹ́ ló ti ń gbọ́ wa nínú mọ́tò ló ti ń gbọ́ wa tàbí nínú ọjà ló ti ń gbọ́ wa tó bá ti jẹ́ mi nìwọ màá ra gbómìnmi sẹ́gbẹ́ rédíò torí tó bá tó àkókò àwọn bàbá wa yóò gbàdúrà sí omi fún tòní àwọn nọ́mbà tí ẹ sì lè pe àwọn bàbá wa sí lẹ́yìn ètò lónìí leléyìí 08033540479 tàbí 08051617912 bẹ́ẹ̀ náà mo kí gbogbo àwọn ará ilé pátápátá pé program enough is enough night of enough is enough tí a ṣe kọjá yìí mo ètò ń fi àǹfààní yìí náà kí àwọn bàbá wa pé program enough is enough night of enough is enough tá a ṣe kọjá yìí ọlọ́run tó jẹ́rìí ara ẹ̀ pé òun gan-an ni olúwa bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára fún tòní.
2: olóòtú ètò ká máa kíra wa pa káàbọ̀ láti ìlú ọ̀rẹ́.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: ọ̀rọ̀ àpòsọ́lù ti kristi ti sọ́lọ́ di ó sábà nínú ọ̀rọ̀ ńlá iná tó ń náwó agbára ńlá. ìgbà gbogbo mo máa ń wi ó ń ṣe gudugudu méje.
1: bẹ́ẹ̀ni.
2: ó ń ṣe yàyà wá mi
1: yọ. bẹ́ẹ̀ni.
2: torí náà a káàbọ̀ láti ìlú ọ̀rẹ́.
1: ẹ ṣe bàbá
2: mo. àkí gbogbo àwọn náà tí wọ́n wá sí program náà èso àti ẹ̀ṣẹ̀ kò ní gbà lọ́wọ́ yín.
1: àmì jésù mo tó ń wá fi àkókò yìí kí gbogbo wa pátápátá.
2: ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.
1: ẹ ṣe bàbá.
2: a gbogbo àwọn tó ń kí wọn tó ń gbọ́ wa nílé là ń kí.
1: bẹ́ẹ̀ni.
2: lórúkọ jésù ẹ ṣe wà gbà gbogbo lórúkọ jésù adára fún yín.
1: àmì jésù.
2: bóyá ká kó kú dókè náà.
3: lọ rò pé kò ságbára bíi tìgbà ni mo.
4: tó lè tún ìdè já ìdè sọ ní di òmìnira.
3: inú ìgbèkùn àwọn ìka ènìyàn.
4: ajẹgunjẹran aróko bògo jẹfò gbẹni ṣàwàdà.
3: ayayaya
4: o ayaja girigiri ma bọ ni.
3: csc professional
4: aláṣepẹ́
3: ó wà nínú ọba 11
4: surulere.
3: opposite green park hotel
4: ìdánrẹ́ road
3: àkúrẹ́.
4: ibi tọ́lọ́run alaye ti ń lo ìránṣẹ́ ọlọ́run.
3: fọ́ọ̀rì ìran tí ò ṣe báyìí
4: báyìí.
3: ó ń
4: gbọ̀n
3: wọn
4: ojúkọ
3: àyàfi tó bá wá nìkan ló kù.
4: fraide
3: ó kẹyìn
4: lóṣooṣì
3: ṣọ́ọ̀rù
4: fayanai
3: tí gbogbogun tó bọ̀rù wọlé
4: lọ́mọ bọ́ọ̀rù dẹ̀dẹ̀ jáde
3: aago mẹ́wàá
4: ṣálẹ́ni
3: sí àárọ̀ kùtù ọjọ́ kejì
4: ó yá ní csc professional
3: number 11
4: surulere street
3: opposite green park
4: òkè àró
3: ìdánrẹ́ road
4: àkúrẹ́.
3: ẹ pé bàbá wòlíì
4: tiẹ̀ lówó labí sórí
3: 08051617912
4: jésù
3: lolúwa
4: ó yá ní
3: professional
4: nílùú ọ̀rẹ́
3: ibi ẹ̀nọ́fíìsì ẹ̀nọ́ pẹ́yà kásánì náwà
4: tó ń wáyé lọ́jọ́jọ́ tọ́sídẹ̀ẹ́
3: aago mẹ́sàn-án àárọ̀ ságo kan ọ̀sán ni
4: 9 a.m. to 1 p.m.
5: bàbá mi mọ́ sí gàjọ káàkiri
3: ọkẹ́ gàjọ kẹ́kẹ́ sọ́ọ́tọ́ ni bíbélì sọ wípé
4: àwọn èèyàn mi ń ṣèpé torí wọn ò ní ìmọ̀
3: ìmọ̀ náà rèé o
4: tani kò wá gbà yìí
3: kí àwọn ará bí má bàá fi ọ ṣe é tiẹ̀
4: jẹ́ ọkàn egun
3: kí logun tó pa bùdó tì ọ́ tó lóò ní rán wọyọ tó lóò ní tẹ gbẹgbẹgbẹ
4: ó ti tó gẹ́ o
3: ti tó lọkọ
4: kò sẹ́ni tó bèrè ohun tó ń tà
3: ó ti tó láyà lọ́dẹ̀
4: ṣùgbọ́n o
3: rí kankan mú bọ́bìnrin ṣe pọ̀ tọ́ yìí
4: àlùfáà
3: division of labour
4: gbogbo ayé tí ó bá pàdé nínú àdúrà
3: prayer and counseling yìí o
4: torí rí
3: wòlíì bá ti rí làwọn àlùfáà àtàfàdúrà jagun
4: tí ó máa kó iná àdúrà bò
3: tí wọ́n máa jóná ráúráú
4: ibi ìpàdé àdúrà ní
3: perfection land
4: aláṣepé
3: tó wà ní
4: in between
3: federal ministry of works and nnpc depot
4: ọ̀rẹ́ ondo road
3: ọ̀rẹ́
4: and let the altar speak to your life
3: and your life will never remain the same
4: Jesus is lord.
1: ẹ ṣeun amójú ẹ̀rọ mi bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára lẹ́ẹ̀kan sí àwọn nọmba tẹ lè pẹ bàbá wa sí 08033540479 bàbá báwo ni àwọn programu wa ṣe lọ
2: fún ọtọ sẹ àwọn nọmba tẹ pe olótú tó bá wọlé báyìí tó pé a wà ní life and
1: life and
2: life and life and
1: life
2: and life and life and life and life and life and life torí náà o lè máa tra ẹyìn rẹ kó bá wọlé jẹ kó dẹyìn aago kan kó tó pè torí náà kó lè máa wọlé báyìí náà ìdọ́gba tó ń pè fún wa ṣé bó la pè tó wọlé kò lè wọlé torí ó dìgbà tó bá ní sùúrù ṣé àpárí program iná yóò dára fún wa àdúrà wa dẹ̀ gbà bí ìbéèrè tí ẹ béèrè olóòtú
1: ọlọ́run
2: ni pé ní ọ̀la wednesday ni program nílùú àkùrẹ́ wákàtí ó tó gbọ́ enough is enough eléyìí tí gbogbo àwọn ènìyàn máa ń wá sí lago mẹ́sàn-án òwúrọ̀ dago kan ọ̀sán tó bá ti lọ́jọ́ thursday àti lọ sí ìlú ọ̀rẹ́ nìyẹn ìyẹn náà ni wákàtí ó tó gẹ́rí ní ti ìlú ọ̀rẹ́ ní professional níbẹ̀ beside nnpc depot ọ̀rẹ́ ondo road ọ̀rẹ́ wákàtí kan náà ìṣẹ́jú kan náà aago mẹ́sàn-án sí aago kan ni gbogbo àpógbàwọ̀ àwọlé lọ àǹfààní àtòrí ọ̀fẹ́ tí olè ríwòlíì rẹ tí olóyìnbó pè ní wọ́lọ́wọ́ counseling with your prophet immediately after the program. Lord God, Jesus, other of four, I hear an ill to any son. We want to call Yerako, you come. I hear an ill will lose it all. Go so tell us, I hear a cab of bail, I won't do a bowl or a sherry. We want to get it all called, you call on Jesus, but I have to bottle a yoga. What only I'm because I to fire Conde at the bottom of your dara.
0: Fire.
1: Baba ki eto badra eto soro lorun e je nko ja si odikeji le kan si
0: Yanni professional.
4: Lore.
0: Be an officer, no player, concerning hours.
4: So why you like your job Thursday?
0: I go miss her, or so go concerning.
4: 9 a.m. to 1 p.m.
0: Slow Tony Bibel is a week
4: away. You miss it between your name.
0: You mona real,
4: and you go work by here.
0: While I be my buff, your shit here.
2: That is a common mistake, a mistake that you overlook, a mistake that you do under it doesn't matter, under it doesn't mean, come in now, Jomatani, Gojekaka, and you just run to that mistake, and the mistake now germinates in your life, and now cause things that will never allow war or problem to depart from your life. Hallelujah.
0: Hallelujah.
2: I want to move what you are in. Tio je ko gugu ko aye ni mo gaga bi eleyin turu be ni se si baba re ari ogun ori akete iyawo baba re bo ti le je ko bi omo to re wa e ba wo awon eniyan to bi won awon eniyan ta ba bi mo ni age of 25 to 30 e ri pa mo ye duro to ma fi jo la ta jo ba je baba lo fe jo a jo patapata to ba je ya lo fe jo a jo porogoro hallelujah
0: hallelujah
2: ori omo pe omo o ni Ruben Jacob mo o gba bo ko lo run bi sugbon toro to se asiso joko to buru dai o buno ju aye re o pada ni itumo mo ti e ga gbo kan ti we bi mo ti wi nuno ba Genesis chapter 49 verse 1 to 4 yes
6: gbo o si pe o mo re
2: Jacob pa mo re bejeji la
6: o si wi pe e ku
2: araye jo e ku araye jo
6: e mi ke o le we o ti yo ba yin
2: e fe so fe le so ni ka lu ku yin sinu aye yin ke wo mo be so ti o ba yin ni ojo na fo yin yes
6: e ku araye jo
2: aha
6: ke si gbo eyin mo Jacob yes 46 rally ba ba yin
2: bene
6: rubeli
2: aha
6: ni akodi mi
2: o
6: gbara mi ati ipile se
2: ba mi to be si so pe iwo ni akose igi ohun iwo ni akose agbara ohun iwo ni ru bi omi tita yo la ari inu e ti ndori e ti wu bi igba ti elele ba kiniyan tori eniyan wu tabi ti enikan ko be si ni ki oloriki oriki jesu tori re be si wu o ni e ti wu oro giri lo ko baba o fe so ko mo pe se lo fe guno jo ohun o fe gbojo dajo sora fun asisi ojo kan ti ke je ko bu ko ra ye ni gbogbo ni ma
6: ati ti sa ya gba
2: aha
6: eni ru bi omi iwo ki lo ile ta
2: iwo ki yo le ta yo
6: ni to ti wo gbo ori eni baba
2: re ni asise to se ni pe ogbo ori eni baba re
6: iwo si ba je
2: e be ni yen je
6: ogbo ori ekete mi
2: ogbo you define my wife you define hallelujah
6: hallelujah
2: ogbo baba de gbo oro ye siru ti eri ki bo la si se yen go wa Genesis 35:22
6: o si se ni beti israel joko ni ile na rubeli si wole to bi
2: e israel to lo joko ni ile na ye iyen ni Jacob baba rubeni lomo to bu lojo yen o be pejo aye o be pejo o
6: ni je so fire
2: abari epe to wa lu aye ade pasa sise agbara mo je bu ipe to lorun fi pe wa lorugo jesu o yi epe na sodanu
6: ni je so fire
2: nigba to joko rubeni wa nbe omo jacob la npe ni israel nibe yen se agbagbe pe olu aye orugo pada si israel ni hallelujah
6: hallelujah
2: o wa wole to aya baba yen lo yes e ka be dada la
6: fun yin o si wole to bi e aye baba yen lo
2: o di ti nu bele gbe la le ni pe o da bi keta iyawo ni hallelujah
6: hallelujah
2: o ba iyawo baba re ni yes
6: we go israel si bo
2: israel gbo yi
6: ije awon omo jacob je meji la
2: o ti dara hallelujah
6: hallelujah
2: e to nbo baba e gbo jacob gbo yen israel gbo yen e ri o gbese nu then o bulojo hallelujah
6: hallelujah
2: ni ko ti we Leviticus chapter number 18 verse 8 ti wi titi de 29 awon to ba le kari le ko ka sugbon die la ma ka nbi Leviticus chapter number 18 verse 8 to 29 yes we go yin
6: iyo ya baba re ni iwo ko gbodo ni ko gbodo tu iyo baba re ni iyo ebirin re omo baba re tabi omo iya re ti abi ni ile tabi ti abi ni ode ani o won ni wo ko gbodo tu iyo omo birin re okunrin tabi omo birin re obirin ani o won ni wo ko gbodo
2: si se niyan agbodo re do ni gba ko news ko gbe alufa kan won ro ni ewon tori to omo bibi nu ara e to ba se asepo asise nla ni bani sa lorugo jesu rubala asise to ba ko gu si aye re bo se gbo mi o ni ba won se laye re
6: ni jesu fire
2: asise to ti se to ti ko gu si aye re bi mo se nsoro ye je jesu pare
6: ni jesu fire
2: yes
6: ile tori pe yo ara re ni won iyo omobirin aya re ti abi lati inu baba re wa arabirin re ni iwo ko gbodo tu iyo re iwo ko gbodo tu iyo
2: bẹ́ẹ̀ lọ hallelujah
6: hallelujah
2: because of time àárín lè máa rìn jìnà púpọ̀ lórúkọ jésù adára fún wa
6: ẹni jésù
2: nítorí náà ẹ jẹ́ ká tẹ̀síwájú kí ni bíbẹ́ ni pé ní ìdájọ́ ẹni bá ṣerú rẹ̀ ní ṣàtọlọba 20:11 kí ló ti wí Leviticus 20:11 yes
6: àti ọkùnrin tí ó bá yá bàbá rẹ̀ dàpọ̀ ó tú ìhò bàbá rẹ̀ ìpàlẹ̀ ọ̀pọ̀
2: lẹ́ẹ̀jì àwọn ọ̀sùn pààlù tilẹ̀ wípé ká má ṣe gbọ́ lẹ́nu yín pé ewu ẹ̀ bẹni kon fi aya baba re jogun tabo tu baba re hallelujah
6: hallelujah
2: is not done hallelujah lo ko jesu gbala asise ti fogun ba yi e ni je ko ni wonu aye re
6: jesu fire
2: lani ko mi nua nu a si aise ran pa kekere kan hallelujah
6: hallelujah
2: o se ko ra re to bi bere fi a pe o gbe ogba jara o de mo ti ni le nibe igba to de mo ti yu ko eri o de ni to tura si o omo bi re ko to wa eyan fi se yeye o lo pe awon egbon re awon egbon re da sobo tubo bati baba re ma ta ji siri tori bo fo si yeye obunojo egun ye wa lori e ki to fi ku hallelujah
6: hallelujah
2: o ti wa ni Genesis chapter number 19 be yen verse 30 to 38 yes on Genesis 9 chapter 9 verse 18 to 29
6: awon omo noah won si jade ninu oko yes shemu ati amu ati gefoti amu si ni baba kenani awon meta woyi ni omo noah lati odo won ye agbe ti toka gbogbo aye mo si bere si se agbe o si gbe ogba jara o si mu ninu ti wine na o mu amu para o si tu ara re si owo ninu ago re baka nani si ri owo baba re o si so fun awon arakunrin re lode ati semu ati jefa
2: o ra lo fi won si ye yes
6: mu gogo wu won si file ejika awon mejeji won si fi eyin re won si bori o baba won oju won si wa leyin ko si ri o baba won nu won si ji kuro ni oju won ti wa ni won si mo ti omo kekere re se si won si wi pe egbe ni fun kenani iranse awon iranse ni yo ma
2: ru aye ni yo ma se ati se to ma mu ese ru aye o ni ba won se laye
6: mi je so fire
2: e ma ba gbe koko olorun to so pe sora fun asise ojo kan ti ki je ko gun koko ru aye ni hallelujah
6: hallelujah
2: bi ta de yi mo tun lo si ru gba aye loti e ma ba gbe loti je aburo abraham nigba to lo so ba dogbe ko ja ni ko le baba re ati ko le iya re sile kan to yo fi won le o ti mu ibato re idani ta mo si loti sugbon bi ta de duro yi Olorun to abe pa Sodoma ti Gomara re gbogbo eyin te lo Sodoma ti Gomara loruko Jesu Oluwa yo yo yin jade nbe
6: mi Jesu
2: hallelujah gbogbo bi kibi to ba ri laye to ti joju oni o to ti joju esin Sodoma ti Gomara ni o ni ba won joju esin laye re
6: mi Jesu
2: hallelujah
6: hallelujah
2: ibi yi eri ko a o to pa Sodoma ti Gomara Gomara run loti e me gbagbe pe iyawo re boju weyin o na bi owo iyo so ko wa si obirin kan lodo loti mo then awon omo obirin to bi meji pere ni won awon omo obirin no won ti dagba ni ibi ti won de ni ilu yi o si okunrin kankan nibe mo hallelujah
6: hallelujah
2: awon na wa si asise won ro baba won loti yo baba won wa ti pase re o wa lo fun won o wa ikini ni oju ikeji loju o wa bi won omo ti won bi ikan na omo ye bibe ni pe won o pe ni moabu ikeji ninu amọ gọmọ keji o je amori awọn lo di amori ati mọbu ni ile strength ti do ni yoruba bo won ni ti ile kan ba toro ma le bo ti dagba hallelujah
6: hallelujah
2: dono awọn lo da bi omo I'm very sorry to say this bi omo ali la ni sorry lo ni won da ilu yen ru ta ba roju lo won mo sorry di abona de but ta ba ti na omo amori wo yi atawọn omo mọbu wo yi awọn lo da sorry ru nitori pe ipase bi to gba wa ipase asise ni hallelujah
6: hallelujah
2: Genesis 19 verse 30 to 38 yes
6: o si gaga kuro ni sori o si gbe ori oke ati awon omobirin re megeji pelu re nitori ti o beru ati gbe sori o si gbe inu iho o wa ti awon omobirin re megeji eyi eko bi si wi fun atele pe baba wa gbo ko si si okunrin kan ni aye mo ti yo wole to wa wọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ gbogbo ayé wá kí ọmú bàbá wa mọ tí wáìnì àwọn òṣìṣù tí kí a lè ní irú ọmọ
2: láti
6: bàbá wa wọ́n sì mú bàbá wọn mọ tí wáìnì ní òru náà
2: Yes.
6: Eya ko bi wole ta baba.
2: E ka wo na.
6: O si su ti baba re. O ko si mo igba ti o dubule ati igba ti o dide.
2: O ti lo je be.
6: Se ni dokeji ni edan wi fun aburo pe. Ile si emi su ti baba mi.
2: E mo se pe o ti kon bi o ti to ba ni ta lo nu. Igi ko wa nu oko. O pe ni gege mu. Bo ba ge to ba ko esu esu nu mi. Bo ba mu o ma pe ju gogoro. Inu agba gara re lo ti mu esu to pa bi o ti yi. Ki se ko lo gogoro mi ta. Asise ni o ri sasise.
6: Deki amu kamu ati weli ni oru yi pelu si wo ki o si wole ki o si soti ni agba ki o le ni iru omo lati odo baba wa lo si mu baba won mu ati weli ni oru na pelu aburo si dide o si soti o ko si mo igba ti o dubule ati igba ti o dide be ni awon birin lati mejeji lo ni baba wa eyi akobi si bi omokunrin o si pe oruko re ni moabu oun ni baba
2: mo bu titi doro lo
6: mo bu titi di oni
2: esa
6: tele pelu si bi omo okunrin kan o si pe oruko re ni be mommy oun ni baba awon omo amo
2: oun ni baba mo oru tutu oruko jesu ori se asise oruko wa te sare lo e je ka gbe mi wa sita e ma gbagbe asise sora fun asise ojo kan ti ke je ko gugu nu aye ni oruko jesu
6: amen
2: ta ba re ni to ti asise to gugu sunu aye Oluwa gba Olorun
6: ni
2: eje Jesu para Olorun o bi to gbe soko lo aye asibo asoro ko to lo mi wo sa o do mi gba la o do mi dande ola Jesu Christi Oluwa wa
6: amen
2: amen o Jesu fire o ma reti re ni ola ni no be na ro posi green park hotel Okaru Akure a ma reti re professional ni ro lojo Thursday lago ma so ba kan lo 00335404 79 woli global wolabi ba ba in office na loruko temi
7: loro pe ko sagbara bi ti gba ni mo to le tu ide ja ide sori di ominira
8: iru igbekun awon ika eni
7: ajegun jana roko bo ko je fugbe ni sawada
8: ayayaya
7: o ja girigiri ma bo ni
8: csc professional
7: la se pe o wa ni number 11
8: suru lere
7: opposite green park hotel
8: idore road
7: akure
8: ibi tolorun alaye ti lo iranse olorun
7: ori iran ti o se bye bye
8: n gbon won olorun ketekete
7: perfect gl
8: owo labi
7: ko le akoko ta wa
8: yi welezi olayi
7: ni adura
8: in office na
7: o to ge o
8: ibi ti oni bi si ti ndia ni omo
7: ti aisan ti yogiri bi ori foju ko
8: ayafi to ba wa nikan lo ku
7: Friday
8: o kayin
7: o so si
8: soru
7: fire night
8: ti gbogogun to boru wole
7: lo mo boru dede jade
8: ago mewa
7: saleni
8: si aro ku tojo keji
7: o ya ni csc professional
8: number 11
7: suru lere street
8: opposite green park
7: kiaro
8: idare road
7: akure
8: e pe baba woli
7: e lowo labi sori
8: 0051 61 79 12
7: jesu
8: roluwa
7: o ya ni
8: professional
7: ni luare
8: ibi en office no prayer kasari na wa
7: so wa ye lojojo Thursday
8: ago me saro sago kan so ni
7: 9 am to 1 pm
5: papa mi mo ti gajo take
3: yes mo tan ni bible ni so wi pe
4: awon eyan mi se pe tori won o ni imo
3: imo na re o
4: ta ni ko wa gba yi
3: ki awon ara bi ma ba fi o se ti e
4: je o kan egu
3: ki logun to pa bu do ti o to lo ni ran wo yo to lo ni te gbe gbe gbe
4: o ti to ge o
3: ti to loko
4: o se n to bere on to n ta
3: o ti to la ya lode
4: sugbon o ri kankan mu bobi ri se po to yi
3: se o
4: pe ka kansali
3: o tun gba dura gba yo ri
4: e kuku me ni te ni tele
3: oli ji e lowo labi
4: abe in office na
3: lori radio adaba
4: 88.9 fm ni
3: olalawo ma lo pelu agboro awon woli ariran
4: atalufa
3: division of labor
4: gbogbo aye ti o ba pade ninu adura
3: prayer counseling yi o
4: tori ri woli ba ti ri lawon alufa ta fadura jagun
3: ti o ma ko ina adura bo
4: ti won ma jona rawo
3: ibi ipade adura ni
4: perfection land
3: alase pe
4: to wa ni
3: in between
4: federal ministry of works and NNPC depot
3: ore ondoro
4: ore
3: and let the altar speak to your life
4: and your life will never remain the same
3: Jesus is Lord

0: Badu Ong Badu Adaba.
1: Ọlọ́run sọ nínú ìwé Efesu orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá síwájú wípé Ọlọ́run fi fún àwọn kan gẹ́gẹ́ bí apostoli, wòlí, evangelisti, olùṣọ́àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni kò tí ì dàgbà tó láti mú ìlérí yìí ṣẹ. Ìdí nìyí tí ìjọ Reconciliation House ní Jàpò Lákùrẹ́ fi pe gbogbo àwọn ọmọ Ọlọ́run tó fẹ́ dàgbà nínú ẹ̀mí sí ètò pàtàkì ni tí ìsọjí láwọn orílẹ̀-èdè tó Worst Revival Among the Nations 2026 tàpẹ́ àkórí rẹ̀ ní ríró àwọn ènìyàn mímọ́ lágbára fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run bẹ̀rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án September ní aago márùn-ún lọ́jọ́ àkọ́kọ́ àti láti aago mẹ́jọ òwúrọ̀ lọ́jọ́ yòókù. Ẹ máa bọ̀ sí Trans 2026 kí Olúwa lè rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ní gbọ̀ngàn ìpàdé Trans tó wà lópópónà Àkúrẹ́ Sado Èkìtì nílùú Ìjù ní kété tẹ bá kọjá àgọ́ ọlọ́pàá Ìjù ìta Àgbóló. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá tẹ́lẹ̀ ọ̀fẹ́ lóúnjẹ, ọ̀fẹ́ ni ibùgbé, ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀. Ìwọ náà máa bọ̀ ká rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run. Ayọ̀lá Fámúàgún ló ń kéde lórúkọ àwọn olùṣètò.
2: Ladies and gentlemen, bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What?
5: Oh. My love, what did happen?
4: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things don't already dey house?
5: Abba, since last month.
4: Ah, first off, continue the wedding.
6: Yay! Walk on up, talk to
5: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. Normal market price. Download CDK today.
7: Visit us at Dako Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikere Road, at Adu Ekiti. Please call 0707-484-3351.
8: CDK! Pay small, small. Live big.
9: Destiny Grand Resort Hotel and Spa. Agbara gbangba ile itura ni jo.
10: Ile igbafẹ ati gbagan ayeye toju adogo kan lo.
9: Destiny Grand Resort Hotel and Spa. Ile itura to fokan bale. Bi eni wa ni ile eni. Mo debe mo saje pele. Ibe lawon to mo bo se lo tin jaye ori won. Ina won ki seju. Ayika to dun wo ni won wa. Awon yara to ye enu en kuriri. Executive and Presidential Suite. Standard rooms with free internet facilities wa nbe se pe. City Executive Bar. Swimming pool. Oniruro nje ile ye ati toki oku. La fe soni abo to peye wa fun gbogbo dukia yin be lawon osise won jafafa bakan na ni gbagan ayeye to bayi dada conference hall wa ni Destiny Grand Resort Hotel and Suite se bi boko ojina ilaki ko number 1 ebe bodunde omosa crescent atoli estate ibule soro nipele ondo ni won fi kale si won alaye e le pe alase atoludari Destiny Grand Resort Hotel and Suite please oguleye bodunde omosa tori number yi 0803-984-3608 tabi 0906-586-890
11: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se ekan sun lo ni.
12: Abba, ajo ko ti igbo ni, nipa 24/7 Abba Mission, korojo gbogun bile tawon ko ri bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 Abba Mission, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadaki fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo igba ijawa ija osi always guiding
13: tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
14: ètò ìgbéyàwó láyé.
15: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
16: kí ló ṣẹlẹ̀.
15: kí wọ́n tó so wá pọ̀ ìjọ orán tí kò ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fìríjì kan ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ nílé ẹni
13: 2026. ẹ ní tòótọ́
15: kájà sọ pé ò tí ì rẹ̀
13: wọ́n
15: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
14: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dàdúrà wà. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
16: Èyí ni ìdílé ọmọ ọba Samuel Mahmudu Ọlánipẹ̀kun ti ìdílé ọba Ìràrà Arigidi Àkókó.
17: Firawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo láti gbé ìgbésẹ̀ tó nípọn nípa títẹ ilé àṣẹ ilé ẹjọ́ tó fìdí múlẹ̀ lórí ipò ọba Zaki ti Arigidi Àkókó. Ìdájọ́ ilé ẹjọ́ náà tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà Lucky Ayédàtiwa ló fìdí múlẹ̀ pé kí Alhaji Isa Ọlánipẹ̀kun kó dẹ́kun pípe ara rẹ̀ ní Zaki ti Arigidi Àkókó, kí ìjọba sì pàṣẹ fún un kó fi ààfin ọba náà sílẹ̀. Bákan náà larawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti pèsè ààbò lójúná àti dènà ìdàrúdàpọ̀ nílùú Arigidi Àkókó, kí ìjọba sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyan òye tuntun fún ipò Zaki ti Arigidi Àkókó. A fi ìkéde yìí léde gẹ́gẹ́ bí ìlànà fún ìfìdímúlẹ̀ àlàáfíà níbi àwọn aláṣẹ yóò ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò lórí ìdájọ́ ilẹ̀jọ́ náà. Ìdílé Samuel Mahmudu Ọlánipẹ̀kun nírètí pé ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo yóò fòpin sí èdè-àìyedè ọlọ́jọ́ pípẹ́ lórí ipò ọba náà, yóò sì ṣílẹ̀kùn àǹfààní sílẹ̀ láti yan ojúlówó Zaki ní Arigidi Àkókó. Ọ̀gbẹ́ni Philip Adelabu Ọlánipẹ̀kun ló kéde lórúkọ gbogbo ẹbí.
18: Hey, Ore Festival 2026 ti ìlú ìfira Àkókó.
19: Ẹlẹ́sẹ̀kún tẹ́lẹ̀ o, ẹsẹ̀kún lé.
18: Àṣà ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ wa ń gòkè àgbà ló mú kí ìrọ̀rùn ṣe ń dé bá tonílé tàlejò. Ọdún Ore Festival ní ìlú ìfira Àkókó, ọdún tó ń kó gbogbo tonílé tàlejò mọ́ra, ó sì tún mú ìlọsíwájú bá ìlú. Festival tí pàpọ̀ ṣinṣin rẹ̀ yóò wáyé ní Monday 24-25 Honorable Kayode Ajulo and Anthony General, Ondo State Commissioner for Justice, and also Honorable Kolawole Babatunde Ameshi, Ondo APC State Chairman. Pẹ̀lú gbogbo àwọn èèyàn pàtàkì tí Àkókó gbà wá láàyè láti dárúkọ. Oh my God, ọdún yìí ó gẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀. Kò sì tẹ́lẹ̀ lọ. Ó wá mú bàbá wa Honorable Ògúnlànà wá borí ayé. Ọmọ òjìgbò lóró. Ṣé ń kí gbogbo ọmọ ìlú ìfira lápapọ̀ fún ti ọdún rẹ yìí àti ìpalẹ̀mọ́ ìjẹ́sun tó ń bọ̀ lọ́nà ìfira gbogbo wa o. Ìkéde yìí wá látẹnu Honorable Ògúnlànà wá borí ayé. Ọmọ òjìgbò lóró aka Ajàmájẹ̀bi ló ń kí wa pé àṣẹ yìí ṣàmọ́dún o.
20: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà.

0: awolu solu dero pese
1: ami ase olorun ba mi maso aso oku aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko to alo ka si wa laye ta fe wa ile ise alausa ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe won ofin ni nla oni won tun gbe wa ledu awon maso gbogbo aso oku aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
2: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni Dr. Maru lati le sala usa ventures
1: but e je pe oro ti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
2: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la firi na debe tori na a o gburo fe owo bi tin ka fi mu oro oju
1: alausa alausa gbogbo kanu gbogbo not ni won ti mo nti je alausa n pa atoju oju laipe yi e de ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
2: be ni sir
1: e si se toju won kaluku won won si wa lalaafia
2: pelu ogolodolo
1: kila won te fe se toju gan
2: itoju oju ofe ni aye oju ofe ni
1: bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
2: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano
1: bo lo si je pe lori oju o le yin ni e mu nbaada lati ma fi siran lowo fa awon eyan
2: a lona meji nkan ta mo na la nsise to
1: ojo wo ni ayewo itoju
3: ti to yi tin bere ni ojo Thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo Friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
1: eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
4: eto yi yo waye ni Adegbenle ni egbe A division ninu agba cultural center nilu Akure ni afani yi yo ti waye won odidi ojo meji gbako
3: eto yi tin bere ni ojo Thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo Friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni afani yi yo fi waye
2: 070 60 47 80 37
1: e ba n tun pe
2: 070 60 47 80 37
1: iba ba n so n pa oju ki la won nkan ti ma yo oju lenu
2: orisirisi nkan lo ma n yo oju lenu elomiin lati bi aikeesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomiin
1: ojo ba ma wa mi
2: lelomiin asidenti ori na
1: mo imi o ma wa pin imi o ma wo balabala
2: bene
1: imi o ma yo bi efin
2: bene
1: imi o ma dabi eni pe nkan ta di
2: lorisirisi
1: imi o ma wo bi eni pe ko ri nkan baba to je nkan gba mi a to ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawe eyan
2: pelu ogun lodo lo
1: egbe le fe fi se ni abijo abeya abesin
2: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
1: le fe kan na o wa
2: lokunrin lobirin lomo
1: ni la pe si pe gbogbo eleyi
2: be ni egberun meta ni won fi gba form
1: owo form ni won san
2: be ni 3000 naira pere
1: leyin egberun meta un elo ni won se ayewo
2: ko si nkan kan mi mo
1: elo ni won se itoju
2: ayewo ofe itoju ofe ni
1: ba ato melo le to yo ma bere lojojumo
2: lati ago meji aro titi di ago mefa role lojojumo
1: o ma si ti de tan gba form o ni sanwo kankan
2: rara pa
1: e si ni se ijoba lorun yin
2: ile ise aladani
1: e ja se ibo le ni itoju yo ti waye
4: eto yi yo waye ni Adegbenle ni egbe A division ninu agba cultural center nilu Akure ni anfani yi yo ti waye won odidi ojo meji gbako
3: eto yi tin bere ni ojo Thursday on the 27 ojo ketadi ni ogbon osu kejo ta wa yi ati ojo Friday on the 28 ojo kejidi ni ogbon osu kejo ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye
2: 070 60 47 80 37
1: e ba n tun pe
2: 070 60 47 80 37
1: adupe lo olohun ero ibanisoro tawo eyan le fi beere tori pe oro oju kii se n ta le ma fowo jebe te mu afi ki eleduwa ko ma so gbogbo wa na so okun aye ka si moju to ero ibanisoro wo lo le ja sodo yin
2: ero ibanisoro tan le pe wa 070 60 47 80 37
1: e ba n tun pe
2: 070 60 47 80 37
1: ile ise wo lo se agbekale anfani yin na
2: ile ise alausa ventures to kale si ilu Kano
1: labẹ dokita
2: Dauda Kwande
1: ojú ọ̀nà ti sa orúkọ ti ga ti jẹ
2: orúkọ tèmi ni Dr. Maruf láti ile ise alausa ventures
1: agbapẹ ile ise alausa ventures pe Kano ni wọn wa ẹyin sọ yoruba bóò ló ṣe jẹ
2: bẹẹni sa yoruba lèmi tí mo jẹ aṣojú fún ile ise alausa ventures ní gbogbo ilẹ yoruba ni mo ti jẹ aṣojú fún wọn
1: báwo yẹn bá pe ẹrọ ìbánisọ̀rọ̀ ẹyin lẹ́gbẹ̀ẹ́
2: bẹẹni sa èmi ni
1: mo máa gbé láti lè
2: di
1: àmọ́ bí wọ́n ó sì rìn bẹẹni gbẹni tó bá jẹ́ sẹ́ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà eré lédè o àní wà lóòkun ayé ẹkú ìkànnì.
5: ọkùnkùn ọ̀dà má sọ mi sọ. Live it. Live it. My fault.
6: ADABA.
7: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
8: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
9: Àgbọ̀nrín ìṣelọ́sẹ̀ ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
10: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
11: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Kọ́lọ́ má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà núlé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
10: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
11: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kó tí ó fa dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbí oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú, 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májà dákẹ́. Tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn. Àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ́ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì, ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì, bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì, bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó, bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí. Kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn. Ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà. Níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19.
6: Ẹ ṣeun bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
11: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni. Bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun. Bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ̀ọ́kàn.

0: 64 60 64 19 64 60 64 19 ẹlòmí àti ẹ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ẹwẹ́ àtẹgbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹgbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹgbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 60 64 19 07 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa tiẹ̀ rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgbò ń sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ìdálẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: keep it locked on Adaba FM. Live it.
1: Live it. Eddie, Eddie, Eddie.

0: ko ape aku asoko yi nibi kibi ti aba wa atun wa ni ose yi nipa eto ilera ti anse papa jore lori personality disorder e bi ase nso lati aiso melo kan seyin ni eni ati ma tun tesiwaju nipa awon iwa ida ti ko mu oporo lowo ti o ku de ka to ele ta tun ma bere ni ose yi o na ni narcissistic personality disorder iru awon ele yi won ti gbe ara won gan ju won jo ara won loju won ri ara won gan bi alpha and omega ibi kibi tan ba wa won fe pe ka won ni ko je ori nbe awon to ku won ni ko ni tumo si won won je nkan kan in fact iru ele yi po ni awujo wa ta won ra da be ni pe awon ni ohun gbogbo nu gbogbo be ni pe olodun na ko lo se da awon to ku won a dabe ni pe awon ni ohun gbogbo pe ko si awon to ku won je nkankan ibi to won buru si ni wipe awon yi won laarin eyan loju ko si anu kankan ti awon eni loju fun awon elomiran nitori pe won ba so pe won fe pa eyan kan pa ni ko ni tumo bi awon eyan n ko irora ni ko se le to kan won won le ran eyan lewon won le paro mo eyan ninu ide tan ba wa ninu idile won a ni je ka awon to ku lenu oro tan ba wa ni bi ise ijoba awon to ku won ni ko ni tumo si won bi awon to je subordinate en bi ise tabi ni awujo tabi ninu idile tan ba so fun pe e kan tin se ku de ka ta ni won le so pe gbe ni dake ki lo mo ki lo jasi o le je won le wa laarin ile iwe gan ebu gan ni university ti a ma ri awon oga ile iwe ninu de ba je department ba se ninu faculty to so pe wa you sato dake ni be ki lo mo to de je wi pe eni to je subordinate idea to ni erogba to ni o san ju eni to pera le olori so iru awon eyan won ri ara won tan won se control tabi ninu ebi papa julo keni wa je baale ile awari iyawo egege be ko sato wa you I'm the head of the family eni keni okunrin to ba se pe I'm the head of the family ti o gba ti iyawo e ko kan ti o gba to ni e boya o ni awon nkan to le so ta le mu ki itesiwaju ba idile sugbon okunrin mi awari ara e tori po ti je okunrin aro po lo gbon tan lo mo tan we are as ko ri be eni keni to ba nsu ile aran opolo ni o po ti ko ri eni e o ka we to po ti ko olowo to o ti ko ni ipo to aran opolo to ni agbara ni ẹni tó bá tó pọ òun nìkan ni irú ẹni bẹẹ wọn tètè máa ń já sí kòtò tó bá dẹ máa ṣe àṣìṣe ó ṣe é ṣe ká má lè dìde mọ ara wa rọ wọn dáadáa tó irú àwọn ìwà yìí ó kù dé ẹka tó ara àwọn ìwà ènìyàn tí ó mú àìsàn ọpọlọ lọwọ ni tó ń fi hàn pé irú ẹni bẹẹ ní àìsàn ọpọlọ èmi ìta tó máa sọrọ lé lórí ni pé ń pè ní anxious or fearful personality disorder irú àwọn eléyìí cluster sí ni àwọn ńlá pé àwọn yìí sí ṣùgbọ́n àwọn eyín tá a bá fẹ́ sọ nígbàsí kan wọn máa ń pè ní avoidant personality disorder onírúurú àwọn eyín báyìí ẹ̀rù máa ń bà wọ́n nítorí pé wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí wọn yẹ nítorí pé wọ́n wò pé ṣé wọn ní àmúyẹ bóyá láti jẹ́ olórí onírúurú most of the time irú àwọn eyín wọn lè jẹ́ olórí nítorí pé wọ́n máa ń ti jú púpọ̀ púpọ̀ jù tàbí wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ẹni tí ò pé tá a bá sọ pé kán bọ́ síwájú bóyá wọn fẹ address èèyàn ni wọn fẹ bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ ó ṣe nǹkan tó difficult fún wọn láti ṣe most of the time irú àwọn yìí wọn ní fẹ bó ti kàn ní ọpọlọ tó bó ti kàn mọ̀wé tó bó ti kàn ní òye tó wọn ní fẹ wà níwájú àwọn ènìyàn láti sọ pé wọn bá wọn sọ̀rọ̀ wọn fẹ máa wà ní even gan tán bá ní ọkọ tàbí iná ní aya nǹkan tán bá fẹ sọ tàbí tán bá fẹ ṣe wọn gbà ẹni tó ń lè bá sọ̀rọ̀ kán bá sọ̀rọ̀ ẹni ẹ̀lá lè bá àwọn èèyàn tó kù sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn fúnra wọn wọn lílè ṣàyà gbangba wípé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀ẹ́ wọn ní ìgbóyà rárá tí wọ́n ní àmúyẹ báyìí láti ṣe nǹkan tó yẹ kán ṣe whereas wọ́n ní dáadáa ṣùgbọ́n wọn ní ìgboyà nínú ara wọn àwọn èèyàn míì wà láti bá obìnrin sọ̀rọ̀ wàhálà ni fún wọn ẹlòmíì láti orí ìyàwó tó wù láti bá sọ̀rọ̀ ẹ̀rù wa máa bá nítorí pé wọ́n ń bẹ̀rù pé ṣé nǹkan tán fẹ́ ṣe yìí sáwọn èèyàn ò ní sọ pé rárá o wọn fẹ́ o ṣé nǹkan tán fẹ́ sọ yìí tó mú ọpọlọ lọ́wọ́ tàbí ìgbésẹ̀ tán fẹ́ gbé yìí ṣé kò ní mú ní àbùtọ́ àtúbọ̀tán tí ò dáa gbàrà gbogbo nǹkan tán ń rò tán tẹ̀ fẹ́ ṣe yìí ó dẹ̀ dára nítorí pé ìbẹ̀rù wọ́n ní ìbẹ̀rù ta mú kí owó wọlé sí wọn dáadáa wọn lè ṣe èyí ṣé òun ní sọ́ọ̀tì báyìí ṣé òun ní sọ́ọ̀tì báyìí ṣé àwọn èèyàn ara ọjà ń báyìí se ilewe tun mo lo e course mo fe se yi se mo ni agbara lati se bayi eh mi ma ni agbara mi ma ni oporo lati se we ara to ba de se o le se so wahala awon eleyi ni pe won beru pupo ju lati gbe igbese ta le mu ki won te siwaju ile aye tabi lati ni igbese kan ti o wa positive on ti gba tan ba ri eni to encourage won gbogbo anything ta ba fe se igbese ta ba fe gbe ta je pe an beru e je ka gbe igbese yen to ba ti lodi sofin agbara olorun to ba di ojo mejo atun ma tesiwaju agbara olorun lo atu opolo wa se atu aye wa se atu ile wa se o tun di ojo mejo o da bu
1: mo kí àyè olùgbọ́ ètò yìí àánú àtòrò ọ̀fẹ́ ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi amín. Adúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwadáre adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà adúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera wọ̀nyìí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi amín. Àkóríṣe ìránṣẹ́ tòní ni ènìyàn gẹ́gẹ́ bí ìríjú ènìyàn gẹ́gẹ́ bí ìríjú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tí ń gbàdúrà àpáta ayérayé ibi ìsáde wa ẹ wá fi òótọ́ ọ̀rọ̀ yín yé wa ẹ wá tàn mọ́lẹ̀ sí ayé wa kí ìgbé ayé wa kí ó lè dúróore gbogbogbò kí ó sì jẹ́ tẹ̀yìn Ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa amín. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alàyè ọba tó dá ẹnìkọ̀ọ̀kan wá sí láti mọ ọjọ́ òní. Ẹ jẹ́ ká rántí ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe wà ní wòlíì Isaiah 41:10. Isaiah 41:10 ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìwọ má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ, má fòyà nítorí èmi ni Ọlọ́run rẹ, èmi ò fún ọ ní okun, nítòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́, nítòótọ́ èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Bàbá àti màmá, arákùnrin àti arábìnrin, ọ̀dọ́ ni ọ́ ni, gbogbo ẹni tó ń gbọ́ ètò yìí, Ọlọ́run sọ fún wa wípé má bẹ̀rù, má bẹ̀rù. Lóòótọ́ oríṣiríṣi nǹkan ló yí wa káàkiri, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀, oríṣiríṣi ìròyìn là ń gbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ni kí a dìmú, wo bí Ọlọ́run rẹ ṣe tóbi tó, má wo bí ìṣòro náà ṣe tóbi tó. Ìlera Ọlọ́run kò lè ṣàì má wá sí ìmúṣẹ. Lẹ́ẹ̀kan sí ìwọ má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ, má fòyà nítorí èmi ni Ọlọ́run rẹ, èmi ò fún ọ ní okun, nítòótọ́ èmi ò ràn ọ́ lọ́wọ́, nítòótọ́ èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Èyí jẹ́ ìlérí Ọlọ́run tí a rí ní wòlíì Isaiah 41:10. Isaiah 41:10. Fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní èyí tí àkórí rẹ̀ jẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ìríjú. Iṣẹ́ ìránṣẹ́ pè wá ṣàkíyèsí wípé Ọlọ́run ní ojúṣe pàtàkì fún ẹnìkọ̀ọ̀kan wa pàápàá jùlọ gẹ́gẹ́ bí ènìyàn tí Ọlọ́run dá ní àwòrán rẹ̀. Ní àyíká wa a rí àwọn ẹranko, àwọn ohun ọ̀sìn, ewúrẹ́ ni, màlúù ni, ajá ni, àwọn ẹranko ìgbẹ́ pàápàá wọ́n wà ńbẹ̀ tàbí igi gbogbo tó yí wa káàkiri igi ìrókò ni, igi ọdán ni, wọ́n pọ̀ ṣùgbọ́n bó ti wù kí gbogbo wọn kán tóbi tó, bó ti wù kán rẹwà tó, bó ti wù kán ṣe mèremère tó, gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run ò dá wọn ní àwòrán rẹ̀. Ọlọ́run àwa ènìyàn nìkan lọ́kùnrin lóbìnrin ni Ọlọ́run dá ní àwòrán rẹ̀, nítorí pé a sì wà ní àwòrán Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run òun ayé. Ó ní iṣẹ́ pàtàkì tí Ọlọ́run ní fún ìwà àti èmi. Bí a bá sì ṣe kíyèsí tí a sì fọkàn sí tí a ṣe ojúṣe yìí, yóò mú àlàáfíà ìlera bá ọkàn wa, yóò mú ìbùkún bá wa, ohun gbogbo yóò tò, gbogbo ògo yóò sì jẹ́ ti Ọlọ́run alààyè. Ẹ jẹ́ kí a wo Genesis 1:26. Genesis 1:26 Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run sì wípé jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. ti a ba kiyesi bo gege bi a ti salaye saju bo ti wu ki eran igbe eranko igbe na ki o lagbara to ki o tobi to tabi awon osin to yiwa kaakiri tabi awon to wa ninu omi awon eja nla nla nla eniyan l'olorun fi soga le won lori eniyan l'olorun fi se alabojuto eniyan l'olorun fun ni ase lati ma se akoso le won lori dini to fi je pe nigba mi ti a ba ri awon daran daran awon to da malu omo ti a ro pe o kere ti o ti e gaju iwon bata melo a ma dari awon malu nla nla nla nla ase olorun ni ase t'olorun fun omo eniyan niyi sugbon ju pe a kan dari eranko lo ise iranse yi ati bi ti a ka yi o n pe wa sakiyesi wipe olorun ni ojuse fun wa ohun akoko aye ta wa yi emi wa funra wa tabi ohun ini wa ti wa ko olorun lo ni ohun gbogbo ohun gbogbo ti olorun ni ohun gbogbo ti olorun da nitori pe bibeli so fun wa pe ni atete ko se olorun da orun ohun aye yi wa ni genesis ori kini ese kini genesis 1:1 ti omo eniyan ba le ni lokan wipe ohun o da nkankan ni olorun lo ni ohun gbogbo afun cho ni wa afun to alabojuto iriju ele ise pataki e o ri wipe bi a ba se ba se iranse yi lo bi a ba ni soro papa ti eyan ba ti gba pe olorun lo ni mi olorun lo lo ohun gbogbo isoro wa bukata wa aniyan wa a gbe t'olorun lo oluwa o gbe to lo olorun si ni oba ti ki je ki ise re o baje ise olorun o si le baje ṣugbọn a ni lati sojuse wa ka si yonda ohun gbogbo fun olorun wa nipasẹ bakan oro yi ni afima tumọ wipe ara wa emi wa ohun gbogbo a si ma sọ bi se iranse na ba se n lo siwaju wipe emi ko lo ni ati sori latẹyin wa nigba miin awọn ọmọde wa ma dasa emi lo lapa mi to ba le jakoja emi lo lori mi to ba le kan ko kan rara o iwọ ko lo lori iwọ ko lo lọrun iwọ ko lo lara ki se pe emi lo laye mi bo ba se wu mi ni ki n se se rara rara olorun lo ni wa olorun lo da ohun gbogbo ohun gbogbo t'olorun si da olorun fi eniyan si ikawo re si akoso re ife t'olorun ni fun wa ife naa po to be je to je pe nigbati idarudapo de ba aye yi ti ohun gbogbo to daru tori ese olorun tun ni lati se atunse nitori pe olorun o fe ki ise re ko baje idi niyi to fi je pe ti a ba ka johanu ori keta ese ikerindini ogun john chapter 3:16 oro olorun so fun wa wipe nitori olorun fe araye to be ge ti o fi omo bibi re kan soso fun ni ki enikeni ti o ba gbagbo ma ba segbe ṣugbọn ki o le ni iya eni pekun olorun wa o fe ki ise won o baje oba ti ki je ki ise re o baje ni olorun da eniyan bi o te je pe awon angeli awon ogun orun mimo mimo ibawu won lati se ise yi ṣugbọn olorun o fi isakoso aye si ikawo won omo eniyan ni olorun fi si ni ikawo e ma gbagbe gẹgẹ bi awon alaye ta ti se seyin wa ninu eto toni a o lo si orin dafidi kerin leni ogun ese ikini psalm 24:1 ti oluwa nile ati ekun re aye ati awon ti o tedo sinu re olorun lo lo ohun gbogbo olorun lo lo ohun gbogbo aimokan mokan ni ko mo eniyan ma fowo soya emi emi emi o ri pe awon nkan ti a mo bo se debe ohun lo n fa ija leni to n fa ede ayede oro ile oro ala awon eyan para won fara lo ile ejo gbogbo nkan to je pe akan ba ni aye la ba aye la de ma fi sile si eje ka kiye sara olorun alaanu yoo ran eni kokan wa lowo titori pe olorun lo ni ohun gbogbo lati bere wa olorun ti fun wa ni apere ala wipe emi ni mo ni kini ibi bayi lo ye ke de ibi bayi ni ke ma rin de ti omo eniyan ba ti gboran si ase olorun eto ato ṣugbọn t'omo eniyan ba ti n ya kuro ni ilana olorun idarudapọ ni o ma mu wa ti a ba wo genesis ori keji ese ikẹtadinogun genesis 2:17 olorun sọ fun awon obi wa akoko e je kin bere lati ese ikerindini ogun Genesis 2 from verse 16 Oluwa Olorun si fi ase fun okunrin na pe ninu gbogbo igi ogba ni ki iwo ki o ma je ese ketadini ogun sugbon ninu igi imorire ati buburu ni iwo ko gbodo je ninu re nitori pe le ojo ti iwo ba je ninu re kiku ni iwo oku saju ti e ba wo ese 15:20 Genesis ori keji Oluwa Olorun si mu okunrin na o si fi sinu ogba Edeni lati ma ro ati lati ma so eyi je ohun to tele nigba to Olorun da eniyan to da ohun waye to da eniyan gege bi ohun to da keyin ko to di po Olorun simi ni ojo keji ose gege bi asere ni Genesis ori kini wa si ori keji leyin na igba ti se bere Olorun fi omo eniyan sinu ogba sugbon igi bayi bayi o ma debe gbogbo iyoku ma je ma se ki lo sele nigba ti omo eniyan debe nkan ti won ni ko ma je nigba ti omo eniyan je ri wi pe ebi wo inu aye ti e ba wo Genesis ori keta ese ikefa si sale Genesis 3 from verse 6 nigba ti obirin na si ri pe igi na dara ni jije ati pe o si dara fun oju ati igi ti a fe lati mu ni gbon ti o mu ninu eso re o si je o si fun oko re pelu re oun si je oju awon mejeji si la won si mo pe won wa ni hoho won si gan ewe opotopo won si da ibante fun ara won ese ikejo won si gbo ohun Oluwa Olorun rin ninu ogba ni itura ojo Adamu ati aya re si fi ara won pamo ko ni waju Oluwa Olorun laarin igi ogba ese ikesan Oluwa Olorun si ko si Adamu o wi fun pe nibo ni iwo wa ese ikewa o si wi pe mo gbo ohun re ninu ogba eru si ba mi nitori ti mo wa ni oho mo si fi ara pamo ese kokanla o si wi pe ta li o wi fun pe iwo wa ni oho iwo ha je ninu igi ni inu eyi ti mo pase fun o pe iwo ko gbodo je Olorun lo ni ohun gbogbo Olorun lo fi wa se iriju sibe alawa ibi ni ko de ibi ni ko ma de nigba to mo eniyan si ta se agere ton ti lo je ninu eso igi ti Olorun ni ko ma je ebi okan de iberu bojo de ijiya si de pelu kini ijiya to de Olorun ni lati mu won ku nu ogba na Olorun mu won ku ninu ifokan bale Olorun wa fi won fun laala to je pe a se n bayi loni ti e ba wo Genesis ori keta ese ikerin leni ogun Genesis 3:24 beeli o le okunrin na jade o si fi awon kerubu ati ida ina de iha ila orun Edeni ti n ju kaakiri lati ma so ona igi iye na nitori wipe ni kete tomo eniyan ti se ti gbogbo re ti daru won o le ma gbenu ogba na mo nitori pe ti won ba wa nu ogba yi ibi a ma po si aigbonran a ma po si nitori pe ninu ogba ti igi maje to wa ninu ogba kan na ni igi eso iye wa en to si ti se to ti ni ebi okan to ba lo je igi iye itumo ni pe gbogbo akan ma daru lo Olorun ni lati le eniyan jade kuro ninu ogba Edeni sugbon ise iranse toni o wa fun wa lati je ka mo yi pe ti a ba kiyesi ibi ta ti subu ibi ta ti kose ti a si gboran si ase Olorun okan wa yo bale ohun gbogbo yo to idi ni to fi je pe ati ka jene Johanu ori keta ese ikerindinlogun saaju loni ninu ase Olorun fun wa o ri pe ninu ohun gbogbo ti o wa laye ti Olorun da to si fi sika owo eniyan ofin wa wipe bayi ni ko sese bayi ni ko ma sese fun apere iwo ko gbodo jale itumo e ni pe ohun ti ba ti se ti e to ni nkan o so pe mu tabi ma mu ma debe eni ba jale ebi okan yo bi won ti e ri mu won ma so wipe o le se pamo sugbon Olorun ri gbogbo e o le se ko se gbe to ba jale oke oni bale ijo ton ba de mu a gboruko buruku ebi ni olorin kokorin o ni ohun ti o da o da won gba yawo re oju lo fi ntini o banije lawujo re ninu bọlọrun se seto aye wa fọkunrin lati fe yawo ko fe ni suloka aye wa fobirin lati fe oko ko fe ni suloka wahala ma n de nigba to ba ti di pe oko oloko ohun lo wo elomiin tabi aya alaya lelomiin ta se ajere si ta ba ti n se nkan ba ewu wa nbe ewu wa nbe a ko ba eni na ni tara a ko ba ni temi bi oro na se ri niyan to ta ba wo oro ise riju gbogbo ilana lọlọrun ti fi sile fun wa wi pe bayi ni ko sese bayi ni ko ma sese teyan ba ti le tasagire to lo se aigboran si ọlọrun orisirisi iya lo ma mu wa ti a ba pada si genesis ori keta ti a ka kete ti awon obi wa akoko lo si bi tọlọ ni kan ma lo ton je ninu eso igi ton ni kan ma je iberu de aibale okan de eto tutele ohun ni ka ma debidari fura wa nipa tọlọrun bere lọwọ adamu baba wa akoko wi pe ah ta lo wi fun pe iwo wa ni oho iwo ha je ninu igi ni ninu eyi ti mo pase fun pe iwo ko gbodo je kini okunrin na ma daun nese ikejila okunrin na si wi pe obirin ti iwo fi fun mi pelu o ni o fun mi ni eso igi na emi si je te ba tun bo se ese ketala oluwa lorun si bi obirin na pe ewo ni iwo se yi obirin na si wi pe ejole o tan mi mo si je olikaluku nde te ba si wole ni na lagbaja wa ni bi eto owo gbogbo ilu awon meji kan awon merin kan won ko je awa wisa ni a ma debi ni bi mi ko elomi won ka iwure oniwure mo lowo isu onisu isu ni ka ma debi debi dare kaakiri ko je ka wujo oto bo ni ba se ri ka ti ma gbo ka si ma gba fun bayi loluwa wi ka tele nitori ninu aigboran ese po a ma debi dare nkan o le lo dede olorun alaanu ko saanu fe ni kokan wa nitori na arakunrin ati arabirin e mo gbagbe wi pe iwa ati emi aworan olorun ni a da wa olorun si ni eto fun wa iriju ni wa bo tile je pe awon obi wa akoko won se ebi wa iberu wa iku de papa sugbon olorun fi ona abayo kan eyi to wa ni genesis ori keta ese karundin ni ogun olorun so wi pe emi o si fi ota saarin iwo ati obirin na ati saarin iru omo re ati iru omo re ohun o fo le ori iwo o si pa ni gigise ti a ba kiyesi ohun ti a ti ka saaju olorun beere lowo okunrin na o lo obirin ti iwo fi fun mi olorun beere lowo obirin na obirin ni ejole o tan mi nigba to fi ma di ese ikerinla tori pe eranko ni ejo emi satani to ya lo olorun o loro obe eranko so kẹtori iyì tọlọrun fún wa ènìyàn lọlọrun bá takùrọsọ ní ẹsẹ kẹrìnlá báyìí ìdájọ lọlọrun kan mú wá pé olúwa lọrun sì wí fún ejò náà pé nítorí tí ìwọ ti ṣe èyí a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ inú rẹ ni ìwọ ò fi máa wọ erùpẹ ilẹ ni ìwọ ò máa jẹ lé ọjọ ayé rẹ gbogbo títí dọla ẹ ó rí pé ejò afàyàfàní ó ń fàyà àpẹẹrẹ àìgbọràn àìpẹẹrẹ ẹsẹ nìyẹn lẹyìn náà àwọn ìjìyà míì wà ṣùgbọ́n ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ èyè lẹ́yìn ìgbà tó ti sọ pé kí ejò máa fa yàfà ló wá sọ lẹ́sẹ̀ karùndínlógún genesis orí kẹta wípé èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ òun ó fọ́ ọ ní orí ìwọ ó sì pa ní gìgísẹ̀ ìlérí ni eléyìí àsọtẹ́lẹ̀ ni ó sì wá sí ìmúṣẹ nígbà tí jésù kristi tí ó kú ní orí àgbélébù ikú jésù lórí àgbélébù òun ni ohun tó burú jù tí sátani lè ṣe nínú ayé ọmọ ènìyàn èyí ni pé ikú ló lè fi dẹ́rù bà wá òun ni àpá wípé ó pa ní gìgísẹ̀ ṣùgbọ́n jésù ṣẹ́gun ikú nítorí pé ó jíǹde lọ́jọ́ kẹta ẹni tó bá sì gbàgbọ́ lédè náà yóò borí ikú bí ó tilẹ̀ kú àjíǹde ń bọ̀ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ikú jésù lórí àgbélébù ó túmọ̀ sí pé a ti fọ́ ejò ní orí òun ni wípé ìdájọ́ sátani ó ti parí ọjọ́ kan ń bọ̀ nígbà tí jésù bá wá ṣe ìkórè ayé sátani àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ a ó sùn wọ́n níná nítorí náà ìwọ àti èmi àtúnṣe sì wà nǹkan ti bàjẹ́ torí pàtàkì àgèrè ṣùgbọ́n tí a bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa tí a bá dẹ̀ ń tẹ̀lé báyìí lolúwa wí nípa ìríjú wa ìgbé ayé wa ohun tí a kì í ṣe tiwa ka má mú mọ́ra ibi tọ́lọ̀ ní ka dé bẹ̀ ibi tọ́lọ̀ ní ka má lọ bẹ̀ ta bá ṣe gbogbo nǹkan wọ̀nyí àlàáfíà pípé yóò jẹ́ tiwa ta bá wá wò pé olúwa àánú rẹ má pọ̀ nínú ayé mi gẹ́gẹ́ bí olórin ṣe sọ fún wa ní orin dáfídì 16:12 wípé kí lèmi ó san fún olúwa nítorí gbogbo orin rẹ̀ sí mi a ó wà pé ìgbé ayé wa ó gbúdọ̀ máa fògo fọlọ́run a gbúdọ̀ jẹ́ alábòjútó rere ìríjú rere ká máa tẹ̀lé òfin ọlọ́run ibi tó bá yẹ ká ṣe ká ṣe ohun tó bá yẹ ká ṣe ká má ṣe bí bíbélì bá ṣe sọ ọkàn wa yóò balẹ̀ yóò sì dára fún wa ẹ jẹ́ kí a gbàdúrà Olorun isegun, Olorun otito, e se wa ni riju rere, e je ka gboran si ase yin, e ran wa lowo ki a ma kose, ki gbogbogbo ki o le ma lo dede asise ateyin wa, ejo e dariji wa, ni oruko Jesu Christi, Oluwa ati Olugbalawa.

0: èyí tí Adventist World Radio àti àjọṣepọ̀ Seventh Day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú iléeṣẹ́ wa wà ní kìlómítà 4 Ọba Ilé Road, Àkúrẹ́, Ondo State. Fún ọ̀rọ̀ ìyànjú tàbí ìbéèrè fún iṣẹ́ ìránṣẹ́ yìí.

lẹ́ẹ̀kan sí 08066764072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07068446253. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwa Ṣẹ́gun.

0: ajẹ osupa mi tun de mo se ba fọlọrun oba oya e tun wa nkan fidile lojo toni e ke tun wa jẹ mukutu oro ke wa jẹ mukutu ode bo tun de se yin lorun lori eto yin eto wa ise owo ese omo ba se ma nse lojo mejo mejo abala meji gangan labala ti a pin eto isi abala akoko la pe ni isele akoni logbon nibi gangan lati ma mu awon isele lorisirisi wa se ti igbo yin e ka ma ba ji si ofini gbogbadura ani ji sofin lase teledumare abale le keji la pe ni asiri ise owo nibi gangan lati ma tun pere pere awon ise owo ta ba ti mu wa gbogbo to ye ke mo la ma fo wele wele la ma fo rungurungun bi igba ti bingo bare gugun to fo to tun mu mudumudu inu e be na la se ma tu yebe yebe lori eto ina ni e tun wa confide lojo toni ke wa ko gbomogbon ke tun wa ko imo ku imo se n get e and get e ewo emi ni kokko mu gba lojo toni olowo boti mi oluwa ni fe mi olowo boti to mu ye lajo wa lori eto eto toni o tun ma talenu o ma koja be o ma skenge mege ewo eja sare wa bala la kokko lori eto lojo toni abala isele akoni logbon se n get e and get e
1: toni iya kan to gba isele akoni logbon toni iya kan to gbajumo ni di ise amala tita lo fi isele yi ranse bi yan ba ti ile okere wa bi o ba ti je amala lodo iya yi yo dabi pe ko ni ri orun sun lojo yen ni eleyi lo fa tawon eyan fi ro pe abo te ndi ni sugbe iya yi gan tawon eyan ti ro pe njale on fun ara e gan tun gbo mo ewure jo e mo n to se ni bawo yen ba ti wa ra unje lodo re awon omo to wa ni di owo yo siro owo fonito hun iya yo si ni pe ki won lo ri ko owo sinu abo nla kan tin be ni to si odo re lai ti e ka oye ti won ko le sugbon o ko si ara e gan na wi pe sanwo re pe ko to lo o lasiko igba kan aisan kolu ikan ninu awon tin jamala lodo iya yi nigba ti won si se ayewo en ti won so fun won ni pe ibi amala nlo ti ri akoba o ni ko pe ko pe si ni soro kan tun de ba enikan tawon na tun se iwadi ti won si wi pe amala to je lo fa sababi e bi okiki se bere si nkan re o ti won si be si nkun kaakiri pe iya alamalaye o ni n to fi tedi amala o won gbe oro yi lole oba won ni ko bire yi o si wa bura iya yi bura kódà ó búra kọjá ibi tí wọ́n lérò lọ pẹ̀lú omi lójú àwọn bíi mélòó kan tí wọ́n máa ń jẹ àmàlà lọ́dọ̀ ìyá yìí bá a dé ààfin ọba tí wọ́n sì sọ pé ibẹ̀ làwọn ti ń jẹ àmàlà orí ò sì fọ́ wọn inú ò dùn mọ́ rí àwọn tó wà láàfin ọba ní kí wọ́n mọ́ ọ lọ kó tó tó ọjọ́ méje àwọn máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìyá alámàlà ọjọ́ méje pé ìje méjì pé nǹkan kan ò máa ṣe ìyá alámàlà yìí kò pẹ́ kò jìnà sásìkò yìí ni àìsàn tó kọlu ìkan nínú àwọn tó wá tún jẹ àmàlà lọ́dọ̀ ìyá yìí tí wọ́n dẹ̀ tún sọ fún yẹn pé àmàlà tó jẹ ló fa sábàbí ẹ̀ lọ́rọ̀ bá tún bẹ́ o ká má fọ̀rọ̀ gùn ẹni tí wọ́n jọ ń gbé ní àdúgbò kan tún ṣàìsàn wọ́n tún gbé lọ́dọ̀ oníṣègùn kan ohun tí wọ́n rí ni wípé ó rajà láìsanwó ń bì kan ọkùnrin yìí sì jẹ́wọ́ nígbà tí ìnira yìí pọ̀ jù wípé ọ̀dọ̀ ìyá alámàlà tóun ti máa ń jẹun lòun ò kì í ti sanwó pé o bóun bá jẹ oúnjẹ 5000 nígbà míì inú abọ́ tí wọ́n ní kóun ó lọ rí jowó sí ó lè jẹ́ bíi 1000 naira lòun ó jù ú bẹ́ẹ̀ ní bó ṣe sọ ọ̀rọ̀ yìí tán ni bàbá yìí bá tún ṣe àyẹ̀wò pé kí ni ó fa sábàbí ìgbà tí ìyá yìí gan gbé kalẹ̀ bàbá yìí wá rí i wípé ní ọjọ́ tí wọ́n ti bí ìyá alámàlà yìí ń làwọn òbí rẹ̀ ti ṣe àkọsẹ̀jáyé ẹ̀ tí wọ́n sì rí i wípé oníṣòwò ńlá ló máa jẹ́ láyé wọ́n sì ti fi àdúrà lé e pé ẹnikẹ́ni tó bá wá ń pa owó rẹ̀ mọ́ra ìbá ìjà àwọn tó ń rajà báwọn tó ń bá a ṣiṣẹ́ irú wọn yóò máa ṣàìsàn ṣáá ni àfìgbà tí wọ́n bá sẹ́yìn padà wá láti wá tọrọ ìdarígí ẹ̀ṣẹ̀ àṣé gbogbo àwọn táìsàn ń ṣe lágbègbè ibi tá a wí yìí ló jẹ́ àwọn tí kì í san owó pé sínú abọ́ tí ìyá gbé kalẹ̀ ó mà ṣe o dédé èyí tí ẹ máa ń lo ẹnì kejì ní jìbìtì tẹ máa ń rò pé ṣe lẹ̀ ń dọ́gbọ́n ẹ mọrú ẹ̀dá tí onítọ̀ ń gbé wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló ń fa ìṣòro fún ẹlòmíì tí òun ò sì ní mọ̀ wípé pípa oògùn olóògùn mọ́ra òun ló fa ìfàsẹ́yìn sílé ayé tiẹ̀ ìyá yìí ti dàgbà lásìkò tá a wà yìí o olúwa ọba ló sì ní kí wọn má ba orúkọ ẹ jẹ lásìkò ìgbà tó fi jẹ alámàlà bí obìnrin kan bá ń bọkùnrin kan ṣọrẹ tó dẹ wá níṣòro ńlá kan lásìkò ìgbà yẹn ọpọlọpọ máa ń rò pọkùnrin yìí ló fa sábàbí àgàgà kó tẹ wá tún jẹ àsìkò ìgbà tó wo ọkùnrin náà dé bẹ́ẹ̀ kẹ̀ ó lè jẹ́ tó fẹ́ ṣe sí ọ̀rẹ́kùnrin yìí ló dà lé lórí padà bákan náà ni tọkùnrin tó bá níṣòro lásìkò ìgbà tó ń bá obìnrin kan rìn papọ̀ àwọn kan lè rò pé ẹsẹ̀ obìnrin yìí ni ò sàn àbí kójú ló fa sábàbí ẹ̀ láìmọ̀ pé ó lè jẹ́ èrò burúkú ti bẹ̀ lọ́kàn rẹ̀ láti ṣe sí obìnrin ló dà lóhùn fún ara ẹ̀ lórí torí ẹ̀ ló fi yẹ kí kálukú máa ṣọ́ ni bárìn kẹ́sì máa ṣọ́yàn báṣọ̀ rẹ̀ ìyá yìí ni ká fi eléyìí kọ́gbọ́n o gbogbo ẹ̀yìn tó máa ń báyàn tajà ṣùgbọ́n tẹ máa ń pa owó olówó mọ́ra ẹ ṣọ́ra o torí ẹ mọ irú ẹ̀dá tẹ́nìyẹn gbé wáyé tó ẹ̀yìn tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ sí ẹ jẹ́ ká tètè gbọ́n pa ẹ káwọn èèyàn lè fi kọ́gbọ́n ẹ ṣe pípọ̀ o.
0: Ṣẹ́ǹgẹ́ tiẹ̀ à ń gẹ́ tiẹ̀ mo rò pé a ti kọ́gbọ́n kan tàbí òmíràn nínú ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n tá a gbọ́ lọ́jọ́ tòní ọ̀pẹ́ kàǹkà lọ́wọ́ tó mugun Olúbùnmi ẹ wo ẹja sáré wọ abala lẹ́ẹ̀kejì lọ one time abala àṣírí iṣẹ́ ọwọ́ ó yẹ tún wà nǹkan fìdílé lọ́jọ́ tòní kẹ́ ẹ tún wá kọ́ gbọ́mọ́gbọ́n ẹ wá nǹkan fìdílé lọ́jọ́ tòní kẹ́ ẹ tún wá kọ́ ìmọ̀ kú ìmọ̀ ẹ mọ̀ pé tí n bá ti dé Ghana must go gangan mo máa fi kó wá ní bọ́ndù bọ́ndù fún yín ṣé ẹ mọ̀ bí tá a bá dé ní ìjẹ́jọ́ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé kíláàsì tẹ́ ẹ̀ jẹ́ míìsì ẹ̀ ní ìgbàkúgbà ìwọ tó bá ti míìsì ẹ̀ bẹ́ ní míìsì 3 unit course ni o ó yẹ tún wá tàgàdá yín ẹ súnmọ́ bí lọ́jọ́ tòní kẹ́ ẹ tún wá kó gbọ́mọ́gbọ́n ẹ wo solar system la ń wò fún ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ibi tá a dẹ̀ bá dé ní ìjẹ́jọ́ ni a ti sọ a ti bẹ̀rẹ̀ lórí battery battery la bẹ̀rẹ̀ lé lórí tí mo dẹ̀ sọ fún wa pé battery jẹ́ ohun tí ó ń jẹ́ bí reservoir tó máa bá wa tọ́jú iná wa tí a mọ̀ sí direct current tó máa bá wa tọ́jú ẹ̀ pamọ́ ní ìjẹ́jọ́ ibi tá a parí ẹ̀ sí ni pé àwọn àmì tí èèyàn fi máa ń mọ̀ pé battery ti níjúrì àwọn àmì tí wàá fi mọ̀ pé battery tó ń lò battery ò péye tó pé battery ó ti da wọ́n lẹ́gẹ pẹ́sẹ̀ ò balance bó ti ní kéèlẹ́ẹ̀gì mo sọ fún wa mo ní irú battery a máa tètè fúùlù tó o bá ti gbé chájì bóyá iná ló fẹ́ fi chájì ẹ̀ ni tàbí solar panel ni tó bá ti gbélé lórí bí eléyìí fràfràfrà òun náà pè ní fràfràfrà pápá wàá rí pé báàdì tó ti lò láàrin ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta ìmí gan láàrin ìṣẹ́jú kan tó o bá gbé chájì sí wàá rí pé a ti lọ sókè fràfràfrà bó tẹ̀ ṣe lọ sókè yẹn tí iná bá tó bá disconnect iná kúrò lórí ẹ̀ tó gbé lóòdì lè wàì ló tún máa wọ́lẹ̀ mo tún sọ fún wa ní ìgbà yìí mo ní ìgbà míì èèyàn á rí pé ó ní crack bíi pé ó ní crack lára bíi pé ó sí lára tàbí ìgbà míì omi á máa jáde lára ẹ̀ àmì á máa jáde lára àwọn ibi tó gọ́ọ̀mù ẹ̀ mọ́ eléyìí ó fi hàn pé battery ti níjúrì mo tún sọ fún wa pé ìgbà míì èèyàn á rí pé ẹ̀gbẹ́ kan akọ̀dédé gbú ni láì ṣe pé èèyàn gbáyán mì ara eléyìí àti bẹ́ẹ̀ lọ ni mo ṣàlàyé fún wa ní ìjẹ́jọ́ lórí béèyàn ṣe máa ń mọ̀ pé battery tó ń lò kò dáa mọ́ mo ní ìgbà míì náà ìmí tí ó bá jẹ́ ọ̀sán tí òòrùn bá wà wà èèyàn ń gbádùn gbogbo tó o bá gbélé wà á máa lò lọ wà á máa jẹ̀ gbaládùn lọ ṣùgbọ́n lójú ẹsẹ̀ tó òòrùn bá ti lọ á di abọ́ òòrùn wọ̀ tó òòrùn bá ti lọ tó lóòdù tó bá gbélé àbí tó bá gbé ẹni lóòdù lè á kú straight tàbí á máa ṣó battery lò wà á mọ̀ pé battery eléyìí ó ti ní injúrì tàbí battery eléyìí kò dáa tó ẹ wo ẹja tẹ̀síwájú ká tún máa lọ bí skoda lọ́jọ́ tòní ohun tá a kẹ̀dẹ̀ máa yiri wo ibi tá a kẹ̀dẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní débi tí àkókò bá tún gbà wá láàyè torí ohun tí mo kó wá ó pọ̀ ó kọjá bẹ́ẹ̀ ó kúnlẹ̀ bìbà ní àkàtà mi bí ibi tá a ti máa bẹ̀rẹ̀ lónìí ni pé báwo gan lèèyàn ṣe lè mú ẹ̀mí battery ẹ̀ gùn báwo gan lo ṣe lè jẹ gbaládùn battery ẹ̀ báwo gan kí ló lè ṣe tí battery a fi pẹ́pẹ́pẹ́ ta fi tọ́tọ́tọ́ tí wàá fi gbádùn ẹ̀ tí wàá máa lò lọ tá a máa lọ bí skoda ẹ wo ẹ wá nǹkan fìdílé ẹ mú tàkàdá yín ẹja sáré délé iṣẹ́ technology tí n bá wá dé màá gbé yín débẹ̀ ṣé ń gẹ́ tiẹ̀ ń gẹ́ tiẹ̀.
1: Jísìrì tó dé yìí o.
2: Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
3: Láì. Iná máa wálé o, òkùnkùn wá lọ, ìmọ́lẹ̀ dé.
2: bara bi le muna lo ki won muna lo so lati wa lowo poku
3: a de dupe lowo awon akode eda to gbele gos wole yi wa
2: asiri oye ti solar ba jade lati fati wa tu si wa lowo
3: ni technology suri ti rale ko pala sara kale
2: gbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo
3: ai agbagbe
2: e ma botara ni technology suri
3: eye engineers ateyin contractors pelu individual
2: e wa ma ko leyo leyo double dosi plenty plenty
3: lawon original durable and affordable solar components and material
2: be solar battery
3: solar panel
2: solar freezer
3: solar cable
2: solar fan ati solar present ayo
3: titi dori hot plate ati controller
2: ati gbogbo nkan ta ba fe lo ni solar
3: bo se installation tabi repair tabi rebuild tabi recomputer tabi upgrading
2: ki ye tin lo tele wa dotun pada
3: e ma bo ni shop 207
2: irale ko pala sarakale akure
3: telephone 070-3065-6274
2: bonus no ati promo den lo lowo bayi o ni technology city
3: let's go
2: there
0: ẹyin tẹ ba fẹ kọ si wa ni ile-iṣẹ technology city solar tẹ fẹ tẹgbaladun solar solar irọrun solar ti o si pe eyan pa kan yọ kan fun kan solar to je pe ki je pe solar ti wa ti fun on time to wa ni solar e gbudọ loju 1 hour o tabi solar yo le sise ju 5 hours ko si pe ile-iṣẹ technology city 24 hours light no blinking awọn anfani kan wa nle ba to tun se balẹ awọn block making machine wa promo lo le lowo lori e awon block making machine to je pe awon freezer to je pe yinyin lo nyo block lo nyo elomi a ko lo se engine la ko ta koko se a tun se ma wa solar ta ise tun fi gbe tabi a se ma wa nkan ta ise fi gbe eleyi o sibe pelu le ise technology city pelu owo kereje pelu owo idakomu block making machine to je pe yinyin lo nlo bo mi wa lowo ego to n ba yan soro to sechi lo gbowo si to ko to mo owo o ti de pani eleyi no time to check time ni ara en kon chiche lo papa popo on chiche lo la kon si le je technology ko je mukutu awon to jasi awon to mo shortest plugging ile ise technology city lo wa ni computer ni panel village wa panel village le ise technology city shop 2 shop 6 and 7 gongon la wa bayi shop 6 wa gongon ni panel village panel ni kan lo kukun be ko si wo panel to nfe to ni banbe panel village le ise technology city ibe gongon ni panel ati awon solar component ship ju nile ti mo mo fun sa ta wa yi iwo to ba yiri ewo to ba lo doubt e to nwo wo pe se be ni abi be ko pe se ilu akure se ondo state ni wa anfani ti nlo to ba na nibi to ti ra confirm ko wa confirm bi wari po koja be wari ke akasa liku ikonju kolo pelu ile ise technology city on kon to ba ni se pelu solar camera CCTV camera e kan si wa tabi e fe wa nilo wa fun idanilokan tabi e fe se training ni tabi e fe se seminar tabi workshop ni le ise yin ni tabi e fe organize fun awon eyan ni e kan si le ise technology city solar awa gogo loloro ba yan dada online fun pe ka ma lo ko de ma lo bi skoda oya eyin te ba fe kan si wa shop 2 shop 5 ati shop 7 iralepo palace gangan lawa ibe gangan lakale si tan gbe njise to luwa loro ba mi ran wa ibi kibi te ba tin bo egbe okada eni iralepo palace gangan ibe gangan le nlo lara kale to ba ye pe n gba oja bo after you be a bank sugbon to ba ye pe cathedral le gba wa before you be a bank ni leti mari iralepo iralepo bus shelter eti mari bus stop ye mo ko iralepo bus shelter ibe gangan lawa leyin e mari signboard lagada gbagadagba toko technology city solar solar clinic ibe gangan ni kekan sin te pa fe pe wa e ma pe wa sori 070-3065-6274 070-3065-6274 tabi 090-3237-3011 090-3237-3011 okolo papa se n gbon mi gbon enu mi se yin na get e nbe e and get e o ye tesiwaju e ja tesiwaju lojo to ni mo ro pa ti wa pelu takanda wa o ye one coffee dile e tu je n gbe eyin debe bawo gangan le yan se man je ki e ti battery koda bawo lo se le yan se le maintain eighth of his battery bawo gangan lo se le je ki battery pe ki lawon to ma se ta fi le je ki battery pe daada fun akoko ni pe avoid overcharging ma ma je ki battery charge atajuju opo igba lelomi agbe solar panel a connect wire solar panel agbe lori battery direct to ba tin se le ele ava overcharging to overcharge ba de tin sele lori battery ele o ma sakoba fun battery ele yo ma ni je ki battery le sojo fun ele o ma ni je ki battery ma le pe over avoid overcharging overcharging on long run to ba ye pe panel to ko si to ba ti poju gan o ma fa ki battery ko charge a charge ju ko o le mu ko blast blast of battery o deda ele lewu gan o miran ni pe avoid deep discharging elomi ti o ba drain ni battery to drain ni alopaku aloku danu alo to ye pe to ba ti ku bi ijo meji ijo meta la to ma fi charge elomi o ma ti mo o di gba ti battery ba to ku ko to ti pe o te lorun eleyin o da ki battery ma ko ma drain ni wo bi 80% abi 90 to 100% agaga to ba to do je awon tubular abi awon dry cell abi je battery eleyin o da ele ma sakoba fun won to ba yin pe awon orisi battery meta ti mo daruko eni o miran o ni pe elomi na lele elomi na ni ara e ti mo so yin elomi to ba fe lo anything ta mo si dc direct current appliances elomi kaka to ye ko lo ara controller elomi a bypass controller agba shortcut elomi shortcut o ti wa leje jujuju bi aburo mi timi ni elomi agba shortcut awa lo awa gbe load ye agbe lori battery direct eleyi o da ele ma je ki battery drain ko drain ton ni o gbudo gbe load bo je dc appliances lo fe load direct to ni lo ati lo inverter ma gbe lori battery direct gbe lori inverter wa ri bi to fi output si lara controller gbe sara controller ibi to fi output si e mo pe segment meta gongo lari lara controller ani bi koto ko solar si ani eta ko battery si leyin battery other one to ya bi bulb si ibe gongo lo da ke eyan gbe le to ba ye pe o fe lo anything to de dc direct ni o miran tun ni pe temperature battery o gbudo je otutu ju o de gbudo je gbona ju o gbudo wa laarin 10 degrees centigrade to 25 degrees centigrade Fahrenheit ibe gangan ni o gbudo je ki temperature wa solar battery o nilo bi 15 Fahrenheit to 77 Fahrenheit gangan lo gbudo wa laarin 10 degrees centigrade to 25 degrees centigrade gogo ni temperature gbudo wa iredire te eyan nilo akose mose to le gbayan ni yanju to le so awon bi te eyan gbe si to le funyan ni awon good advice ko ri pe eyan se solar ara iredire igba mi eyan le ra component to da sugbon ko ma gbadun elomi to ga ti ko ye pe component to ko de ka to ko gbadun ju elon tori awon asiri tan tu lori eyin lori eto yin eto wa ise owo e tu je atesuwaju lori awon orisi battery wo gangan la ni awon orisi battery wo gangan la ni ani akoko tan pe ni tubular battery ani mi tan pe ni dry cell battery atuni mi tan pe ni je battery atuni mi ta man pe ni lithium battery awon orisi battery to common ni le, ni side of the water ni gangan lele eja ti o tesiwaju bawo gangan la se polo awon battery bawo gangan la se polo eja beru pelu tubular battery bawo gangan la se pelu tubular battery se ti setan e tin tetin leju e wo e je sare dele ise technology city ti n ba tude ma gbe yin debe mo n bo wa gbara mu fi n bo
2: ẹ mà kú oríire ti technology siri tó dé yìí o.
1: Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
4: Láìsí iná máa wálé o, gbogbo wa lọ ìmọ̀lẹ́dẹ́.
2: Bára abílẹ̀ múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú.
1: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá.
2: Káṣíìrì òye tí sólà ń bá jáde láti fàtì wa tú sí wa lọ́wọ́.
1: Ní technology siri ti rálẹ́pọ̀ palace àràkálẹ̀.
2: Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ ẹ fi rò pé yín ò tó lò.
1: Ẹ máa bọ̀ tààrà ní technology siri.
2: Ẹ̀yin engineers àtẹ̀yìn contractors pẹ̀lú individual.
1: Ẹ wá máa kó lẹ́yọ̀lẹ́yọ̀ dọ́bùdọ́bù dọ́sídọ́sì plenty plenty.
2: Láwọn original durable and affordable solar components and materials.
1: Bí solar battery,
2: solar panel,
1: solar freezer,
2: solar cable,
1: solar fan àti solar pressing iron.
2: Títí dorí hot plate àti controller.
1: Àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar.
2: Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoup tàbí upgrading.
1: Kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà.
2: Ẹ máa bọ̀ ní shop 217
1: Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́.
2: Telephone 070-3065-6274.
1: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology siri.
2: Let's go
1: there. Yeah.
0: tó bá fẹ́ gòdì ẹ̀ pẹ̀lú wa lọ sí iléeṣẹ́ technology city tó fẹ́ jẹ mùkútù solar kan sí wa ní shop 2, 6, and 7 ìrálépo pala ibẹ̀ gangan láwà lóhunkóhun tó bá ní ṣe pẹ̀lú solar solar refrigerator ni solar freezer ni block baking machine iron ni tàbí àwọn gas cooker lóríṣiríṣi àwọn cylinder kí ló ń fẹ́ gan tó ní bá lọ́dọ̀ tíà níléeṣẹ́ technology is solar and electronics gbogbo àwọn electronic lóríṣiríṣi àwọn solar compatible ni àwọn normal one ni kí ló ń fẹ́ gan kí ló ń fẹ́ gan kí ló ń fẹ́ gan technology city solar ó ti máyé rọrùn fún wa technology city tó dà ó ní ká máa jẹ gbaládùn ayé tá a wà tó yẹ pé ẹ̀kọ́ gan lèèyàn wáyé yìí ó ní ká lo ẹ̀kan yìí pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú iléeṣẹ́ technology solar lówó ìdákanmu àwọn 32 inches kan wà less than 100,000 naira ó máa rí àwọn kan náà wà lóríṣiríṣi mélòó la fẹ́ sọ ni àwọn solar block making machine àti ọ̀pọ̀ ó ń kóhun pẹ̀lú solar system tó bá ṣe pé o fẹ́ wá sọ́dọ̀ wa shop 2, 6, and 7 láwà tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ pè wá 070-3065-6274 070-3065-6274 tàbí 090-3237-3011 090-3237-3011 ẹ jẹ́ àtúntẹ̀ síwájú kó tún máa lọ bí skoda tubular battery a ṣètò tubular battery pẹ̀lú ohun tá a mọ̀ sí pleeti mo ṣe dárúkọ pleeti ẹlòmíín rò pé nǹkan tó fi ń bu láni tàbí tó fi ń bu ráìsì rárá o pleeti tá a ṣèlò ẹ̀ pẹ̀lú ńlá mọ̀ sí positive plate àti flat negative plate àti sulfuric acid àti electrolyte òun la fi ṣètò ẹ mo rò pé ń gẹ̀ tí ẹ ẹ wò ó tẹ́ ẹ báwo tubular battery ẹ rí i pé ìwò mẹ́fà gangan ni tubular battery ní ìwò oríṣi mẹ́fà gangan lónìí ìwò mẹ́fà ẹ rí i pé inú ìwò kọ̀ọ̀kan inú ìwò kọ̀ọ̀kan omi wà ńbẹ̀ omi wà nínú inú ìwò kọ̀ọ̀kan ló fi pé mẹ́fà bí a ṣe ṣètò ẹ ní each sẹ́ẹ̀lì èyẹ náà ìwò yìí la mọ̀ sí sẹ́ẹ̀lì mẹ́fà each sẹ́ẹ̀lì ó gbé 2 volts ní each sẹ́ẹ̀lì ń gbé jáde wọ́n wá series ẹ̀ ní connector tó ṣe sínú ẹ̀ 2 × 6 ló jẹ́ 12 òun ló fi gbé 12 volts fún wa tá a fi lè lò as 12 volt system ṣe ń gẹ̀ tí ẹ̀ à ń gẹ̀ tí ẹ̀ ọ̀pọ̀ ìgbà tí sẹ́ẹ̀lì kan bá ti ní injury tí sẹ́ẹ̀lì kan bá ti ní fault ẹ̀ rí i pé 2 × 5 á jẹ́ 10 volts èyí tó ní injury

0: Olorun ma daro bo aisan laye ale.
1: Mo ki onile, mo ki alejo, ani faisan lo gba. Oruko ti emi ni Babangana, ti gbogbo aye ma pe ni Baba Kerewa, alase ati oludari Stand Action Koboko. Eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja. Kan si mi
2: ni iwaju Continental Guest House, Nepa, ni lu Akure.
1: Phone number mi 081 64 12 277. Lekan si 081 64 12 27 77.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọ ọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
2: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 081 64 12 277.
3: Egunjẹ egun òṣàjọ òṣà ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
2: Mo wà níwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 081 64 12 277 081 64 12 277.
3: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi, àbí tí o bá yẹ̀ rẹ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gula, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì, ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iyẹ ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́kọ́ wà nínú mọ́tò tí à ń pè ní carburetor?

0: iṣẹ́ ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ lọ́bẹ̀. Ṣé wò ó nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì-ín tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba ti ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe kagmi eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa silu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fere terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo

0: 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbomo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti ji ko si n to si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bele lomi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lohun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagbara olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná ọ̀nà ni. bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹ tó fi wí àtẹgò sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba. Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: bá
1: ìwé aṣọ léwé owó ìkẹkọ ẹgbọnà ibùsùn kọ.
2: Ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
1: O tún na òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọnù àlàáfíà ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrún jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Na ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Mocha, adding comfort to life since
4: 1980. Ami ase, olorun ba mi ma so aso oku aye, oju ni male ara, oju ba male kedere, tori n to fe ri, to si ri bi ta nre, dada ni ko n ta n fe, ko tu alo, ka si wa laye ta fe wa. Ile ise Alausa Ventures tun ti de o, lati lu Kano, bi won se nse, se toju oju, to si je pe wo fi nene la, oni won tun gbe wa, ledu awon ma so gbogbo aso oku aye, asoju kan pataki n be legbe mi, e ba n ki gbogbo aye to n gbo wa sa.
5: Mo ki gbogbo eti to n gbo mi, eti te n fi n gbo mi, ko ni din te ma na ole lori. Oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati le se Alausa Ventures.
4: Bo ti je pe oro ti ko le gbe wa oro oju ni. Kini pataki oju lara gan?
5: Oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe. Tori na a o gbudo fe owo bintin ka fi mu oro oju.
4: Alausa Alausa gbogbo Kano gbogbo North ni won ti mo ti je Alausa n pa atoju oju. Laipe yi ede ipinle Osun lati toju opolopo awon eyan nipa oju.
5: Be ni sir.
4: E si se toju won kaluku won won si wa lalaafia.
5: Pelu ogun lodolon.
4: Kila won te fe se toju
5: ìtọ́jú ojú ọ̀fẹ́ ni àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
4: Bó wa leléyìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni.
5: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
4: Bó ló ṣe jẹ́ pé lórí ojú olè yìí ni ẹ̀mú ń bà á dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
5: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
4: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú
6: tí ó tó yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
4: Ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú yóò fi wáyé ibo ni yóò ti wáyé.
7: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
6: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
5: 070 60 47 80 37.
4: Ẹ bá ń tún pè.
5: 070 60 47 80 37.
4: Ìbá bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu.
5: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bí àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá a mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
4: Ojú ọ̀pọ̀ máa wa mi.
5: Lẹ́lòmíì àti dẹ̀ntí orí
4: náà. Ìmí ọ̀ máa wa pin. Ìmí ọ̀ máa wo bàlàbàlà.
5: Bẹ́ẹ̀ni.
4: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
5: Bẹ́ẹ̀ni sà.
4: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
5: Lóríṣiríṣi.
4: Ìmí ọ̀ máa wo bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó jìn gan gbà mí. Àtọ́ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn?
5: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
4: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
5: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
4: Lẹ fẹ́ kàn náà wá.
5: Lọkùnrin lóbìnrin lọmọdé
4: lágbàá. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
5: Bẹ́ẹ̀ni 3000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
4: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
5: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
4: Lẹ́yìn 3000 èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
5: Kò sí nǹkan kan mímọ.
4: Èlò ni wọ́n ṣètọ́jú.
5: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni.
4: Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
5: Láti aago méje àárọ̀.
4: Aago méje àárọ̀.
5: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
4: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù kò ní sanwó kankan.
5: Rárá pa.
4: Ẹ sì ní ìṣe ìjọba lọ́ra yín.
5: Iléeṣẹ́ aládàáni.
4: Ẹ jẹ́ àṣírí. Ìbò lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
7: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
6: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
5: 070 60 47 80 37.
4: Ẹ bá ń tún pè.
5: 070 60 47 80 37.
4: Àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín?
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 8037.
4: E ba n tun pe
5: 070 60 47 80 37.
4: Ile ise wo lo se agbekale anfani yin na?
5: Ile ise Alausa Ventures to kale si ilu Kano.
4: Labẹ dokita
5: Dauda Kwande.
4: Ojo ni ti sa oko ti gan ti je.
5: Oruko temi ni Dr. Maruf lati ile ise Alausa Ventures.
4: Agba pe ile ise Alausa Ventures pe Kano ni wa wa. Eyin so Yoruba bo lo se je.
5: Bene sir. Yoruba le mi ti mo je asoju fun ile ise Alausa Ventures ni gbogbo ile Yoruba ni mo ti je asoju fun.
4: Bawo yan ba pe ero ba ni soro eyin le gbe.
5: Bene sir, mi mo
4: ma. Lati ki ama bi won o sire.
5: Bene.
4: Atokunrin atobirin atagba atomode ati gbogbo eni to ba je se pe oju yin yo lenu kawon na wa lati wa sayewo lati wa gba to
5: lo
4: fe
5: bene sir
4: sugba egberun meta pere na gba form
5: bene sir
4: e je yan da yin o la wa na ti gba won o e ja gbera lati ja anfani oju won ni relede a o ani wa lo okun aye e ku kan
0: okoko da ma so mi so
8: ile ise to se oki o fefe o kenke o wa sewewe o du bi lu dundun leti o du bi dodo ikire 88.9 adaba fm

0: ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé ó yẹ gbọ́n. Ààrẹ Tinubu ti bẹnu àtẹ́lu bó ń ṣe jí ọ̀pọ̀ àwọn èèyàn gbé nípínlẹ̀ Niger. Lọ́ọ́ bá pàṣẹ fáwọn òṣìṣẹ́ elétò ààbò ó ní ẹ wá wọn rí ẹ dóòlẹ̀ mi wọn. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọgbà bẹ́ẹ̀ ni ààrẹ Tinubu ló pè fún àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ jábọ̀ kí àwọn mùsùlùmí kú ọdún. Ọjọ́ bí ànábì kìkì àtọlà kọ́ mọ́ ba. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ara ọsán pa ìyá àtọmọ kékeré kan. Ibo ló ti ṣẹlẹ̀? Ẹ kùkú gbọ́ lọ́sàn-án tòní. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìṣèròyìn mọ̀ wípé ọwọ́ àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ó ti bá àwọn afurasí ajínigbé méjì àtàwọn oníwọ̀ ọ̀daràn mẹ́jọ míì nípínlẹ̀ Ondo. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọkùnrin kan nílé ẹjọ́ ti jù sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí bó ṣe ti mú àwọn ọmọ méjì àwọn ọmọ kéékèèké méjì òun ní bá wọn lájọṣepọ̀. Àáfàá kọ́mọ ń kéwu ni ọwọ́ ti bà á. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọkùnrin kan ló ti gbẹ̀mí ara ẹ̀ nínú ọjà nípínlẹ̀ Cross River. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mọ̀ọ́tajú kan rí ìròyìn kan láti ìpínlẹ̀ Ògùn. Àwọn ọlọ́pàá wọn ti kán lu bùbá kan nípínlẹ̀ Ògùn tí wọ́n ti ń pèsè àwọn ọmọ kéékèèké. Ibẹ̀ ni wọ́n ti ń ta ọmọ. Wọ́n dóòlà ẹ̀mí àwọn aláboyún méjì àtàwọn ọmọ kéékèèké mẹ́rin. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Níbi táwọn èèyàn tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìgbéyàwó lọ́wọ́ nípínlẹ̀ Kánò lọkùnrin kan lọ́ba gbé ìbọn. Lọ́ba bẹ̀rẹ̀ sí ní yìnbọn níbi ayẹyẹ ìgbéyàwó lórí pé ó ní wọ́n yin ohun tí wọ́n yin orin wọ́n yin sókè. Ọba ṣekú pẹ nìkan. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo tún kú ńbẹ̀. Mo sáré rí ìròyìn kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá lórí wàhálà tó ṣẹlẹ̀ nílùú Kirè. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti sọ di mímọ̀ pé àwọn èèyàn méjì kan wọ́n dákọ wọn wípé ni wọ́n ṣekú pa. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀. Ògbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Fámílì àrẹ́nà ló máa rán mi sí gbogbo ènìyàn o, àti pàápàá ọ̀gbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀. Ìta àwọn alùsókòtò rèé o, lákòóso kòtò wọn lákùúrẹ́ olóye mẹ́kùn. Fún ọ̀gbẹ́ni tí ń ra alára túta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ràn-án, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ alára túta tí wọ́n fẹ́ ra hóòsèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Fámílì àrẹ́nà, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o. Fámílì àrẹ́nà wà ní Onyx Building, opposite Mobile Bank, Adeshida Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní dojúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀sọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin tó fi máa ṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì ọmọdé, báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbélọsọdẹ, ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Fámílì àrẹ́nà, iléeṣẹ́ tọ́pẹ́ bíi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
2: national sun nigeria limited tun gbe de o promo yi galagaju o gan ti o epin dstv repetete epin go tv yanturu ni o ti ship baje 15000 naira pere ni dstv bayi atagbada ati decoder tlmb papopapo ni o ko ja be 15000 naira na si ni go tv pelu decoder tantana re papopapo ki lo tuku te gbadun awon ikani arima le lo awo pada seyin to kori dstv ati go tv demu 15000 naira pere ni dstv ati go tv bayi eyi bu ayayato yoju seyin ke ile ise signal ten nigeria limited to ba sumo julo ati gbogbo le itaja ti won tin ta go tv ati dstv lagbegbe re ko to wa ofa yi bonu won wa ni signal strength office go tv yellow building legba uba bank ajilosun ado ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba ajasin house oke ogun owo to fi mo efrem plaza legba polaris bank ikari akoko falaye 0810-104-2804 go tv ati dstv ti gbopo 15000 naira pere ni majo fu oru
0: e ka bo pada lati oke lohun ogbona no tutu leyin bembe royin e ja bere are bala me tinubu nlo ti pase fawon iko eleto abo atawon olopa to fi majo dss atawon eleto abo mi ye pe ki won ri daju pe won dola emi awon eyan ti won jigbe laipe yi nipele niger are tinubu ohun lo so oro yi lori bi won se ni won ji awon eyan gbe to eto se kupa apolopo awon eyan nipele na ninu atejade ti agbenuso re bayo onanuga to fi ta nloro ohun lo ti jeyo to si benu atelu isekupani na vanguard onugbe jade losan tuni ogba be la re to bere oke awon omo orilede nigeria awon muslimi ku ayeye ojo bi anabi oba ro won wipe ki won ri daju pe won tele eko ti ojise la anabi muhammed ki atola ko mo ba ti o koni ninu atijade ti oludamoran pataki re lori oro eto iroyan bayo nanuja to fita ni are noti ni yin se ni ki won wuri yata won ki won wo ayeye ohun tayo sise ayo ojo bi nikan ki won si ri daju wipe won gba adura fun orilede nigeria daily post onugbe jade losan tuni ogbona no tutu leyin bembe royin awon iko eleto abo bile amotekun nipile ondo na ti fi kele o fi gbe awon afrasi meji kan ti won je ajinigbe atawon mejo mi ti won je ohun ti won wo je afrasi oniru iwo daran ti won wu bi jiji okada olokada gbe fifole onile didigunjale kaakiri ipinle yi eni to je oludari ko amotekun ohun oloye adetunje adeleye ina foju oro ilede lasiko ti o nse afihan awon afrasi ohun pelu alaye pe owo ba won pelu akitiyan ayiko ohun lati le gbena woju awon to je oniwo daran ki ipinle yi ko le ba ni alaafia iwe iroyin this day onugbe jade losan tuni mo to ko nbe mo gba ipinle ogun lo ile ise olopa ipinle ogun lo ti tu awon ibudo kan ti won ti n pese omo ni mo we ti won si dola emi awon alaboyun meji kan atawon omo merin be ni won fi kele o fi gba won afurasi mefa en to je igbe agbenso ile ise olopa igbakeje agbenso ile ise olopa nipile na opeyemi olubarode ono fi oju oro yi no fi lede ninu atijade to fi ta loni gege bo se ti wi oni se ni awon iko eleto abo olopa ti won wa ni ekun ti muwe ni won gbo oro ohun ti won si lo kolu ibuba ibi ti won wa ti won pe ni toluwa lashe street ne agbegbe oni muwe bakan na ni won iwadi o fi ye ni wipe nse ni won ta awon omo won bi omo nbe ti won si ni won se owo omo won dola emi awon alaboyun meji nbe iwe iroyin the sun onugbe jade losan tuni ogbona no tutu leyin bembe royin oya ni ipinle osun bayi ile ise olopa ni ipinle osun lo ti so dimo pe eyan meji kan o ni won se kupa lasiko ti won yin ban si ra eni to waye ni ilu kire lana ode yi ninu atejade ti agbenso ile ise olopa abiodun ojelabi to fita lo ti ni awon afurasi omo gafi ohun ni won se ikolu gana si iko awon iko eleto abo bakan na ewe ni won ni awon ti won je ologbe ohun ni nurain sobo wale ati towa lati Abeokuta ati enikan Said Akinrole ti o je pe oun wa ni agbegbe Ade Agbo Compound nilu Kiri iwe royin Daily Post onugbe jade losan tuni oya mo ku nbe ni iroyin eleyi lokunrin kan lo ti yin ibon sawon eyan ti won se aye ojo ti won se aye igbeyawo o ni orin ti won lu o lo ti won ti yin okeju lo ba gbe ibon lo ba yin ibon si han enikan gbe mimi nbe ise loro lo di nkan o gege bi won se ni okunrin kan to je ni odun 24 Rabiu Mukhtar bi won se ni o yin ibon si ibi ti awon eyan ti won ti se aye igbeyawo ni lu Kano lo ba seku pe nikan ani awon meta mi ni won tun farapa e to je agbenso ile ise olopa npile Kano yin ni Abdullahi Haruna Kiyawa o fi idi isele yi o fi mule pelu alaye pe okunrin ohun yin lo bota ninu ile e nigbati won yin orin soke nibi aye igbeyawo ohun ani ibe lo ti fa ibon yo lo ba bere si ni yin ibon si awon ti won wa nibi aye igbeyawo na won ni enikan o gbe mimi awon mi won tun farapa iwe iroyin Daily Post on lo gbe jade losan tuni olagbara mo ku nbe ibo ni kin tun lo o gbona nu tutu leyin bembe iroyin o ko kan lo ti ri ewon e bayi lori bo se ki awon meji otoja omo kekeke o ba won lajosepo ile ejo magistrate eyi ti o fi kale si yola nipile adamawa lo ti pase ki won ju afa ko mo keukan to je eni odun 18 sagir san ni ki won ju si ahamo gbe won lori bo se ba awon omo meji bo se ba won lajosepo en to je adajo ile ejo na Ismail Bello ino je pe oni ki won lo ju si ahamo gbe won na o lori esun iye ti won fi kan sagir ohun lo je afa ko mo keu ni joba ibile Numa iye ti won si fi esun kan pe omo odun 9 atomo odun mejo kan ohun na lo je pe o ba won ni ajosepo iwe iroyin leadership onugbe jade losan tuni o gbona no tutu leyin bembe iroyin okun kan lo ti seku para re ogbe mi ara re ninu oja nipinle Cross River okun aso bata kan ti won poko re ni Anthony yin lo ti gbe mimi ti won ni o seku para re ninu oja kan o ni ijoba ibile Obodun ni ipinle Cross River isele yi o na lo je pe o waye ni ani ana ode yi gege bi awon adari inu oja ohun bi won ti tun ni won tun pe fun ki won san owo to tobi 1,000 naira ko to di pe won fi se etutu lori n to sele ninu oja na iwe iroyin Vanguard onugbe jade losan tuni eje nfa eyan meji lanfani 0816251991 o gbona nu eseun
3: e ma ku se baba mi
0: eseun ami eseun
3: oruko temi ni Abusi baba lati orito bele state
0: o ya ngbo yin
3: gege bi orin te ka lo so yi eyan omo eyan afa to lo nbo mo le kerusin kekere yen se nkan to tona ni
0: o lagbara
3: but emi ko wo pe to wo fi ba ti te iya to ye kon fi je o ye kon fi je ko ye kon dariji
0: o oda eseun eseun eseun o 0816251991 o gbona nu
4: o titi leyin
0: bembe royin o ya ngbo yin
4: o ma wa lagbari gboro aye o akon se wedding un ari wo poju o le lo be ko tu won nu pe lo kini wa ti wa gbe bo jade ah o ma lagbara ni ni ah
0: o lagbara
4: ni lo le aye wa yi e je ka sumo lo a di se loruko Jesu o
0: ami eseun e je awe ni kan si o gbona nu
5: o ma tutu bembe royin
0: o ya ngbo yin
5: e ma ka san o
0: eseun
5: oruko temi ni Sola Ogundare lati wa koko
0: o ya ngbo yin
5: e ta tubo ma gbadura eyin e wa wo pe won pariwo si eleti o wa gbe bon jade o de payan ko nilo pe won tun lo titi kon daju e kiakia
0: o da eseun eseun e je ran Olorun yoku yo di ola ta tun ma pade lagbara lowo Olorun ope yemi jo oda na lo ko temi je o o gbona nu otutu leyin
2: Radio Adaba to wa yen gan ni ko fi le si.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka ti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olóòtú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́mọ.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody now facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó mọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn légun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀. tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹrò street.
1: number 17B fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára. ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tí ó bá wù wọ́n láti ṣe course tí ó bá wù wọ́n lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adékúnlé ọládìjì ló kọ mi tẹ́ ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga st albans fi dá sí. Ami ase Olorun ba mi ma so aso oku aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile ise alonso ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe won ofin ni la oni won tun gbe wa ledu awon ma so gbogbo aso oku aye asoju kan pataki nbe legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
4: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na wole lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati ile ise alonso ventures
3: mo ti je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
4: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gbudo fi owo bintin ka fi mu oro oju
3: alonso alonso gbogbo kanu gbogbo noti ni won ti mo ti je alonso n pa atoju oju laipe yi ede ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
4: be ni sir

0: pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run.
1: La fi ń kéde ìpapòdà.
0: Bàbá
1: àti ẹ̀gbọ́n wa.
0: Bàbá Clement Bayode.
1: Akínbọ̀bóyè.
0: Tí wọ́n sùn ní Olúwa.
1: New Tuesday, ọjọ́ kẹrìnlá.
0: Oṣù keje ọdún tí a wà yìí.
1: Lẹ́yìn tí wọ́n lọ.
0: Ẹ̀lé ní àádọ́rin ọdún láyé 74 years.
1: Bí ètò ìsìnkú yóò ṣe lọ ni.
0: Thursday,
1: ọjọ́ kẹtàlélọ́gbọ̀n oṣù kẹjọ.
0: 27th August 2026.
1: Ní àìsàn ayẹyẹ orin onígbàgbọ́ Christian Wiki.
0: Yóò wáyé ní
1: 7
0: Temidire Street
1: beside St Thomas Secondary School.
0: Àràtúnṣe layout.
1: Òkè Àró Àkúrẹ́ Ondo State.
0: Ndédé aago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM.
1: Tí wàá di Friday,
0: ọjọ́ kejìdínlọ́gbọ̀n
1: August 28.
0: Ndédé aago mọ́kànlá àárọ̀.
1: Ní àwọn ṣe èsì sára bàbá.
0: Ní 7 Temidire Street.
1: Kárí o bàbá.
0: Ẹ̀gí Londo.
1: Ọmọ Amúlà méje ojúṣe
0: ẹ̀yẹ. Ọmọ alówó máa dẹ̀ àì jẹrun ẹdun.
1: Parire tó fi sílẹ̀ ni àwọn ọmọ.
0: Gbogbo ẹbí.
1: Ará àti ọ̀rẹ́ ń tọ́ o.
0: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde.
1: Tí ìpínyà òní sí mọ́.
0: Bàá Clement Bayode Akínbọ̀bóyè.
1: A fẹ́ ọ.
0: Ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ.
1: JB Phone
0: ọ̀wọ̀
1: ló ń kéde.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dose fi dùn tí o lè gbàgbé rárá.
2: Obè tí o sì lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn.
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
5: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́. Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.